0: awolu solu dero pese.
1: Ilé-iṣẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dún bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: a fẹ́ wọnú àdúrà.
1: Bó
0: bá jẹ́ kan lára àwọn tí ayé rẹ̀ kì í pẹ́ nínú ẹ̀mí.
1: Tó
0: yẹ pé tó bá ti wà nínú ẹ̀mí díẹ̀.
1: Something
0: will happen. Wà á rí pé ó tún ti kú ònú ẹ̀mí
1: ẹ̀gẹ́.
0: Ó tún ti bẹ̀rẹ̀ sí dẹ́sẹ̀ tí ó yẹ kó dá. You need this today today. Engineer, kò fún mi ní ìkan lára àwọn ẹlẹ́rìí tí ó rí àánú gbà.
2: Orúkọ mi ni Lady Evangelist Esther. Láti Esther Adebi láti ìlú Ọ̀yọ́. Mi ò dí orí òkè ògo rí, ṣùgbọ́n 2023 ni mo ti máa ń gbọ́ nípa orí òkè ògo tí mo mọ̀ tẹ̀lé àdúrà. Ó di ní Easter tá a ṣe yìí, mo wá wá. Ìgbà tí mo wá, alákan ni mo lá wípé wọ́n pa bí ni mo bá sáré wá sí orí òkè ògo. Bí mo ṣe wà yìí, ìrí ẹni fún mi ní 50,000 rí. Ṣùgbọ́n bí mo ṣe wá sí orí òkè ògo, mo fi ọpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run orí òkè ògo mi ò ra lẹ́sẹ̀ ránṣẹ́ lórí òkè ògo tí mo wá lẹ́ẹ̀kan ṣoṣo. Wọ́n fún mi ní 1,000,000 láti lọ ra ilẹ̀ṣẹ̀ ránṣẹ́. Mi ò débí ní ọjọ́ tẹ̀mí wá bí ni mo rí tẹ̀mí ṣe lórí òkè ògo.
0: Ẹyin Olúwa lógo.
2: Ṣé a rí bí wọ́n ṣe tó yìí? Mo ti pa mọ 55 years. Tí bá lọ́dọ̀ màá mi lọ jẹun, ìtùn jí oúnjẹ wọn. Torí ẹ̀ tí màá jẹ nílé. Tán bá fún mi lóúnjẹ tí ń jẹ, ìtùn jí oúnjẹ bù kí n lè lọ tún jẹ nílé. Nígbà tí ò sí nǹkan kan, ń jí oúnjẹ mọ̀ mi bù. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti dé orí òkè ògo yìí, ní Easter ni mo wá o. Easter lọ́lọ́run lórí ẹni tó fún mi ní 1,000,000.
0: Easter
2: yìí mi ìdébírí. Then ara mi ò lé pé kí n máa fò sókè. Ní ìsìn mo ti ń fò sókè. Wọ́n dì mí ládè pa. Ara mi ò rọ̀, mi ì lé rìn.
0: Bọ̀ láì tẹ
2: wá bí ìsìn. Ṣùgbọ́n ìgbà tí mo wá
0: síbi. Ẹ lọ bó jẹ lọ́dọ̀ mọ́ mi yín mọ́.
2: Ara mi ò dé bẹ́ẹ̀ mọ́ o. Mo ti ra lẹ́ṣẹ̀ ránṣẹ́. Ọlọ́run ti ṣàánú fún mi.
0: Ẹnáwó yín sókè. Lift up your hands. Orere tó lè ṣe tẹ́lẹ̀.
3: That good thing you not do before.
0: Lọ máa ṣe bó ṣe fún mi.
3: Begin to do them as you live here.
0: Gbogbo ìdájọ́ ibi tó ń sọ̀rọ̀ lórí ẹ lọ́wọ́.
1: Ẹbí ibu dájọ́ speaking over you right now.
0: Tó ń fa delay.
1: Bringing about delay.
0: Àánú lè wo mọ́lẹ̀.
1: Mercy can put them down, sir.
0: Ohunkóhun torí tó wà nù ayé ẹ.
1: Whatever is it that's in your life.
0: Ó dàbí kò ṣeé ṣe.
1: That looks like a possibility.
0: Tí àánú bá dé.
1: When mercy comes.
0: Á dàbí pé sẹ́mi náà kọ́.
1: You begin to wonder why the same person.
0: Ọmọbìnrin yẹn.
1: That lady.
0: Over 40 years.
1: Over 40 years.
0: Ó pàdé àánú.
1: She met with mercy.
0: Gbogbo tá à ń sọ yìí.
1: All this we are saying.
0: Láàrin oṣù kan.
1: Within just a month.
0: Ayé ẹ ti ń wà. Redecorated.
1: My life has been redecorated.
0: O ti ní mini.
1: It became meaningful.
0: Àdúrà mẹ́ta yìí.
1: These 3 prayer points.
0: Gbàgidi o.
1: Please pray them very well.
0: Níbi tí ìdájọ́ ti ń fọ̀ lórí.
1: Where judgment is speaking over me.
0: Àánú fara.
1: Ṣé ẹ mẹ́sì àfíà?
0: Níbi ìdájọ́ ti ń fọ̀.
1: Where judgment is speaking.
0: Níbi tí wọ́n ti ń fi ìdájọ́ bá mi jà.
1: Where they are fighting me with judgment.
0: Àánú Ọlọ́run sọ.
1: Mercy of God speak for me.
0: Àánú sọ.
1: Mercy speak for me.
0: Orí bẹ́ẹ̀. Ẹ gbàdúrà kejì.
1: Prayer number 2.
0: Olúwa níbi tí mo ti ṣubú.
1: Lord, where I have fallen.
0: Fi àánú gbé mi.
1: Lift me up by mercy.
0: Ohun tó nílò báyìí nìyẹn o.
1: That's what I need right now.
0: Ibi tí mo ti ṣubú.
1: Where I have fallen all over.
0: Ìgbà tó yí kan kú yẹn.
1: When the
0: time comes. Ó ní tíyàwó ń bá tiẹ̀ ń bọ̀.
1: Is there anything wife is even
0: calling? Òun á tún máa bàjá.
1: He'll be fighting now.
0: Ó tún wá wò pé ah. Ó tún sọ rẹ wẹ̀
1: yìí. You are even giving one way say of
0: me to that man. Ọmọbìnrin yìí.
1: You did let
0: me. Wọ́n ti gba ẹ o.
1: You have been duped.
0: Sorí ọ̀pọ̀ ìgbà.
1: Many times.
0: Ohun téèyàn á ṣe tí a fi rógo lò.
1: What do we do to use glory?
0: Ó lè rọ lọ́run.
1: May it look so easy.
0: Ọ̀pọ̀ ìgbà ó máa ń nira.
1: About that time may be so hard.
0: Irú ẹ̀ ni Wednesday
1: báyìí. Like this Wednesday say now.
0: Ni gbogbo ẹni tó bá ti gbọ́ ètò yìí.
1: All of you hearing this program.
0: Tó gbò mí báyìí.
1: I hear my voice.
0: La máa ń san ọrẹ àánú.
1: We do give the offering of mercy.
0: Ọrẹ yẹn la fi ń ṣe program.
1: That we used to run the program.
0: Ìwọ náà gbọ́ mi lẹ́nu.
1: You have heard me today.
0: Ṣé nítorí àwọn ọmọ rẹ.
1: Do it for your children's sake.
0: Ṣé nítorí ara
1: ẹ. Do it for yourself.
0: Ṣé torí àwọn ìlàkọjá.
1: Do it for the things you are going through.
0: Sórí agbára Ọlọ́run.
1: The power of
0: agbára Ọlọ́run kì í ṣe nǹkan tì.
1: The power of God never fails.
0: Kò ṣe tì rí.
1: It has never failed.
0: Táànú bá tó wá tẹ̀lé.
1: And now we mercy back
0: it up again. Mo gbàdúrà.
1: I pray.
0: Ìrìn àjò rẹ̀ máa yá.
1: Oni Wednesday. Today Wednesday.
0: Ìrìn àjò wa.
1: Our journey.
0: Ó máa gba ìlú Sàgámù.
1: He's taking us to Sàgámù.
0: Ìwọ tó ń gbọ́ gbegbegbe.
1: You that help me rush.
0: Ó ń gbọ́ pé wòlíì ń wá sí
1: Sàgámù.
0: O yọjú.
1: And you refuse to come.
0: Sorí tí Ọlọ́run bá máa gbé yàn dìde.
1: If God is to elevate anyone.
0: Ìgbọràn ló máa
1: ṣáájú. Obedience is number 1.
0: Eléyìí tó ń ṣe yìí.
1: This one you are doing.
0: Bí ẹni pé òun olúwo kan ọ.
1: It's like you are less concerned about
0: God's grace. Bí o bá gbẹ́ o ní gbọ́ mi.
1: Hear me. And why God
0: tell that me it concerns you.
1: Adekoko e.
0: Bayi loluwa wi.
1: God says the Lord.
0: Eni to n gbe kadara re sepe.
1: Anyone gets to your destiny.
0: Epe pada sori.
1: Hey, the gates turn to them.
0: Epe to ile.
1: The gates go back to the owner.
0: Asasito alasa.
1: Amen.
0: Bakana.
1: Also.
0: Oru eni.

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà kò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alààyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimoh Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníchòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Shilo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì róró yan wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilesanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Aláàmì olùfẹ́ ẹ ṣàmí o mo dúró lórí àpáta ayérayé ẹ̀yìn mi rèé o mo mà fi ti àbélébu Jésù Kristi olùgbàlà tí ń ṣe àṣírí àjínde àti iyì ǹjẹ́ tí ó bá rí bẹ́ẹ̀ èní ni ọjọ́ kẹta o ní inú oṣù kẹfà ǹjẹ́ tí ó bá rí bẹ́ẹ̀ tá a bá rí ogun mẹ́ta tó dìde sí ẹ ní ìyálẹ̀ta tá a bá rí ogun mẹ́ta tó dìde sí ẹ nídìílé bàbá mẹ́ta tá a bá rí ogun mẹ́ta tó dìde sí ẹ ní ìran kẹta títí di òní lónìí ìtumọ̀ ogun ìdílé bàbá mẹ́ta nìyẹn ogun ìdílé bàbá mẹ́ta ogun ìdílé ìyá mẹ́ta èyí ni pé ogun ìran kẹta ẹgbẹ́ yẹn nìyẹn ìran wo nìwọ́ wà mo pàṣẹ lónìí ogun yẹn kó padà lẹ́yìn ẹ ẹ gbọ́ mi dáadáa àwọn kan wà ní tí wọ́n fi bá wọn jà mo ń sọ̀rọ̀ yìí torí pé oṣù yìí gbúdọ̀ pé ẹ ohun tí wọ́n fi bá wọn jà ni kan le kan má ba ogun ká le kan má ba ogun kan le kan má ba mo gbàdúrà gbogbo ìwọ tí àìsàn àti ọfà ẹ le má ba tó wà lára ẹ nínú oṣù tó wọ̀ yìí kó o lè ṣoríire kó o lè le kó o lè ba gbọ́ ọwọ́ burúkú yẹn ọfà burúkú yẹn ogun burúkú yẹn kó jáde lára rẹ báyìí ní bíbélì wí ó ní àyà yóò pa àlejò wọn ó sì fi ìbẹ̀rù gbójó wọn ò fi sá jáde níbi kan lọ fi wọn ǹjẹ́ tí ó bá rí bẹ́ẹ̀ ní orúkọ olúwa ọlọ́run ọ̀gá ògo ni mo pàṣẹ mo ní kó jáde lára rẹ ẹlòmíràn ń tí wọ́n fi ba jà òun ni àìsàn náwó náwó àìsàn gbọ́nwó gbọ́nwó ó ń ṣàìsàn ó kàn náwó ni ṣá àìsàn náà dẹ̀ lọ tí wọ́n pè ní àìsàn ni n tó ti lògùn sí tó ti ṣe wàhálà títí tí ò lọ ṣùgbọ́n agbára kan wà tí a pè ní agbára Jésù ó kápá rẹ̀ gbọ́ lónìí agbára yẹn balẹ̀ ọ gbogbo ìwọ tí ayé fẹ́ sọmọ rẹ di ìsọnu àti ìpòrúru ọkọ̀ fún ẹ mo pàṣẹ ìdásí ọlọ́run kó wọbẹ̀ mo lo sáà 19 mo fi gbàdúà gbọ́ mi dáadáa ó ní àwọn ọ̀run sọ̀rọ̀ ogun ọlọ́run ọjọ́ dé ọjọ́ fún òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ òrùdòrú fi mọ̀ hàn ìró wọn la gbogbo ayé já kò síbi tí a kò ti gbọ́ ìró wọn ohunkóhun yòówù tá a fi bá ọmọ rẹ jà pé kí ogun rẹ̀ ní dáradára kó má bàa láyé já lónìí kó bàjẹ́ ogun ọmọ rẹ kó láyé já ọ̀run kó fọ̀ nítorí ọmọ náà gbogbo ẹni tí ń bá ọ jà kí ọ̀run kó dìde kó bá wọn jà nínú oṣù yìí ire kó yí ọká nínú oṣù yìí ire kó yí ọká wà á tọ̀ka sí ire tó pọ̀ ọmọ rẹ̀ á tọ̀ka sí ire tó pọ̀ nínú oṣù yìí sẹ̀ nínú oṣù kẹfà yìí gbọ́ mi dáadáa oṣù òǹfà ni oṣù òǹfà ti ń fa re wá oṣù òǹfà ti ń fa àánú wá ta ló lè kọ orin yìí pẹ̀lú mi ọ̀fàráfà fàáre fún mi wá fàáre fún mi wá ọlọ́run ọ̀fàráfà o ọ̀fàráfà fàáre fún mi wá fàáre fún mi wá ọlọ́run ọ̀fàráfà o láti gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé áńgẹ́lì tó ni kọ́kọ́rọ́ oṣù kẹfà yóò fa ire ńlá wá fún ọ orí bẹ́ẹ̀ kò yí padà gbọ́dúà jésù olúwa wa èní ni last day tí mo fẹ́ fi gbàdúà fún àwọn èèyàn tí a máa ń sọ ọrẹ má jẹ̀mú ó lórúkọ áńgẹ́lì tí mò ń lò láti jẹ́ta so èní yìí ni last day ọrẹ yẹn bẹ̀rẹ̀ láti 2200 naira tàbí 3200 tàbí 4200 tàbí 5200 tàbí 6200 èyí tó bá lágbára nínú ẹ̀ ni ṣùgbọ́n tó bó bá ṣe ṣe sí ọlọ́run yóò sì gbé ọwọ́ rẹ sókè so ọrẹ má jẹ̀mú ni ìrànlọ́wọ́ yìí rere oṣooṣù la sì máa ń ṣe títò ní ó kéré jù 2200 wàá wá pè mí èmi gangan ní sì pé ní sì súre fún ẹ àwọn ọrẹ yìí tẹ́ ẹ fi ránṣẹ́ olúwa lọ́wọ́ yìí atẹyin tẹ n gba ororo tẹ n gba iyọ yẹn to wa ninu ike ororo back to sender iṣẹ adura anu awọn ti e fi ranṣẹ oluwa lọwọ yẹn oun la fi sanwo radio wọnyi ni oruko ọlọrun tori pe ẹyin le n jẹ ko ṣe ṣe ẹyin ni o ati agbara ọlọrun loruko jesu losu yi yo si ṣe ṣe fun yin egbo saju ohun gbogbo account number yen leleyi leyin re ma wa pe number mi gangan sugbon ejo eje ko di te ba ma pe loneye mo fi christi beyin e pe lati ago mejo e pe lati ago mejo aro yi e pe titi di ago mewa la aro yi ma gbe ma de gbadura fun yin account number yen re 00699361107 gbọle kan si 00699361107 access bank oruko to wa nbe light of the living church to ba ti wa se be tan to ti send ore majemu iranlowo yin rere yen wa wa pe mi wa so pe baba woli tabi ko so pe baba le so mi oruko ti mo fi send e ri ma ti ri tori to ba ti fe send e o gbudo fi oruko e si tori yato si pe o send e yen ma n ko oruko yen jade ma n ko le fun prayer warrior ani awon ti won gbadua specially fun awon to n fi owo won financially ti won ran ministry joy lowo ti won ran ministry lowo light of the living church ani awon prayer warrior a ma n pe won ni awon la n pe ni army of Christ awon lo ma gbadua fun yin e ti en fi owo ran ministry lowo so number ti wa pere 0806-231-3555 gbọle kan si 0806-231-3555 mo wa gbadua iwo na to n gbọ mi sori bi won ba ti fi ofa isisi ni yowo emi ba ise re ja tabi won fi ba omo re ja tabi won ran si oja re to wa di apate oja mata o atamarowo arowo ma fi se nkan re ofa yi jade lara re moni ko jade lara re mo nbo ta ba ri ofa oru lara re loruko jesu owo olorun gbe jade nbe ofa oru ofa idamu ofa iji ofa isan lara re lara omo re owo oluwa o jesu ko le jade nbe jesu oluwa wa amen ara mi olufe ni ilu akure e ma gbagbe mo nbo na loruko jesu iwo ni eri kan o si ranu gba o se rere okan re o si ara mi olufe gege bi mo ti ma so fun yin egbon to sele looto ati ododo ni jesu tuto si amo o tuto si o wa popo o fira eni yen omokunrin yen tori ko loju o wa ni ko lo we lodo so ko si to ba fe lo we na wa lu ose e wa gbo dada ofe lo ye ki fun yin sugbon mo ma nso nkan ti won pelu adua gbogbo gede gede awon owo idaduo a de ku lara e elomi alaanu o riran ri ni sugbon loni alaanu yo si riran ri e loruko jesu so se anu yen ni on the 6th saturday and sunday ni ago mejo aro si ago mejila ko se program o e ko lobe ni akure nepa roundabout ke wa bere akure nepa car park e ri nbe tabi ke pe number church then loni mo nbo ni ilogbo elegba town hall te ba ti de iyana era bus stop lagos badagry expressway ele n lo sibo niyen ele n lo si ilogbo elegba town hall so ororo back to sender mo so fun te ba ti gba ati yo e ma fun won ni egberu kan pe mo da sise oluwa so e ma gba lowo ofo olorun yo si ran yin lowo loruko jesu yo dara fun yin yen ni kokko ni te ba ti de iyana era bus stop lagos badagry expressway ele n lo si ilogbo elegba town hall ago mejo aro si ago mọkànlá ni emi naa bọ nbẹ lónìí lagbara lọwọ ọlọrun ni ọjọ friday mo ma wa ni isagam so mo fẹ fun yin ni yọyẹn naa nbẹ gbogbo iwọ tọ jẹ oya oun lalakala nkan rin kiri ara ẹlòmíì wọn di ẹrù le lórí ó dàbí ẹrù ni jẹ pàdé ni tó bá ti dé isagam lóò lọ sí sabo underbridge tó bá dé sabo underbridge wa sọ wípé ìjòkù town hall oníjòkù town hall ìjòkù community hall ago mejo aro si ago mejila ni. Then the second Friday of this month, second Friday of this month, momba mo ko yo tin yin bo ni bo niyan ni mushin ni bo ni mushin o te ba ti de onile gogoro bus stop e bere idera cinema hall Tadeyo Street. God bless you. Pe ero e ba ni soro yi 0706717 0079. La follow me lori Facebook uruko to wa nbe Prophet Rotimi Ilesome ati TikTok. God bless you. It is well with you.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbòòrò kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró.

ikọ̀ náà sọ pé àwọn ti gbé ìpolongo ìtanijí wọn dé ìjọba ìbílẹ̀ mẹ́rìnlá nípínlẹ̀ Ondo. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti fi dá àwọn olùgbé agbègbè ìjọba ìbílẹ̀ Odigbo lójú pé kò sí ọ̀rọ̀ títẹ ààbò lójú látọ̀dọ̀ àwọn aṣẹ̀rùbani tàbí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ààbò míì ní agbègbè náà tó lè fa wàhálà. Àjọ náà sọ pé ìròyìn tí ń bẹ lọ́wọ́ wọn àti àgbéyẹ̀wò ọ̀rọ̀ ààbò níbẹ̀ fi hàn pé kò sí ìṣẹ̀rùba ọ̀rọ̀ ààbò ní ìlú Odigbo àti agbègbè rẹ̀. Alákòóso fájọ ọlọ́pàá Felix Ohagu ló ti pàṣẹ fún àwọn olùdarí ọlọ́pàá àtàwọn ọ̀gá ọlọ́pàá káàkiri agbègbè náà láti mójútó ọ̀rọ̀ ọ̀hún àti láti rí ẹ̀kọ́ ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ jọ jákèjádò ìpínlẹ̀ yìí ní pàtàkì lágbègbè àwọn iléèwé àwọn ilé iṣẹ́ ìjọba àti àwọn ibi pàtàkì pàtàkì. Ọ̀gá ọlọ́pàá náà ló rọ àwọn olùgbé àtàwọn akẹ́kọ̀ọ́ láti má ṣe páyà kí wọ́n sì máa bá iṣẹ́ tí wọ́n ń ṣe lọ láìsí ìfòyà tó sì tẹnu máa pé àwọn àjọ aláàbò ìpínlẹ̀ yìí ni wọ́n ti mójútó gbogbo nǹkan tí ń jọmọ́ ti ọ̀rọ̀ ààbò. Ó wá fi kún pé àjọ aláàbò iná mójútó ọ̀rọ̀ bí nǹkan ṣe rí níbẹ̀ tí wọ́n sì gbéṣẹ̀ lójúnà àti lè mú kí ààbò kí ó wà láwọn agbègbè ọ̀hún. Àjọ ọlọ́pàá náà wá kìlọ̀ tako ọ̀rọ̀ fi gbé ìròyìn irọ́ kiri nítorí pé irú ẹ̀ ni ló lè fa ìpáyà fáwọn èèyàn. Alága ìjọba ìbílẹ̀ Odigbo Taiwo Adegoroye ló ti ní kò sóòótọ́ nínú ìròyìn tó ṣàlàyé pé wọ́n ti àwọn iléèwé lágbègbè ìjọba ìbílẹ̀ náà tó sì ṣàlàyé ìròyìn náà gẹ́gẹ́ bí irọ́ gbu. Adegoroye sọ pé kò sí àṣẹ kan tó wá látọ̀dọ̀ òun èyí tí ń pàṣẹ fún títí àwọn iléèwé ní agbègbè ìjọba ìbílẹ̀ ọ̀hún. Ó wá ṣàlàyé pé ìròyìn náà ló dá lórí àhesọ àti ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ èyí tí àwọn kan gbé káàkiri. Alága ìjọba ìbílẹ̀ náà wá yòǹbo àwọn olùgbé ibẹ̀ àti àwọn tó ní ṣe lọ́rọ̀ ìjọba ìbílẹ̀ náà fún ṣíṣe ìwádìí lórí èrò náà kó tó di pé wọ́n sọ̀rọ̀ lé lórí. Ó wá ṣàlàyé pé òun ti bá àwọn aláàbò agbègbè náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àhesọ náà tó sì rí i pé òun tẹ̀síwájú láti mójútó ọ̀rọ̀ àlàáfíà níbẹ̀. Adegoroye wá fi dá àwọn olùgbé ìlú Odigbo lójú pé kí wọ́n gba àlàáfíà láàyè kí wọ́n sì rí i pé tó sì tún wá rọ àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ àti àwọn òbí ní tó sì wá rọ̀ wọ́n láti tẹ̀síwájú pé kí wọ́n máa bá iṣẹ́ wọn lọ láìsí ìfòyà. Ìjọba àpapọ̀ ló ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti mójútó ọ̀rọ̀ ayẹyẹ ọjọ́ ìjọba tiwantiwa ìkẹtàdínníọgbọ̀n àti láti yẹ àwọn akọni ètò ìjọba tiwantiwa ti ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún èyí tí olóògbé olóyè Moshood Kashim Ayuwa Abiola ń bẹ lára wọn sí. Akọ̀wé ìjọba àpapọ̀ George Akume ṣàlàyé pé ọjọ́ ìjọba tiwantiwa náà ni ó pèsè àǹfààní láti ṣe àgbéyẹ̀wò àwọn ìṣẹ̀lẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí ó jà fún ìjọba tiwantiwa. Ó ṣàlàyé ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún gẹ́gẹ́ bí èyí tó ṣe pàtàkì nínú ìlànà ìjọba tiwantiwa lórílẹ̀-èdè yìí tó sì yin àwọn ètò kópa nínú ọ̀rọ̀ ìjà láti gba ìjọba tiwantiwa náà. Akúmọ̀ ṣàlàyé pé ayẹyẹ náà yóò wáyé láìsí pọ̀pọ̀ṣẹ̀ púpọ̀ ní ìbámu pẹ̀lú ìlànà ìjọba orílẹ̀-èdè yìí. Àwọn ètò ìtàn tó kalẹ̀ fún ayẹyẹ náà ni ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ àwọn oníròyìn lágbàáyé, àwọn àdó pàtàkì ìjọsìn àpapọ̀ ní ilé ìjọsìn chọ́ọ̀chì, bẹ́ẹ̀ sì ni ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba ètò ìtójẹmọ́ táwọn ọ̀dọ́ àti ti àwọn obìnrin. Bẹ́ẹ̀ ni ààrẹ orílẹ̀-èdè yìí ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ti ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí tí wọ́n sì gba àlejò ààrẹ Bọ́lá Tinubu fún ọjọ́ tí bẹ́ẹ̀ sì ni ayẹyẹ ọjọ́ ọ̀hún wà yìí. Ààrẹ orílẹ̀-èdè yìí ni ló ti gúnlẹ̀ sílùú Àbújá lẹ́yìn ìsinmi ọdún iléyà tí ó ṣe lẹ́kọ̀ọ́ lásìkò yìí tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ nínú ìjọba ààrẹ Bọ́lá Tinubu. Ní ọkọ rẹ̀ ló balẹ̀ sí ìdíkọ̀ òfurufú Nnamdi Azikiwe ti bẹ Lábújá níbi aago 5 kọjá ìṣẹ́jú 17 tí mínísítà fágbègbè olílò orílẹ̀-èdè yìí ẹ̀sìn wíkẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ Fẹmi Gbajàbíàmílà olùdámọ̀ràn fọ́rọ̀ ààbò Nuhu Badu ọ̀gá àgbà àjọ ọlọ́pàá Tunjí Dìsù àti àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba sì wá gba àlejò rẹ̀. Lásìkò ìsinmi náà ààrẹ ló gbàlejò igbákejì ààrẹ Kashim Shettima àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ tí fún ti ọdún iléyà náà. Lára wọn ni àwọn olórí ilé-ìgbìmọ̀ aṣòfin èyí tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin náà Godwin Akpabio tí ó ṣe aṣáájú wọn. Bákan náà àjọ tí mójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ni wọ́n ti ṣe bẹ̀rẹ̀

0: ìpàdé sí ọ̀rọ̀ ẹ̀sùn yìí pé àwọn kan tọwọ́ bọ ojúpo ìforúkọsílẹ̀ àwọn òdìbò wọn tán sì ṣàlàyé pé ìròyìn tó jẹ́ mọ́ ti àwọn tán sì ṣàlàyé pé wọ́n gbé ìròyìn tó jẹ́ mọ́ ti olùdíje kan lágbègbè olú orílẹ̀-èdè jáde. Àjọ náà ṣàlàyé pé ìwádìí ló fi hàn pé kò sí àwọn kan láti ta ètò tọwọ́ bọ ojúpo ẹ̀rọ àti gborúkọ àwọn òdìbò náà sílẹ̀ àti pé kò sẹ́ni tí wọ́n fọwọ́ sí èyí tí ó tọwọ́ bọ ojúpo ẹ̀rọ amáyélujára wọn. Wọ́n ṣàlàyé pé ìròyìn náà ni àwọn èèyàn wò pẹ̀lú àwọn ìlànà èyí tó tọ́ tí wọ́n fún àwọn òṣìṣẹ́ èyí tí ń lọ́wọ́ sí ọ̀rọ̀ ètò ìforúkọsílẹ̀ orílẹ̀-èdè yìí. Anexa ṣàlàyé pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí ló ti tún bẹ̀rẹ̀ ètò ìwádìí tiwọn sí ọ̀rọ̀ náà. Tọ́ àkójọpọ̀ ìròyìn ti àárọ̀ ni kò máa níjọba ẹ lọ. Ẹ kú ojúmọ́.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: kí mo ta tó fi dẹ lẹ́sìn elégédé ni kí má dáwo na lẹ́nu làwọn ọ̀gá ẹ̀ bá wù pa ẹ̀yàn ó tún sọ̀kalẹ̀ lórí ẹṣin tó wà pẹ̀lú gbogbo ohun tó pọ̀ sára ó tún tẹ̀ ó ṣàbọrúbọyì fáwọn ọ̀gá ẹ̀ ó ní à ẹ̀yin náà lẹ́kẹ́lẹ́gédé fún nígbà tóun sì délé tó ń là pé kóun bẹ́ kíyàwó òun kó sì káwọn jẹ́ n lòun bá ṣẹṣẹ́ fún n lòun bá gbogbo nǹkan yìí làwọn ọ̀gá bá wọ̀ pé àwo rere ni ẹ àṣebọ́mọ bá sin ọ̀gá ẹ̀ àṣebọ́mọ bá sin bàbá ẹ̀ ó di dandan kó gbàṣẹ lẹ́nu ẹ̀ ìjọ náà ni wọ́n fún ní ìrẹ àṣẹ pé látòní lọ ìwọ náà ti dẹni ọlá ó ti dẹni yìí ó ti dẹni ọ̀pọ̀lọpọ̀ àwa mọ kóòtù òjire àìní sùúrù àìfẹ́ farabalẹ̀ ká sin ẹni tá à ń sìn débi tó yẹ irú pa bẹ́ẹ̀ lẹnìkan náà ṣe níjọ́ kìíní àná tí wọ́n ń ṣèpàdé lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ àṣó ti ń gbà á lẹ̀ ó sì sin ọ̀gá ẹ̀ ó bẹ́gbẹ́ ó bọ̀gá ẹ̀ gbénú túbú ń gbọ́ ọwọ́ tẹ̀ wọ́n tí gbogbo nǹkan le tí kò fi yẹ̀ lórí wọn nígbà náà tó náà fi di olórí tó wá olólórí tán tí wọ́n ń ṣèpàdé gbogbo ìbàjẹ́ ọ̀gá ẹ̀ ló náà wá lọ ṣe fún gbàgbúdá kí gbàgbúdá tó pe ọ̀gá ẹ̀ pé ẹ gbọ́ kínní gbígbọ́ tí bàbá ti tó ń tọ̀ ń gbọ́ òun náà ṣe ó sọkàn ọkùnrin fún rẹ̀ ẹ jẹ́ ká síyàn ẹni tó bá síyàn òun náà rẹ̀ ni sin bó o bá síyàn tó o sọ fàmbì kan fún yàn ìwọ náà ò lè rẹ́ni sìn ẹ́ ẹ fi yí kọ́gbọ́n o ẹ là lọ̀rọ̀ ni o kó máa jó yín lọ́kàn bí ọ̀kan ni o àtúnjọ pàdé ní déédé àkókò yìí kan náà lọ́la ire o.
1: I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
2: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
6: Ṣòro ti bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀ fún.
7: A gbọ́dọ̀ wa ohun tó jọjú ṣe fún màmá o.
8: Ó yá, ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àròkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iyowó rẹ̀ tó ₦5,000 sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.
9: Ẹ kú ilé gbogbo ọmọ ajíroko àrókò bọ́dúndé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ẹ mọ̀ sí wàá kó àmójúbà kẹ́míkà Blue Bolt yó. Agẹ́bí inú ògùn kòkòrò tí ń fàgbẹ̀ lọ́kàn balẹ̀ ta pápákú ìrú ẹ̀kún ọkọ kòrìkòrì. Gbogbo lẹ̀yìn ti lò tí bẹ́ẹ̀ ti tako ta ìlú kò lò. Gbogbo gbàn kòrìkòrì yín kòkó yín lọ́rùn sọ yín dalá ìmọ̀ọ́ṣe. Ẹ̀kún ọkọ kòrìkòrì Blue Bolt ni ẹ kówó rà lónìí kẹ́yìn náà orí yàtọ̀. Bí kòkó yín bá ti ń rì tẹ́lẹ̀ gan. Bẹ́ẹ̀ fi ní Blue Bolt á pọ́n lọ wẹ̀ bí edé yíyan. Bí Blue Bolt ṣe ń gbógun ti kòrìkòrì náà ni ó mọ fún kòkó yín lókun so gìnwìnì bí àtẹ ìlẹ̀kẹ̀. Kíákíá ni iṣẹ́ Blue Bolt yìí bẹ́ẹ̀ náà ló lágbára láti dáàbò bo kòkó yín fọjọ́ pípẹ́. Iléeṣẹ́ Wacot Limited ń lò pòópọ̀ fáwọn àgbẹ̀ oníkòkó tí kòrìkòrì ń dà láàmú. Ìṣọwọ́ ṣiṣẹ́ Blue Bolt kọjá adanwò kọjá bẹ́ẹ̀. Àjọ Cocoa Research Institute of Nigeria ti gbé ìyẹ̀wò owó tó jẹ́ lóǹtẹ̀ gbà. Ẹ lè ríra ní gbogbo ilé ìtajà tó ń ta ojúlówó oògùn kòrìkòrì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Kẹ́míkà Blue Bolt ni ẹ béèrè fún kí kòrìkòrì ó dágbére fóko yín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0811-891-0336 tàbí 0811-891-0234. Blue Bolt, ẹkún ọkọ kòrìkòrì dé.
10: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ti ṣe tán láti jẹ ifa. Gbádùn oúnjẹ rẹ pẹ̀lú Coca-Cola tó wọyín tó tún tutù dọ́kàn. Láti fi 600,000,000 naira ṣe fajẹ. Èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń di ọlọ́lá lójoojúmọ́ pẹ̀lú ẹ̀bùn 50,000,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀. Láti jẹ tàbí kópa nínú ìfà rẹpẹtẹ yìí, ra Coke, Fanta, Sprite tàbí Schweppes Onígò tàbí Oníke. Ṣe àyẹ̀wò QR code tó wà lórí ìgò tàbí ara ike Coca-Cola náà kí o sì tẹ kóòdù tó gbé jáde. Àǹfààní ńlá rèé láti di ọlọ́lá tó ń jẹ ifà tí ifà náà ò sì ní ìpalára. Ra Coca-Cola, yẹ kóòdù ara rẹ wò kó jẹ ifà rẹpẹtẹ. Ìlànà àtàdéhùn wa.
1: Òṣùpá sídìkẹ̀ láyé lọ, sídìkẹ̀ láyé lọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe sídìkẹ̀ láyé lọ. Ogun máta lọ́gbọ̀n kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ̀ láyé lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ̀ láyé lọ. Kan tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà, lọ bá sídìkẹ̀ ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn ò fowó sí lórí. Ẹ lè lè download app yìí lórí App Store.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: 0707 4542995.
1: Ẹ ṣeun olóòtú.
2: Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó lè bàdẹ tí ó ní dúkìá.
3: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
4: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sílíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹlẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣara.

0: ọmọ ti bí mama wa ṣe máa tètè jí láti se oúnjẹ àárọ̀ fún.
1: A gbọ́dọ̀ wá ohun tó jọjú ṣe fún mama o.
2: Ó yá sọjọ́ fún mama rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́ndún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrúkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ mama rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ẹgbẹ̀rún márùn náírà sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.
3: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
4: SELARIE
3: salary. Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
5: TURMERIC turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
8: Màámi.
7: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
8: yẹn. Hypo kẹ̀.
7: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
9: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Ojuba sidike laye lo, sidike laye lo. Sandi adie la won ma tun se sidike laye lo. Ogun mata lobo go mara lawin o pada ti dopin. Santagbara ka so yoku leta sidike laye lo. Santagbara ka so yoku leta sidike laye lo. Ko to ba ti fira to ba je electrical appliances, computer ati computer accessories. Won ta automobiles o se ko non ta lo ba si di ki e wa ara lodo won o ma fun lo die o so su ni fun ise osu ose ose foloja ose e le san lo su meji osu merin osu mefa osu mejo abodun kan to je osu meji la te ba ti wa sunday daji 50% wa gboja yin fun yin o ma so ku die die
2: ko si
1: owo ele lori e o zero interest ni won ko ko si lori e le download app yi lori app store
3: ọgbọ́njọgbọ́n lọ ìmójúmọ̀ lọ́mú gbà bẹ́ẹ̀.
4: ẹ wò ó wọ́n lé wọn ò bá.
3: ẹni ìṣíwájú kò ní dèrò ẹ̀yìn láéláé.
4: ọmọ ọgbà tí kò sí suyọ.
3: ọ̀nàrẹ́bù joseph ọláṣẹ ní alẹ́ ìbá.
4: gbàmí ẹ̀yẹ o gẹ́gẹ́ bí akọni oòdua global service limited.
3: bí bèrè leadership award.
4: láti ọwọ́ àwọn agbáṣẹ́ alárugẹ ní ìpínlẹ̀ ọ̀sùn.
3: Because of his generosity, unbeatable record achievement, and a compliment.
4: Aleba,
3: a wonderful, reliable,
4: unbeatable,
3: tested and trusted.
4: Odindioma,
3: as outstanding good administrator of human and material resources, his selfless service on human obeyo,
4: a great ambassador of Yoruba race.
3: Kimma wule soroju kin tuwa janyesi.
4: Another meritorious award.
3: Amiye lai legbe
4: from the palace of Ikubaba yeye.
3: Afioba oni ofife.
4: Arole odua.
3: Rojo wune jose ye.
4: Tuma gberege jige o.
3: Bela leba wan dugalo wan bagba egbe.
4: Bubo mo kanile loko lajo
3: to fi mo gbugbu awon to fun laami eya ebebe fun
4: ale iba wa fi nda wa loju pe ise rere ma sese bere ni
3: o ka lapapo lo ni ku orire o
4: juse
3: olase ni ale iba jo
5: ale iba jare
6: ayo asorire
7: asiki siki mami owo wale pe
8: ni o ọlọ́lájúlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFA nípasẹ̀ ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìrètí ìsọdọ̀tun owó orí ọjà tó kéré jù fún gbogbo àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa ta irè oko wọn wàyí o àǹfààní ti wà fún àwọn àgbẹ̀ láti gbé àgbàdo ìrẹsì ẹ̀gẹ́ jẹ́rọ wá sí ilé ìkẹ́rùsí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric tí wọ́n sì ta ní owó tó jọjú yàtọ̀ sí iye tí wọ́n tà tẹ́lẹ̀ tó kéré jọjọ àti àyípadà tó ṣeéṣe kó dé bá ọjà lójú jíjì ní ibùdó ìkẹ́rùsí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric yìí ni wọ́n ti wọn irè oko táwọn àgbẹ̀ bá kó wa bákan náà nílé ìfowópamọ́ ètò ọ̀gbìn yóò ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní lójú ẹsẹ̀ ni wọ́n san owó sí àpò àgbẹ̀ kọ̀ọ̀kan tó bá kẹ́rù wá sí àsùnwọ̀n ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn yìí ṣùgbọ́n àwọn àgbẹ̀ tí wọn ò bá ní àpò òṣùwọ̀n ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric yóò ní àǹfààní láti ṣí àpò òṣùwọ̀n wọn ní ibùdó yìí àrọ àwọn àgbẹ̀ láti mú ìwé pélébé ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà NIN nọ́mbà ìdánimọ̀ ilé ìfowópamọ́ wọn BVN àti àwòrán pélébé mẹ́ta wá fún ìforúkọsílẹ̀ ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric jẹ́ olùrajà tó ṣeé fọkàn tán nípa dídáàbòbò àgbẹ̀ nínú àwọn àgbẹ̀ lọ́wọ́ láti jẹ́ kí àwọn àgbẹ̀ ó ní ọjọ́ ọ̀la tó dára tó dúró digbí lórílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 08164185383 tàbí 08128940154 tàbí kẹ lọ sí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric tó bá súnmọ́ yín.

0: yìí ni gbogbo ọmọ bíbí ìlú Awuga àkọ́kọ́ nílé àti lókè òkun. Ṣé fi àsìkò yìí kí kábíyèsí ọba Samuel Kẹ́hìndé Agbóláyè Asùlú Karùn-ún Aláwùga ti Awuga àkọ́kọ́ fún ayẹyẹ ọjọ́ ìbí 90 lókè pẹ̀ 90 years. Kábíyèsí 90 ọdún yìí jẹ́ ẹ̀rí orí ọ̀fẹ́ Ọlọ́run, ìrírí àti iṣẹ́ takuntakun tẹ́ ẹ ti gbé ṣe lórí àpèrè tẹ́ ẹ ti fi gbé ìjọba àti ìlú wa ga. A dúpẹ́ fún ìfẹ́ yín sí àwọn ọmọ ìlú, ìtọ́sọ́nà rere yín àti àlàáfíà tẹ́ ẹ ti mú bá ìlú Awuga. A gbàdúrà pé kí Ọlọ́run Olódùmarè tẹ̀síwájú láti fún yín ní agbára, àlàáfíà ọkàn, ìlera pípé àti ọgbọ́n láti máa darí wa síwájú sí i. Kábíyèsí o, ẹ kú ọdún, ẹ kú ìyẹ̀dùn. Ulo G20 ló wí pé Awuga gbè wá o, Aláwùga pẹ́ lórí ìtẹ́. Kábíyèsí o.
1: Àti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga ti di rọrùn ní iléèwé Poji College of Health Technology. Ìwọ fẹ́ ṣe ND, HND tàbí Diploma, má làágùn jìnà, máa bọ̀ ní Poji College of Health Technology. Wọ́n sì kalẹ̀ sí Òkè Mọ́sù, Òkè Ẹ̀rì, Ìjẹ̀bú-òde, Ìpínlẹ̀ Ògùn. Ọ̀nà kíní láti jẹ́ kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga yìí, òun ni pé kí akẹ́kọ̀ọ́ ní 5 credits ní Math, English, Chemistry, Biology àti Physics. Bí ó jẹ́ pé o ti mú ilé ẹ̀kọ́ gíga míì, tó sì ní 100 marks, ìyẹn 120. Àyè wà fún ọ láti ṣe àyípadà ilé ẹ̀kọ́ tí o mú. Akẹ́kọ̀ọ́ tó wùn láti ṣe ND lọ́dọ̀ wọn gbọ́dọ̀ gba fọ́ọ̀mù JAMB. Ó sì gbọ́dọ̀ fi Poji College of Health Technology ṣe àyò rẹ̀. Ọdún méjì gbáko ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele Higher National Diploma HND tó sì lè kẹ́kọ̀ọ́ nípa Community Health,
2: Pharmacy Technician,
1: Environmental Health Technology, Health Information Management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, ọdún méjì ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele National Diploma ìyẹn ND láláì gbàgbé àti mẹ́nuba ètò Professional Diploma PD. 1,000 péré ni owó fọ́ọ̀mù wọn N10,000 tí ìdánwò yóò sì wáyé ní 11 July 2026 nílé ẹ̀kọ́ gíga náà. Ètò ìsirú ìlú wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 07063020308. Ilé ẹ̀kọ́ Poji College of Health Technology, ìpéwájú ni wà.
3: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53, 091 60 62 62 53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide
5: me. Ilé iṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ra aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹjẹ́ àjọ débẹ̀.
6: Sísun láyé bá sísun ṣáàlà.
5: Ìròyìn ọ̀tá àfojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn. Onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára. Wọ́n tún bá ní kúṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ. Wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín. Wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́. Àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́. Ẹ máa bọ̀ ní Mass Fashion Studio. Wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀, Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media, Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913 795 2276 tàbí 0706 952 6360. Mass Fashion Studio. Ẹ dín wa wò lónìí, ẹ rí pérere ntolúwa.
7: Ṣèbí tá a bá wálé ayé tá a lólé ayé títí ọjọ́ kan ń bọ̀ tá a padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa. Kòkòrò ni òjá gbádùn obì tó gbọ́, ikú ni òjá gbádùn ẹni rí tó lọ. Bàbá Ebenisa Olúwàbùnmi Agboola JP. Ìpàdé tún di bẹ́ẹ̀ ní Bánjọ ni bẹ́ẹ̀ ìyẹn Bánjọ yàn. Èyí ni ìdílé Agboola àti ìdílé Irísimọ́lá nílùú Láramọ̀kì fi ń kéde ayẹyẹ ètò ìsìnkú bàbá wa Ebenisa Olúwàbùnmi Agboola tí gbogbo èèyàn mọ̀ sí Irísimọ́lá, tí wọ́n dágbére fáyé lọ́jọ́ kìíní oṣù kejì ọdún 2026 lẹ́yìn tí wọ́n ti lo ọdún 84 74 years lókè ìpẹ̀. Bétò òsìnkú yóò ṣe lọ rí Friday 5 oṣù kẹfà ní ìsìn orin onígbàgbọ́ nílé wọn ní Irísimọ́lá farm nílùú Láramọ̀kì láago 4 ìrọ̀lẹ́. Tó bá di Sátidé 6 ní ìsìn ìdágbére àti ètò ìsìnkú ní Irísimọ́lá farm Ìlàramọ̀kì bẹ̀rẹ̀ láago 10 àárọ̀. Ìjọ ayẹyẹ ni ọmọ sí lóbímọ ni yóò tẹ̀lé ní gbàgede pápá ìṣeré community comprehensive high school ìlaramọ̀kì lago méjìlá baba ebenezer orí kìíní rè.
2: Iṣẹ́ mọ́lá o, ọmọ páàrin o, ọmọ òdìdí sábẹ́ jẹ́jẹ́ o, ọmọ ọ̀tọ̀ abára rẹ̀ rà. Ọ gbọ́ iṣẹ́ alárẹ̀ gbọ̀rọ̀ lérí ogun o, omi gègé jàbẹ́ ara rẹ̀ lálẹ́.
7: Àwa ọmọ àti gbogbo ẹbí ń ṣe léde lẹ́yìn yín o, súnré o bàbá wa tòótọ́, olùkéde gbogbo àwọn ọmọ pátá.
8: Ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ fún ètò ẹ̀kọ́ ń ṣàgbéjáde nọ́mbà ìdánimọ̀ akẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí Learners Identification Number LIN nípa lílo ìkànnì DNEMIS fún gbogbo akẹ́kọ̀ọ́ láti ilé-ìwé jẹ́léósinmi títí dé ilé-ìwé girama ní gbogbo ilé-ìwé ìjọba àti aládàáni jákèjádò orílẹ̀-èdè yìí. Ète pàtàkì fún ètò yìí ni láti gba àwọn data àtòótọ́ àti láti ní àkọsílẹ̀ tó pé nípa ètò ẹ̀kọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́. Ètò ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yìí yóò wáyé ní àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta tí ó wà ní ìpínlẹ̀ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹfà títí di ọjọ́ Àlàmísì ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún yìí ní agogo mẹ́wàá òwúrọ̀. Ìdánilẹ́kọ̀ọ́ náà yóò dá lórí ètò ìkànìyàn ilé-ìwé ti ọdún 2025 àti àwọn irinṣẹ́ fún ààbò ilé-ìwé àti bí a ṣe ń gbé data gbogbo akẹ́kọ̀ọ́ sí orí ìkànnì láti abala ilé-ìwé kọ̀ọ̀kan. Gbígbé data náà sí orí ìkànnì náà yóò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò sì parí ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún yìí. Nítorí náà a ń rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti rí dájú pé gbogbo akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ondo ni a forúkọ wọn sílẹ̀ lọ́nà tó tọ́, tí a gba data wọn, tí a sì fún wọn ní nọ́mbà ìdánimọ̀ akẹ́kọ̀ọ́. Nítorí pé akẹ́kọ̀ọ́ yìíkéyìí tí a kò bá gba data rẹ̀ sílẹ̀ kò ní àǹfààní láti kópa nínú ìdánwò àjọṣepọ̀ kọ̀ọ̀kan jákèjádò orílẹ̀-èdè yìí. Dókítà Akindele Ige, akọ̀wé àgbà Ministry of Education, Science and Technology, àti ọmọbabìnrin Abike Bayo Ilawole PhD, akọ̀wé àgbà Ondo Sube.
9: Tunde lọ́wọ́ agbára bó ṣe ń dé lọ́dọọdún. Àgbàyanu ètò tá a gbé kalẹ̀ fún ìdàgbàsókè eré ìdárayá lẹ́sẹ̀ kùkú. It's the Olowos Cup 2026. Olowos Cup, an initiative of His Imperial Majesty Oba Dr. Ajibade Gbadege Shogoye III, Olowo of our Kingdom, and proudly sponsored by Ajibola Adetula of the Oludasa Dynasty and CEO of AfriPoint, focuses on grassroots sports development and talent discovery in both male and female categories. Alala Kerira Dagbangudu Are Daraya Bolu Alavesegba Yomo Sokale Biowara Ojo. Nipele Akeko Lewe Grama Lokore Lobere Kakiri Luowo. Kickoff is Monday, June 1, 2026. Oti Gbaradì láti jẹ̀gbádùn aré ìdárayá tí kò lẹ́gbẹ́. A ó máa kéde ètò gbogbo fún àṣekágbà díje náà fún tọdún yìí níbi ayẹyẹ ọdún igogo. Get ready to experience football at its very best as we bring you comprehensive coverage of this year's tournament. Dr. Olayinka Osho, Chairman of our Sports Development Committee, for and on behalf of the committee.
3: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
4: Abà ajó òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abà Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abà Mixo.

ẹ kó ojúmọ́ mọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ṣé dáadáa lẹ jí o? Lágbára Ọlọ́run ọba, àwa láàmọ̀ wá, ẹ̀yin náà láàmọ̀ bá o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa lọ láti àná, tó sì tún mú wa padà wá láàárọ̀ tòní. Kìí ṣe pa gbọ́ o, kìí ṣe pa mọ̀ ṣe. Oore ọ̀fẹ́ Ọlọ́run náà là ń jẹ, oore ọ̀fẹ́ Ọlọ́run là ń rí gbà, àánú Ọlọ́run là ń rí gbà. Akínyin ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ bá ti ń gbọ́ wa lónìí pé ojúmọ́ òní, ojúmọ́ rẹ ló máa jẹ́ fún gbogbo wa. Bẹ́ẹ̀ bá ṣe ń jáde lọ lónìí, wọn mọ̀ ní fi òkú yín rà bù wá sílé o. Ẹ lọ re, ẹ bọ̀ re o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ pátápátá lágbára Ọlọ́run ọba, Ọlọ́run yóò máa ṣe àlékún oore, oore ńlá, oore àìnípẹ̀kun yóò máa ṣe fún gbogbo wa o. Àwa náà tó jẹ́ pé a ṣẹ̀ ń múra ṣẹ́, àtàwa tó jẹ́ pé à ń ṣe okòwò wa ni iṣẹ́ ọwọ́ là ń ṣe ni, lọ́la Ọlọ́run ìbùkún Èdùmàrè láti òde ọ̀run wá, Ọlọ́run yóò máa fi fún gbogbo wa o. Akínyin ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa lónìí wípé ẹ tún káàbọ̀ sórí ètò yín, ètò wa ni níbi tá a ti ń mú gbogbo àwọn kókókókó èyí tó bá jáde láti àwọn inú ìwé ìròyìn tó jáde lónìí tá a ti mú wá sí etí ìgbọ́ yín. Ǹjẹ́ bá a tún ṣe dé lónìí, àwa náà tá a mú wá, ẹnu ò ní dùn wá, etí ò ní dùn yín, ẹnu ò sì ní bọ́ sọ́wọ́ lẹ́sẹ̀ bí ọkọ̀. Akínyin ní gbogbo ilẹ̀kílẹ̀ ò ṣe dáadáa la bá yín lónìí, òní yóò jẹ́ ọjọ́ rẹ fún yín o, ojúmọ́ rẹ kó máa mọ gbogbo wa lónìí o. Akínyin lọ́lọ́kọ̀ òjọ̀kan ò wípé ẹ̀mọ̀ tó kú lé lónìí o. Ẹ̀jẹ̀ ń sáré dódì kejì lọ́ọ̀nà kí ń sáré dátọ́ mi. Àdátọ́ mi.

tọ ẹ ṣeun o akiyin kaabo padà sí orí ètò yìí ẹ jẹ kájọ májẹ kájọ mọbèlè kájọ wọnú agbami ètò ilẹkùnrẹrẹ báyìí láìní fa àkókò gùn bí ọdún káyọ̀dé ààrẹ bọ́lá ahmed tinubu ni wọ́n mọ̀ ti ṣe àlàkalẹ̀ pé ó máa bá àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí méjèèjì sọ̀rọ̀ ìyẹn ní ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún tí a wà yìí o èyí gan ló ń bẹ lára àwọn gbogbo àlàkalẹ̀ ayẹyẹ èyí tí wọ́n sọ pé wọn yóò ṣe o fún ọjọ́ àyájọ́ ìjọba àwa-arawa ní orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní àwọn ìgbìmọ̀ èyí tó jẹ́ pé wọ́n ti yàn láti àwọn ilé-iṣẹ́ kọ̀ọ̀kan ni wọ́n sọ pé wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lánàá òde yìí wọ́n ní bí gbogbo àwọn àlàkalẹ̀ ètò náà bí yóò ṣe lọ ni wọ́n ti ṣe ni wọ́n ti tẹ́ pẹpẹ rẹ̀ o ní pàtàkì jùlọ wọ́n ní tó bá ti di ọjọ́ kẹrin nínú oṣù kẹfà ọdún tí a wà yìí ni wọn yóò ṣe ìpàdé àwọn akọ̀ròyìn lágbàáyé o tó bá wá di ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún yìí ìsíjúmàtì ni wọn yóò lọ ṣe ní mọ́ṣáláṣí o tó bá ti wá di ọjọ́ keje oṣù kẹfà ọdún yìí ìsìn oníjọ́jíjọ́ ni wọn yóò ṣe léè tó jẹ́ ti àwọn kìrìsìtẹ́nì nígbà tó bá wá di ọjọ́ kẹsàn-án ni wọ́n sọ pé wọn yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ o lórí ọ̀rọ̀ àyájọ́ ọjọ́ ìjọba àwa-arawa ní orílẹ̀-èdè nàìjíríà sẹ́ẹ̀rí wọn ni tó bá wá di ọjọ́ kẹwàá nínú oṣù kẹfà ọdún tí a wà yìí wọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ìlanilọ́yẹ̀ fún àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin pàpàǹbarì rẹ̀ ni pé tó bá wá di ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún tí a wà yìí gan-an ti ṣe àyájọ́ ọjọ́ ìjọba àwa-arawa ni wọ́n sọ pé wọn yóò wá bẹ̀rẹ̀ ní ààrẹ bọ́lá ahmed tinubu yóò wá bá gbogbo àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí méjèèjì ni yóò bá wọn sọ̀rọ̀ tó bá jẹ́ pé tó bá wá di alẹ́ ni wọn yóò ṣẹ̀ wá tẹ́ pẹpẹ tí wọn yóò máa ṣe gala night o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní nínú gbogbo nǹkan tí wọ́n ṣe náà ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti gbósùbà ńlá tó sì gbóríyìn fún olóyè mko abiola àti àwọn akọrin míì léyìí tó jẹ́ pé àwọn gan ni wọ́n jà fún ìjọba àwa-arawa èyí tí a ṣe ní ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún tí a wà yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn pọ̀ǹsì kẹ lọ kà á.

0: biadun kayode lana ode yin ogoro awon orilede nigeria ni won mo fo si popo latari bo se je pe opolopo awon omo lewe ati awon oluko won yi ti awon ajinigbe ti won jigbe ni to papa si wa ni akolo awon ajinigbe on titi di oni ode yi ngba ti won wa debi ti won tin se ipade won lana awon asofin orilede yi ni won mo soro won ni ogun bi oro nkan ti o nje oro agbenipa ati ajinigbe bo se nlo ni orilede nigeria wipe o ma ti koja oju e won ni looto ati lododo awon lo fun aye simi fun ti odun ileya sugbon sa ni bayi to je pe won ti de o won gbudo ri daju wipe gbogbo nkan yi to je pe o nba awon omo orilede nigeria leru ti won si tun bere si ni paya kaakiri ni won ri si o won ni tori bi won se je awon omo ilewe ati awon oluko gbe ni won ni o ti bere si ni da omi tutu si oka awon omo orilede nigeria to si ndun won jojo won ni ni pataki julo awon wa so pe pelu bi gbogbo nkan se ri bayi awon na fe darapo mo gbogbo awon omo orilede nigeria lati kaanu awon omo won yi ati awon oluko won ni won wa dede iseju kan o fun awon to je pe won ti so emi won nu ninu bi won se ji awon omo won ati awon oluko won bi won se ji won gbe won ni awon yo se ise takutako ati ise ni kiakia lori idasile awon olopa ipinle lati le fokun si gbogbo ogun ijinigbe ati ipaniyan eyi to nsele si awon eyan to je pe won ati e mowo mese yi won ni nkan to nsele na ki wa se ojuti fun enikeni nikan won ni sugbon fun gbogbo orilede nigeria lapapo nitori ko si bo se le je ki tesiwaju ko de ba orilede pelu nkan to nsele yi o won ni nitori gbogbo oju lo ti wa nwo orilede nigeria bayi gege bi digi awon si fe ri daju pe awon aso abuku yi ti o fe wo won lati owo awon ajinigbe ati awon ajinipa ni ni won se be ni won border no won ni tori awon omo ta nso yi awon gan ni ojo waju orilede nigeria ti won ba tete daabobo awon omode wa ni orilede yi lowo ta wa bayi a je pe ojo waju wa la fin takati o won ni tori na awon wa fe fi da gbogbo awon eyan loju pe gbogbo ona ni awon na yo gba lati le ri pe ogun ohun o di afeyin ti egun fi so nitori ngba ti won ba se bi ele nji awon omo gbe ti won ji awon oluko gbe a je pe oro eto eko wa ni orilede yi ko ni lo le lo dede bi o se ye ko lo oro ti won so nbe o po gan gidi o sugbon sa fun ekurere iroyin e ko ja lo sinu iwe iroyin punch.
1: Welcome to Dominion Cakes and Confectionaries, where every bite is specially made for you. Are you craving fresh, soft, and delicious bread? Dominion bread is all you need because you have tasty varieties such as white bread, coconut bread, and banana bread. Dominion bread is simply irresistible. That's not all. Beautifully decorated cakes for all occasions, donuts, meat pies, yogurt and parfait, chin-chin and small chops are all available for you to make a choice. Everywhere you go around town, just ask for Dominion Bread, produced by Dominion Cakes and Confectionaries, adjacent MMPC, Songuado Road, Akure. Call or WhatsApp 0703-799-9152 or 0907-776-4455. Dominion Cakes and Confectionaries, freshness you can taste, quality you can trust.
2: Daddy Junior Joe Jensen, ma Jimmy Kale, gbogbo e na ojuseju meji lo.
3: Ah, mommy Junior, ma yeye mi. Mo ti yato si ti tele.
2: Fi mi le jare.
4: Bigota abaga sun lo tun se ko.
2: Ye, ma pa mi jare je nse ya awon omo mi.
3: Nbo lo nsa lo.
2: Runo Daddy Junior, ogbon wo lo da.
3: Emi na ko, isowo bigota babaka sun ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode. Fun awon okunrin. Ajabi idan ni.
2: Eh.
3: Be ni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to nrepete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko nje o wa nle lati je ko okunrin o ma woke. Finu ka bi o se okele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekurere alaye e pe 0803 860 6858 le kan si 0803 860 6858
5: oh my god amura
6: e wo
7: gele liha ogele
8: bawa so gele liha bawa so
9: odun
5: bẹ̀rẹ̀.
6: Ti ìlú Ìgòdán.
5: Iyẹ̀ ti ọjọ́ 2026 yìí.
6: Wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ o.
5: Friday.
6: Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n.
5: Oṣù kẹrán.
6: Ọjọ́ 2026 yìí.
5: Owó ṣe ìgbàgàre rí.
6: Saturday.
5: Ọgbàjọ́.
6: Iyẹ̀ òpẹ̀lọ̀.
5: Sunday.
6: Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n.
5: Owó àbọ̀ mọ́lẹ̀ wẹ̀kùnrin.
6: Jọba da Monday.
5: Ọjọ́ kínní.
6: Oṣù kẹfà.
5: Umalẹ̀ ajá àgbà.
6: Tuesday.
5: Ọjọ́ kejì.
6: Owó àgbà ọmọ ẹ̀ bò wúlẹ̀
5: ní. Yàwá jọra kọ́bẹ̀ yẹ̀yẹ̀ wára wa.
6: Wẹ́ẹ̀ze.
5: Ọjọ́ kẹta.
6: Iyẹ̀ ọjọ́ ọdún gẹ́gẹ́.
5: Iyẹ̀ ẹ̀pẹ̀hùn gbà lọ.
6: Iyẹ̀ Démọ́lá Suzy.
5: Yàkà lùlú wà ní Ìbàdíjọ́.
6: Thursday.
5: Ọjọ́ kẹrin.
6: Àṣeyí Sùmọ́dán.
5: Friday ọjọ́ kẹrán.
6: Ohun malẹ̀ aṣọ́kùnrin.
5: Kíde di àsìkò yìí mẹ́fọ̀ yìí.
6: Ohun eléré bíríkpá ká kọrin ní o.
5: Àwọn àjàjọ sẹ́.
6: Torí tọdún yà tó yànjú tọdún yóò kọjá.
5: Aláyélúwà.
6: Aláṣẹ kejì òrìṣà.
5: Ọba Olúṣẹ́gun.
6: Adéwùwò.
5: Adétàràmí.
6: Lẹ́bí le tán kejì.
5: Bí ukú ẹja mọ́fọ̀.
6: Tí Ìgòdán.
5: Déèdé àwọn ìgbìmọ̀.
6: Bẹ́ẹ̀rẹ̀ 2026 yìí.
5: Àmì ẹ̀kẹ́ ẹ̀rẹ́ rí o.
2: Fún àmì ẹ̀yẹ ọkùnrin tó dángájá jùlọ, olóyè òwò ni kókó.
7: Bẹ́ẹ̀ni, èmi ni olóyè òwò ni kókó. Mo sì ṣe kókó lọ́dọ̀ aya mi, torí mo máa ṣírí ohun mẹ́ta tóbìnrin fẹ́. Owó, oúnjẹ, àti òkòkò bí òkò. Ọ̀pẹ̀lọpẹ̀ Rungis Organic tó ṣe kókó. Oògùn ìbílẹ̀ amárale kókó tó dáa láì ní ìpalára fọkùnrin àtobìnrin. Àjọ NAFDA fọwọ́ sí FDA lórílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti ṣe wá gan lù lò tẹ̀. Ní báyìí, Rungis Organic ti wà láwọn ilé ìtajà tó súnmọ́ yìí bí. Vismart Pharmacy, Àkúrẹ́, ẹ pè wọ́n sórí 0806-263-8183 àbí Lolat Pharmacy tó wà ní Sábọ̀ Ọ̀rẹ́. God's Time Pharmacy, Ilẹ̀ Olújì, Immaculate Immaculate Pharmacy, Ọ̀wọ̀. Great Sunny Best Pharmacy, Ondo. Fresha Pharmacy, Òkìtìkúpa. Filmi Pharmacy, Àkúrẹ́. Kanayo Kanayo, Adó Èkìtì. Yemkem Pharmacy, Ìkẹ́rẹ́ Èkìtì. God's Will Pharmacy, Ọyọ́ Èkìtì. Twins Pharmacy, Ìyẹn Èkìtì. Láti jẹ́ alágbàtà 0703937-8100. Rungis Organic, Amárale Kókó.
8: Òṣùpá sì di kí ẹ láyé ń lọ, sì di kí ẹ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sídìkì àlàyé lọ. Ogun mẹ́ta lọ́gbọ̀n kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì àlàyé lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì àlàyé lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà lọ bá sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá Sunday dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín bàmà sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn fowó kan sí lórí ẹ lè download app yìí lórí app store.
9: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
10: Abba ayé òkú tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 63 orúkọ mọ́ni.

látàrí ẹjọ́ oyè balẹ̀ oríta òjò yára bọ́mọ tó wà láàrin balẹ̀ àbíyè adifisayo olúrimisi àti his royal highness ọba dr rufus olúgbòye ga kirimade di ọrúnjọ fún digbolan níjọba ìbílẹ̀ òdìgbò nílé ẹjọ́ gíga ti ìlú ọ̀rẹ́ ní ìjókòó adájọ́ honorable justice a adegoroye ti dá lọ́jọ́ kejì oṣù keje ọdún 2024 wípé kí ọba dr rufus olúgbòye ga akirimade ọrúnjà ti ìlú òdìgbò lọ dáwọ́kọ́ kó má ṣe fi ẹnikẹ́ni tàbí mọ̀lẹ́bí rẹ̀ kankan jẹ baálẹ̀ tàbí ọlọ́jà oríta òjò yára bọ́mọ ní pàápàá jùlọ ọ̀gbẹ́ni yunisa olúrimisi tó jẹ́ mọ̀lẹ́bí kábíyèsí wáyé o ní ìfẹsẹ̀múlẹ̀ ìdájọ́ yìí ní ilé ẹjọ́ gíga ti ìlú ọ̀rẹ́ tó ti fi àṣẹ mìíràn léde lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026 wípé ìdájọ́ kankan ò tí ì padà wáyé lórí ẹjọ́ yìí o fún ìdí èyí kábíyèsí ọba rufus adégbòye ga kirimade ọ̀rúnjà ti ìlú òdìgbò ò tí ì láṣẹ kankan láti fi ẹnikẹ́ni tàbí mọ̀lẹ́bí rẹ̀ kankan jẹ baálẹ̀ tàbí ọlọ́jà oríta òjò yára bọ́mọ títí tí ìgbẹ́jọ́ yóò fi wáyé lórí rẹ̀ ọ̀gbẹ́ni yunisa olúrimisi kí má ṣe pe ara rẹ̀ ní baálẹ̀ o kí kábíyèsí ṣe rántí wípé ọjọ́ kejìlélógún on the 22nd of June ọdún yìí ni ìgbẹ́jọ́ ṣẹ̀ṣẹ̀ máa wáyé lórí ọ̀rọ̀ yìí fún ìdí èyí kó ní kálukú sì dúró jẹ́ a ò tí ì lè jọba a ò tí ì lè yọ̀yàn lóye o ẹnikẹ́ni tí ó bá tàgbà sófin yìí yóò rí pípọ́ ojú òfin o baálẹ̀ àbíyè adifisayo olúrimisi ló mú ìkéde yìí wá

0: ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard kẹ lọ kà yẹn lẹ́kùnrẹ́rẹ́.
1: Iṣẹ́ olúwaba ń sán gìrìrà bí ara ó ń kù gìrìrì bí òjò. Torí náà tètè máa bọ̀. The right hand of God miracle ministry. Ní jẹ̀gẹ̀lẹ́ kò wá fàdúrà sọ pé ìṣòro ò gbúdọ̀ bá ọ gbé mọ́ o torí bó ti disagree.
2: Aláṣẹ ọ̀run fèsì sọ̀rọ̀ ayé mi bàbá. Ohun gbogbo tí mo fẹ́ kó sọ mí lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni, Ọlọ́run ni bàbá ọmọ tó lè gbọ́ ohun lọ lọ́wọ́ gbogbo rọ́gbọ́ àdìgú tí ń yọ ọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wá ń fa ìrìnà ìrìnlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Tètè máa Dr. Alfred Chitu Abuise Jesu fún ara ẹ̀. Ìlú àwọn àfàdúrà jagun tó ti momi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀wá disagree pẹ̀lú àwọn nǹkan tí bọ́mọ ẹ̀dá fira. Physically, medically, mentally, financially and spiritually. Òwúrọ̀ ọjọ́ Thursday yìí tún ni o. God bless you as you go.
3: Ìwọ Sátidé.
4: Ǹjẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tá ń jẹ ló ń fa àkóbáṣàgò ara wa? Ìkúkú ṣẹjọ́ wa. Nígbà tó jẹ́ pé ń tá a bá rí là ń jẹ. Iléeṣẹ́ Herbal Mega Store tó wà ní Dálímọ̀ Adó-Èkìtì ti wá kó àwọn oògùn tá a fi tewé tegbò pèlè rẹ̀ dé báyìí láti kápá àwọn àìsàn tó wà lágọ̀ọ́ ara wa. Àwọn oògùn bíi Dafix, G3 Organic, Green Tea, Nature's Gift, Combined Herbal, Slimming Tea, Nourisha, Magic Tea, Tonic Tea àti Cominus Oil. Àwọn oògùn wọ̀nyí ló ń kápá àwọn àrùn bíi ìtọ̀ ṣúgà, kòkòrò inú ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ ríru, kánsà, jẹ̀díjẹ̀dí, ara sísun jù.
0: Ayọ̀dé bí ọdún ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n mọ̀ ti sọ òun ní sẹ́ẹ̀rí àwọn yóò wá bá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí ogun ẹjọ́ èyí tí Nnamdi Kanu àti bí wọ́n ti sọ pé ó jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án tí ó sì wà ní akóló àwọn agbófinró títí di àsìkò yìí. Wọ́n ní àwọn yóò rí dájú pé wọ́n wá bá ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wọ́n bá wọn ṣe ìpàdé papọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Wọ́n ní ẹni tí ń ṣe akọ̀wé ìjọba orílẹ̀-èdè náà ń ló fi eléyìí léde tó sọ pé gbogbo nǹkan èyí tó tọ́ àti èyí tó bá yẹ láti pé kí wọ́n ṣe ni wọ́n ti sọ̀rọ̀ lé lórí ìyẹn níbi ìpàdé èyí tó jẹ́ pé wọ́n ṣe ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún tí a wà yìí níbi tí gbogbo wọn tí wọ́n ti panupọ̀ pé tọ́ nǹkan tá a ṣe báyìí fún orílẹ̀-èdè Nàìjíríà ni wípé ká pè wọ́n ká sì bá wọn sọ̀rọ̀ lórí ti Nnamdi Kanu yìí torí congressman wọn ìyẹn John James ló sọ̀rọ̀. Ó ní pẹ̀lú bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti Nnamdi Kanu bí wọ́n ṣe jọ pé wọ́n ń fa fàǹfà láàrin ara wọn tó sì já sí pé kí Nnamdi Kanu kó sì wà ní àkólo ibi tí ó jẹ́ pé ó ti ń fi ẹ̀wọ̀n ṣe ara rin de báyìí. Wọ́n ní kìí ṣe nǹkan tó tọ́ àti èyí tó yẹ nítorí náà àwọn fẹ́ rí dájú pé ẹ̀tọ́ ọmọ ènìyàn ó di ìfìdímúlẹ̀ ṣinṣinṣin ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. Bí ọdún Káyọ̀dé, ààrẹ fún ẹgbẹ́ àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ ní orílẹ̀-èdè yìí ìyẹn Ọlábísí Ọ̀nàbànjọ ló mọ̀ ti sọ̀rọ̀ lánàá. Ó níṣẹ́ rí ó ní pẹ̀lú bí gbogbo nǹkan bó ṣe rí báyìí ó ní ó yẹ kó jẹ́ pé owó tí àwọn dókítà tí wọn yóò máa gbà kò dín ní nǹkan bíi mílíọ̀nù kan o. Nígbà tó ń sọ̀rọ̀ náà ó níṣẹ́ rí ó ní nǹkan gan tó ń fà á tó fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ dókítà ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe ń sá lọ sí òkè òkun tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń wá ibi tó tutù láti bá sí kò ju pé kò sí ìtọ́jú tó péye fún àwọn dókítà ní orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ sì rèé ipa ribiribi ni àwọn dókítà ni wọ́n ń sà ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé o láti lè dóòlà ẹ̀mí àti láti lè jẹ́ kí ìlera àwọn èèyàn kó lè wà ní bí ó ṣe yẹ kó rí. Wọ́n ní pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wá rí báyìí ńṣe ló yẹ o kó jẹ́ pé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kó mú ọ̀rọ̀ àwọn dókítà kó mu ní ọ̀kúnkúndùn nítorí èyí gan ni yóò fà á tí orí wọn yóò fi máa wú láti pé kí wọ́n lè járamọ́ṣẹ́ wọn. Nọ́ńtẹ́ bá rí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn dókítà èyí tí wọ́n ń kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí tí wọ́n sì ń sá lọ sí òkè òkun kò ju pé bóyá tìtorí pé kò sí ìtọ́jú tó péye fún wọn ni àti pé àwọn nǹkan gan tí wọ́n máa fi ṣiṣẹ́ ní orílẹ̀-èdè yìí kò fi bẹ́ẹ̀ sí ní àwọn ilé ìwòsàn náà. Ọmọ́tọ̀sọ̀ wá sọ pé ó dá o pẹlu bi gbogbo nkan se ri bayi ti won ba

pẹ́kẹ́ ẹ̀ka ètò ìlera ní orílẹ̀-èdè nàìjíríà kó lè dúró déédé nǹkan tó rìn bá gbà wọ́n lámọ̀ràn láti pé kí wọ́n ṣe ni pé tẹ́ rí gbogbo àwọn olóṣèlú èyí tí wọ́n sá wárawára lọ sí òkè òkun láti lọ gba ìtọ́jú wọn ni kí wọ́n fi òfin dè wọ́n wípé orílẹ̀-èdè nàìjíríà gan ni kí wọ́n ti máa gba ìtọ́jú wọn wọn ní tí ó bá lè rí bẹ́ẹ̀ wọn yóò tètè rí dájú pé wọ́n ṣe nǹkan tó tó àti èyí tó yẹ sí àwọn ilé ìwòsàn wa gbogbo èyí tó jẹ́ pé ó ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n sọ pé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kó yà tètè gbé ìgbésẹ̀ ní kọ́kọ́ o lórí ọ̀rọ̀ ẹ̀ka èyí tó jẹ́ ti ìlera ní orílẹ̀-èdè nàìjíríà nítorí pẹ̀lú gbogbo bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè yìí báyìí tó dàbí ẹni pé wọ́n ka àwọn dókítà sí èyí gan ló lè fa ikú òjijì àti ìlera tí ò péye fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà o wọn nítorí náà níṣe ni kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kó yà tètè gbọ́ àmọ̀ràn o kó ṣe àwọn dókítà kó ṣe wọn dáadáa ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Get to make fun of our tooth gap, let's have a talk.

0: orí fífọ́ ẹ jẹ́ kí a yan Amo Flush Capsule láàyò. Bákan náà ẹyin tí ẹ bá ṣe àkíyèsí àìlebẹ̀rẹ̀ mọ́lẹ̀ dáadáa ìbàdí ríro inú kíkún tàbí inú kíkùn ọ̀pá ẹ̀yìn àìlèṣe déédé ọmọkùnrin dáadáa tàbí kí nǹkan oṣù wa máa wà déédé ẹyan Amo Bitters Cleanser láàyò. Bákan náà Amorex ni a ṣe àgbékalẹ̀ fún ọkùnrin àti obìnrin láti ṣe àfikún fún libido wa láti fikún agbára ọkùnrin àti obìnrin pàápàá jùlọ lásìkò tí wọ́n bá fẹ́ ṣeré ìje. Kàkà kí ó rẹ̀yìn lọ́dọ̀ ẹlẹ́tọ̀ yín ẹ máa gbé egbògi Amorex sára fún ìgbaradì kí ara ọkùnrin àti obìnrin kó lè tètè múrẹ̀ rodò. Ẹ mú Amorex wọ ìyàrá lọ. Atura Herbal Mixture ni a ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti àgbàlagbà pẹ̀lú àwọn arúgbó wa. Atura wà fún àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà, inú kíkún tàbí inú kíkùn, ìbàdí àti ẹ̀yìn ríro, ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn, nǹkan oṣù obìnrin tó ń ṣe ségesège pẹ̀lú ìtọ̀ àtọ́jú tí kìí jẹ́ kí ẹlòmíràn sun àsunwọra lóru. Bákan náà àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kán má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìn dòdò, ẹ jẹ́ ká máa fún wọn ní atura mu ní àárọ̀ tàbí ní alẹ́ láti máa neutralize system wọn. Bákan náà àwọn egbògi wa kìí mú ènìyàn máa ṣe ìgbọ̀nsẹ̀ lóòrèkóòrè. Bákan náà kìí fi ebi pa ènìyàn. Sí ẹ wá rí pé àwọn egbògi wa dára púpọ̀. Ẹ máa rí àwọn egbògi wa Amo Bitters, Amo Flush Capsule, Atura Herbal Mixture àti Amorex rà ní gbogbo ilé ìtajà oògùn òyìnbó pátápátá, gbogbo àwọn pharmacy store, chemist, patient medicine dealers. Bákan náà ẹ máa rí Peri G, Atura àti Amorex rà ní gbogbo àwọn tó ń ta drinks pátápátá àti supermarkets nationwide. Fún ìbéèrè lórí àwọn egbògi wa Amo Bitters, Amo Flush Capsule, Atura Herbal Mixture àti Amorex, ẹ pè sórí ẹ̀rọ ìbánisẹ̀rọ 070-88-77-8855 lẹ́ẹ̀kan sí 070-88-77-8855. A ò ní fi àìsàn ló gbá o. Amo Bitters, Amo Flush Capsule àti Atura Herbal Mixture ni àmì rẹ̀.
1: Atura Herbal Mixture ìdánù kè tó ń bolo tí ń pitú àìmọye iṣẹ́ lágọ̀ọ́ ara. Atura iṣẹ́ rẹ̀ tó ti gbéra ju ti tẹ́lẹ̀ lọ látàrí àfikún àwọn èròjà tá a fi ń pòpọ̀ lọ́nà ìgbàlódé ju ti tẹ́lẹ̀ lọ. Lẹ́yìn àjẹkì àjẹlù bẹ́lòmí ṣe ń jẹ̀rẹ̀sì lórí àríyá, bẹ́ẹ̀ ni ó mọ béèrè fún àmàlà àtàbùlálá, kò sì ní yé pajú pẹ̀yẹ́ sẹ́ni tí ń pin alákàn àti gaàrí. Inú kíkùn ló fi ń ṣeré. Àfikún máa ní Atura nílé ní gbogbo ìgbà. Atura Herbal Mixture ike kan ìlò ẹ̀kan ni, torí kò lọ́tí nínú rárá. Àwọn èròjà tó ń ṣàtúntò oúnjẹ tá a bá jẹ wẹ́lẹ́wẹ́lẹ́ yóò fi ṣaralóore ló sarajọ sínú ẹ̀. Atura Herbal Mixture ohun gangan la bá máa pè ní amúnútutù. Bákan náà ló ń kópa ti ẹbu ọ̀nà táìsàn lè gbà rúfin lágọ̀ ara. Ó ń ṣàfikún immunity system. Atura Herbal Mixture iléeṣẹ́ Amolab Healthcare Nigeria Limited ló ṣe. Pè bó o fẹ́ rajà tàbí o fẹ́ ṣalátúntà lọ́pọ̀ kú ọ̀yọ̀kú sórí 070-88-77-8855. Atura Herbal Mixture àjọ̀nádà kí fúntẹ̀lúgbà pé ó dáa fún gbogbo ẹbí. Atura Herbal Mixture Amolab Healthcare Nigeria Limited gbogbo ẹbí ló ń dúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà pé ẹ ṣé o, bẹ́ẹ̀ ṣe ń fara tu gbogbo èèyàn pẹ̀lú Atura Herbal.

agba to ja je iwe yin yo ma rugba re dele agba olowo ani ko gba olowo nse bi oba loko awon yo baba won ni ajani lowo ajani laya bi ai lowo lowo baba ajaya nina ora won yo ba won ni ko bewe ki orokose sagbe ko raun iku ba n poju gbe ni omi ami orun a ma so ni bi owe lalulu agidi gbe ologbon ni ijo omaran ni ma bi olohun o ba se ni ni baba ki a ma gbiyanju ka ma se bi agba bóni ti rí ọlá ò rí bẹ́ẹ̀ ni mo baba aláwo ó dí fọ́rọ̀ ọrùn àwọn yorùbá bọ̀ wọ́n ní ìwà lòrìṣà bàbá ṣe wù ú sí ní fi gbé ni òwe lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ lẹ́ṣẹ̀ òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi wà ìwọ̀n lẹni tó gẹlẹ́gbẹ̀ ń yọ̀ mọ́ ẹni tó gun yẹ ṣe ń gbọ́n pàápàá ilẹ̀ ní bọ̀ akìí tó ní bá ní gbé akìí tó bá ní gbé ká má tó rọ̀ bá ní sọ àwọn yorùbá bọ̀ wọ́n ní ọ̀tàlégbèje òṣì ní bẹ láyé ọ̀dà kógún aláyòkọ́gbọ̀n tínú mi ni ó ṣe lóko yòókù ikú tó pojúgbà ẹni òwe ká múra sílẹ̀ nípa sí ni mo kí ọlọ́run mo yìn ọ́ ọba tó dáyé tó dárun mo kí ọ́ ọba tó dá sánmà tó sálẹ̀ lẹ̀ mo yìn ọ́ olódùmarè ọba tó déyàn tó dálùjọ̀nù mo kí ọ ọba tó dá gbogbo nǹkan pátápo eléyìí tá a fojú rí eléyìí tá a lè fojú rí mo kí ọ olódùmarè ọba àánú ọba alágbára ọ̀rọ̀ ọ̀rọ̀ abìjà lẹ́rọ ọba ti dá wúrà sákìtàn mo yìn ọ́ olódùmarè ìwọ nìkan ní máa sìn ọ̀dọ̀ rẹ nìkan ní ti máa wárà lọ́wọ́ mo kí ọba àlàáfíà.

tọ́n fẹ́ ni ó wù lálàáfíà. Ọba tí ò ní gbó, ọba tí ò ṣe rí fíìmù kíọ̀. Mo kí Olódùmarè. Mo wá kí gbogbo ẹyin tẹ́ ń gbọ́ mi níbi gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi pé ẹ káàbọ̀ sórí ètò òkú ọ̀rọ̀ tòní. Iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́ ìbẹ̀lẹ̀ ti ń gbọ́ wà. Ilé ayé le bó lówó wọ́n wì í. Bó sì ní wọ́n sọ náà. Ayé ò ní ṣàìríwì, ayé àríwì. Adéyẹmí náà wà lórúkọ tẹ̀mí òdodo ọ̀rọ̀ tí ń gún ní bí ẹ̀gún ọmọ kẹsàṣà kọlọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá ọlọ́rọ̀ ṣe. Àlẹ́yẹ tí ó dorí kodò bí àdán, ẹnu ẹ̀ yóò ṣẹ̀jẹ̀. Àgùntàn tó fojú dìwọ́ àgbò. Tinútẹnu rẹ̀ ni ó kún fẹ́ jẹ́ o. Ẹ káàbọ̀ sórí ètò ètò ní. Ayé ariwí o. Bó lówó wọ́n wì í, bó sì ní wọ́n wì í. Ṣùgbọ́n ilé tó ṣe pàtàkì jù. Ó ní nǹkan tí agbélé ayé ṣe. Owó tó ní, ọ̀rọ̀ tó ní, dúkìá tó ní, kí ló fi ṣe ilé ayé. Gbogbo ìgbé ayé wa kìràkìtà, owó ọlá ọ̀rọ̀. Ó ní nǹkan tá a fi ń kójọ láyé o. Torí kí ni gbogbo kìràkìtà wà yìí. Torí iyì. Torí kán bá lè máa yẹ̀n wá. Torí kán bá lè máa sọ pé lè lówó lọ́wọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ rántí pé gbogbo nǹkan tá a kójọ yìí. Kò sílẹ̀ tá a mú rọrùn bẹ́ o. Àwọn èèyàn ó sì máa sọ̀rọ̀. Ṣùgbọ́n àwa aláàlú làákàyè. Ká mọ̀ pé kì í ṣe bá agbára wa ṣe tó. Lọ́lọ́run ṣe fún wa lọ́rọ̀. Tá a bá ń wo àwọn tó yẹ kó lówó jù. Àwọn ti pa àpò sìmẹ́ǹtì mẹ́rin papọ̀. Àwọn ti ń gbẹ́ kànga. Tán ṣiṣẹ́ taratara àwọn lọ́yẹ kó lówó jù ṣùgbọ́n bó ṣe wọ ọlọ́run ní ṣọlá ẹ̀. Ọlọ́run wá fún ẹ lówó fún ẹ lọ́lá. Ó fún ẹ lọ́rọ̀ pẹ̀lú akitiyan díẹ̀. Pẹ̀lú ìyànjú díẹ̀ tó gbà. Báwo ló ṣe lò sí ilé ayé o? Àwùjọ tá a wà yìí. Àbí ilé ayé tá a wà yìí. Nǹkan tá a fi ń díwọ̀n àṣeyọrí. O ní irú ilé tá a kọ́ o. Owó ti ń bẹ lápò wa. Àbí ti ń bẹ ní báńkì. Irú ọkọ̀ tá a ń lò. Oyè tá a jẹ. Iye oyè tó ní kálukú wa jẹ. Gbogbo nǹkan táwọn ayé ò rí wí tí wọ́n máa wí. Bó bá ní gbogbo ọ̀rọ̀ tá à ń sọ náà nu. Ṣùgbọ́n bí ilé ayé bá ń lọ sópin fóníkálukú wa. Bàbá ń súnmọ́ sàárẹ̀ wa. Làá ṣẹ̀ṣẹ̀ máa rí òdodo. Pé owó tá a ní kọ́ làwọn èèyàn ó máa fi rántí wa o. Oyè tá a jẹ kọ́ làwọn èèyàn ó fi rántí wa o. Ilé tá a kọ́ òun kọ́ làwọn èèyàn ó fi máa rántí wa o. Ìwà tó wù nílé ayé òun làwọn èèyàn ó fi máa rántí rẹ o. Ipa tó kó nínú ìgbé ayé ọmọnìyàn òun làwọn èèyàn ó fi máa rántí ẹ. Gbogbo ilé owó tó ní orí olórí ni ó jogun rẹ̀. Ilé tó kọ́ orí olórí ni ó jogun rẹ̀ tí ò bá ṣe wàhálà ni ó jogun rẹ̀.
gbogbo yẹ tó jẹ́ ni ó ní mọ́ wọnú sáré ilé ayé yìí ni ó mọ̀ kó tó tọ́jọ́ méjì tó ti kú tó ti dolóògbé àwọn míì ó ti máa du oyè tó fẹ́ jẹ o tó jẹ yẹn kó tó kú àṣẹléya ilé ayé asán ni àṣẹléayé òfo ni gbogbo nǹkan tá a kójọ pátá po ìwà tó bá wù iṣẹ́ tó fi ṣe iye àwọn ọmọ èèyàn tó fà sókè iye iléeṣẹ́ tó pèsè táwọn èèyàn ṣiṣẹ́ ń bẹ̀ tí ò kú pẹ̀lú rẹ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fi ọwọ́ kàn láti nílò dàgbà sókè àwọn tó yọnú ìṣòro kò láwọn èèyàn ó fi máa rántí ẹ o mélòó mélòó nínú ọmọ nàìjíríà tó ti lówó tá ti dolówó àná tá à rántí mọ́ bá a bá ń dárúkọ àwọn èèyàn bíi dàrósà ẹlòmíì ni kò gbọ́ rí bá a bá ń dárúkọ èèyàn bíi àwọn fájẹmírókùn ẹlòmíì ò mọ́ rí henry fájẹmírókùn ẹlòmíì ò gborúkọ yẹn rí bá a bá dárúkọ ẹsbí bákàrẹ ẹlòmíì ò gborúkọ yẹn rí lákùrẹ wa ń bí ìyá ìmọye èèyàn tá a bá ń dárúkọ àwọn ọlọ́pàá àwọn èèyàn londo state ti wa lẹ́kìtì wa ń bí tí wọ́n ti lówó náà tí wọ́n ti lọ tá àrùn ti mọ́ wọ́n pọ̀ tá ti níṣẹ́ ńláńláńláńláńláńlá tá lówó tó pọ̀ tá àrùn ti mọ́ wọ́n ti kú owó wọ́n kú pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn tí wọ́n bá fọwọ́ kàn tí wọ́n gbéga wọ́n máa rántí wọn dọ́là bàbá kú tán òfo má tiẹ̀ fowó náà sọ́wọ́ ẹ̀ ó dálẹ̀ gbogbo aṣọ tó ní sílé ni wọn ò ní fi kan sí ọ́ bẹ́ẹ̀ má má tiẹ̀ wò má bá ní kan ṣàánú ẹ̀ wọ́n fi mẹ́yọ kan bẹ́ẹ̀ wọ́n gbé sọ́rùn rẹ ìyẹn tó bá jẹ́ lẹ́sìn mí tó bá jẹ́ lẹ́sìn mùsùlùmí ò kàn tiẹ̀ dáràn gbogbo aṣọ tó ní lace tó ní damaski tó ní gbogbo àwọn aṣọ òkè tó ní tó kó sílẹ̀ ni wọn ò ní mú kankan ń bẹ̀ wọ́n lọ ọjà wọ́n lọ gé aṣọ funfun wọ́n fi wé ọ kí wàá ta kiri fún kìràkìtà wa kí ló já sí iṣẹ́ tó bá ṣe ìwà tó bá wù àwọn èèyàn tó gbéga àwọn èèyàn tó ràn lọ́wọ́ tí wọ́n déèyàn àwọn ọmọ òrukàn tó tọ́jú àwọn opó tó ṣèrànlọ́wọ́ fún ìkan táwọn èèyàn ó fi máa rántí rẹ ni ó kì í ṣe owó tó ní o wọ́n gbàgbé ilé ẹ mélòó mélòó àwọn alé táwọn ọlọ́rọ̀ ti kọ́ tó ti dahoro tí ò sẹ́ni kankan tí ń gbébẹ̀ ní ìsìn àwọn ilé ńláńláńláńlá àwọn ilé àwòṣífìlà táwọn èèyàn ti kọ́ tí wọn ò rántí pé ilé lágbájá ni ìmọ̀ tó ti digbó tó ti di tí gbogbo ẹ̀ ti di nǹkan míì tí wọn ò réèyàn gbé bẹ́ẹ̀ tó jáwọ́ ikú àwọn alágbá ní gbé bẹ́ẹ̀ wọ́n pọ̀ láwọn ìlú ńláńlá gbogbo ẹ̀wà àkúrẹ́ wa ń bí ẹ̀wà àdó èkìtì wa lọ́hùn ilé táwọn bàbá nìtẹ́ ó gbìyànjú tán ṣakitiyan tán gbìyànjú tán sá sókè tán sá sódò tán kọ́ ṣó nkẹ́lẹ́ ti tàtàn ẹ ti pínwó ẹ ẹyin tó dé òní tẹ́ ń sá kìràkìtà tẹ́ ń kọ́rọ̀ ọjọ́ ẹ rántí pé tẹ́ bá ti ń dàgbà tó bá ti dẹ́ gbogbo ẹ̀ yóò di asán lójú yín ẹ̀ nílé sáré kiri mọ́ ẹ wà máa rántí pé àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe ẹbí tó yẹ kẹ́ ẹ tọ́jú tẹ́ ẹ tọ́jú àwọn ọmọ tó yẹ kẹ́ ẹ tọ́ tẹ́ ẹ tọ́ àwọn aládùúgbò tó yẹ kẹ́ ẹ ràn lọ́wọ́ tẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ìlú yín tó yẹ kẹ́ ẹ múdàgbàsókè bátẹ́ mú gbangba tẹ́ wà níṣàgbọ́ òde ẹ ti wá dọyanú gbá ní ìsìn ọwọ́ yín ò lè ka mọ́ gbogbo àwọn yẹn lẹ́mọ̀ rántí tó bá ti kù díẹ̀ kẹ́wọ́ kòtò ẹ wà mọ̀ pé gbogbo kìràkìtà yín asán ni o òfo ni o gbogbo eléyìí tẹ́ bá ṣe é lẹ̀ lá máa rántí o mélòó mélòó lóṣèlú ló ti ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà láti first republic látọdún 50s títí dé 66 àti látọdún 1979 tẹ́ ṣòṣèlú àtàwọn ológun àtàwọn tí ìṣológun tá ti lọ tá ti gbàgbé orúkọ wọn.
belomi lo la lo tinu wa e wo ijoba ologun to se ijoba npele ondo nigba to ndo atekiti wa papo awon to se ijoba nipele oyo atosun nigba ti oyo ati osun wa papo belo la ran turuko won ma nbe be ni o belo la ti ran turuko won tori kini tori pe ko tin kan ta se le ta le ma toka si eyan melo na ti touch live we eyan melo na ti gbedegde ile ise melo ni won da le ngba ti won be nbe gbogbo awon kan won ni won fi ma ran ti yin o eyin te korojo ni isin e ja wo baba wo lowo e wo ojo ti baba ti se joba 1955 to 1960 to se joba western region e wa kitola o se joba western region awon kan tan file lo nje karan ti opolopo nkan ti awon baba ise bo ba joruko lasan ni ati gbagbe e e wo baba wa da se londo e wo awon le se tata sile laarin odun merin si marun ti won wa lori aga ijoba awon eyan ju won la fi ran ti won leni bo ma de ba ku ba tan yo ba ro ba awon le se ti won dale bo te je pe lasiko ologun won ti je gbogbo awon le se na run a se ranti won leri ise ti won se o opolopo tin be lori aga ijoba ni isin eko ofa e ti a ja se opolopo won ko awon to ti kuro nbe eko ofe ti awo lowo gbe kale ngba na o na ni won ko o laye ijoba AG ati labe ijoba UPN a se ranti won loni tori ise ti won se o melo melo lo se lu lo ti lo leyin won ta ran ti fun kankan teyan o le toka ti pe ni beli melo bayi lo gbe dide ta le ran ti pe ye bayi ile ile ise bayi lo dale won po be lara won lo se lu yato so logun yato so logun won po be eyin ta wa lode oni ta se mtaye ten daye yin ten saye yin ten sasoke ten sasodo ten korojo yala ara ilu ni oni yala lori ikini kan ni oni olori ikini kan ni oni to daluru to korojo to n se gbogbo abi to n gbona iburu to n korojo lati pe to ba ti ku o da gbogbo ele o be yan ba tin dagba ni gbogbo e o be si yo omo to toju ngba ti o wa ni ewe to wa nse gode o wa fe ko toju ngba to dagba yo ku won nikan o awon ara ikiti won ni o di orun kan iye ni pe won nikan lo ma ja yi ara e iyawo to toju ngba to wa ni se gode pelu owo to ni pelu ola to ni o re je ngba yen o na fara mo o n do de ni o nigba ti o dagba to ba di dagba ya ti e bere yo be si.

ni etoju won be ba lowo ki somo yin nikan o ebi ya ebi baba awon ma ya yin awon ma baba yin awon ma te binu ta se to fun won pelu nkan te ni ni e nitori be ba ku tan ofo na ni ori olori ni o na o awon te ba gbe dide ninu ebi awon ni o ma yin o owo te fi soku ni millions millions ten dale bo le te fi soku ni la yoruba be sin esi me pe opolopo awon ma gbo le yin ni o ti rowo mu dipo ke fi ran won lowo ke gbe meji meta dide e ma be se na be ba se na tan to ba ti di role to jo ba ti da tan agbo orun yo deru feni to gbe kakiri o ngbe ba ti na gbogbo won na ni gbogun ni na kuna tan te fi soku te jo te yo to ba di role e ma ran ti pe ah bese de e te yawo soku bo ta ba gbe awon meji meta dide ninu agbo le yin pelu owo te nda ni lawon mo ti oni won ma ran ti iya yin pe lasiko ya gbagba itan soku e igba yin na na gbe won dide sugbon na kuna wa nle yoruba po eran ti ebi o eran ti awon omo ke ko ran ti won be ba ti ni lẹ́yìn eléyìí ẹran tí àwọn aládùúgbò yín gbogbo ọ̀rọ̀ tẹ́ ń kójọ ní òfo ni o tẹ́ ẹ bá ti fi ran yàn lọ́wọ́ asán ni o tí ò bá sẹ́ni tó dìde lára yín mi ò fẹ́ kàn jẹ́ lára mi mi ò fẹ́ kàn jẹ́ lára mi ara ti ọ̀tá nìkan wá ti wá jẹ ìgbà tó bá yá ọlọ́run brẹ́là yóò mọ̀ pé ẹrù ni òun rò gbòòjò bá ti dá o bẹ́ ẹ bá wá tọ́jú àwọn aládùúgbò lẹ́yìn tẹ́tẹ́jú ọbí yín ẹran ti pé ìlú kan lẹ ti dìde o ẹran àwọn aráàlú yín lọ́wọ́ nípò yóò wù tẹ bá wà ẹlòmíràn yóò wà fún nípò fọdún mẹ́wàá yóò wà nípò fọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ẹyọ ẹnìkan nílùú ran kò ní ràn wọ́n lọ́wọ́ yóò wà kó lẹ́nu ìjọba yóò lóun fẹ́ ṣòṣèlú yóò wà máa wá tìlẹ́yìn ẹnìkan sì rèé ò ràn lọ́wọ́ ò gbé dìde láàrin ìlú ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ sáàrin wa ipò yòówù tó bá wà rántí àwọn ọmọ ìlú ẹ rántí àwọn ẹbí ẹ àwọn tó bá qualify inú wọn ràn wọn lọ́wọ́ àwọn tí ò qualify inú wọn encourage wọn bẹ́ẹ̀ ni ẹ wọ àwọn haúsá náà ẹ mà ní wọn bá wọn níbìkan wọn bá wọn bìkan haúsá tó bá wà nílùú iléeṣẹ́ wa yìí tó ọmọ haúsá ẹgbẹ́ ẹ bá wà wá síbẹ̀ tí ò kẹ́kọ̀ọ́ kankan tí ò mọ kankan yóò gbà sí gate man inú gate man yẹn ni ó ti máa ẹ̀kọ́ rẹ̀ jẹ díẹ̀díẹ̀díẹ̀ ó lè ṣe diploma wọ́n fi ṣe office assistant díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ a ṣe degree ẹ̀ lẹ́nu bí iṣẹ́ yẹn náà ló ti ń rara ẹ̀ lọ́wọ́ tó sì fún ní encouragement ẹ kẹ̀rí pé yóò dọ̀gá ni kí ló dé tẹ̀yìn ọmọ yorùbá ò ṣe bẹ́ẹ̀ kí ló dé tẹ̀yìn ọmọ ondo ọmọ èkìtì kí ló dé tẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ wà nípò ẹ nílé ran màálù yín kankan lọ́wọ́ bẹ bá kúrò ń bẹ̀ tán ẹ wà máa ṣe bí pé ẹ̀yìn nìkan lẹ wà ń lù ú ṣẹrùpẹ́ lè dáṣèlú ni gbogbo ipò tó bá wà bó ti wù kó ga tó rántí àwọn ẹbí ẹ rántí àwọn aládùúgbò ẹ rántí àwọn màálù ẹ bó bá ní agbára láti gbà wọ́n ṣiṣẹ́ gbà wọ́n bó bá ní agbára láti ràn wọ́n lọ́wọ́ ràn wọ́n lọ́wọ́ kì í ṣe gbogbo èèyàn ló lè ṣiṣẹ́ ìjọba ẹlòmíì 1,000 naira 2,000 naira 50,000 naira 100,000 naira tẹ bá fún wọn tí wọn bá bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ fún wọn lámọ̀ràn tó dáa 100,000 lè di 1,000,000 láàrin oṣù mẹ́fà o lérí iṣẹ́ tó bá ń ṣe òun ò ní gbàgbé yín o òun ò ní gbàgbé yín ẹ rántí pé gbogbo owó tá a kó jọ ọ̀rọ̀ tá a kó jọ ilé tá a kọ́ mọ́tò tá a rà gbogbo ẹ̀ ò fún ni o tó bá dọ ọdún tí ń bọ̀ ní ìsín anoda mọ̀lẹ̀ yóò ti jáde nínú mọ́tò ẹ tún máa lé yẹn àbí ẹ̀kọ́ tó bá máa tọdún márùn-ún ní ìsín ilé tẹ kọ́ yóò ti dògbó ẹ tún rí style míì tẹ tún kọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ayé ṣe rí o bá yé wa ti ń lọ díẹ̀díẹ̀ nu àwọn tí ń dàgbà bá ṣe ń dàgbà tá a ṣọjọ́ bí a mọ̀ pé à ń súnmọ́ ọjọ́ ọkú wa ni à ń yọ̀ fún ọjọ́ bí wa wọ́n bí wa lọ́jọ́ báyìí à ń súnmọ́ sàárè ni bá a ṣe súnmọ́ sàárè yẹn jẹ́ ká ba ṣe dáadáa nítorí.

kí ni gbà tá a bá lọ tán ká lè bá a máa rántí wa sí nǹkan dáadáa tá a ṣe síyà àwọn èèyàn tá a gbé dìde síyà àwọn èèyàn tá a ràn lọ́wọ́ sáwọn ẹbí yín sáwọn ojúgbà yín sáwọn aráàlú yín ẹ̀rọ tí o ayé ò ṣeé jẹ lẹ́nìí nìkan o àwọn ará Èkìtì wọn ayé ò ṣeé jẹ lẹ́fẹ́ nìkan bẹ́ẹ̀ ni Yorùbá náà ń sọ ayé jẹ nìkan ayé ò jẹ ṣe jẹ fẹ́ nìkan gbogbo nǹkan yòówù tẹ bá ní gbogbo gbò yòówù tẹ bá wà gbogbo owó yòówù tẹ bá ní ẹran tí pé bẹ́ẹ̀ ṣe ni lójoojúmọ́ tẹ̀ ń jùn tẹ̀ ń jí tẹ̀ ń sùn tẹ̀ ń jí ẹ̀ ń súnmọ́ sàárè yẹn ń dàgbà sí ni o tó bá wá yá ọwọ́ yóò ní káàkiri kan mọ́ o bẹ́ẹ̀ bá fowó ọ̀hún sílẹ̀ bẹ́ẹ̀ fi ilé sílẹ̀ bẹ́ẹ̀ fi mọ́tò sílẹ̀ bí yóò bá bá gbà mọ́ àwọn ọmọ yóò tà á wọ́n ó tà wọ́n ó pè wọ́n ẹ̀ ilé tí ò tó ẹ̀yìn nìkan náà tí ò tó ẹ̀yìn nìkan gbé ilé tí jẹ́ pé tẹ́ ẹ̀ fi rent tó jẹ́ pé owó ti ń bẹ́ẹ̀ ò tó yín ná gbogbo ẹ̀ náà yóò dòfo bàbá tí ń dàgbà bàbá tí ń dàgbà bàbá tí ń lówó tá à ń ṣe kìràkìtà mí máa ṣe wà kọ́ o ọlọ́run ló ní ẹni o ẹ gbà pé ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ jù yín lọ tó lákitiyan jù yín lọ tó lọ́pọlọ jù yín lọ tó gbìyànjú jù yín lọ ṣùgbọ́n tí ò ní kankan o tó jẹ́ pé kò ní tó yín ṣùgbọ́n ìgbà ìwọ̀n ìyànjú tá ń gbà tẹ́ ẹ sì ní ìrántí pé torí ọlọ́lá kan lọ́lọ́run ṣe dá ẹgbẹ̀rún òtòṣì o ẹ gbìyànjú kẹran àwọn aráalé yín lọ́wọ́ o ọmọ yín ìyàwó yín ẹbí yín àkọ́kọ́ nu ọmọ ìyá yín ọmọ bàbá yín ẹbí yín kejì nu aládùúgbò yín ẹbí yín kẹta nu àwọn ọmọ ìlú yín ẹbí yín kẹrin nu gbogbo àgbáyé lápapọ̀ tẹ́ ẹ mọ̀ ẹbí yín karùn-ún nu o ẹ ràn wọ́n lọ́wọ́ kẹ́ ẹ tó kú kìràkìtà wa asán ni o gbogbo nǹkan tá à ń kójọ yìí ẹlòmíì nínú àwọn òbí mi wo tọ́jú ọmọ wọn òbí mi wo nǹkan tí ẹ gbìkítà ń pa ọmọ wọn sì fẹ́ jẹ wọn ọmọ ọ̀nà ìdá tẹ́ fi jẹ́ nígbà tẹ́ ẹ bá tọ́jú ẹ sì lówó lọ́wọ́ kì í ṣe bẹ́ẹ̀ ni òbí mi ò gbìyànjú kò kàn tẹ́ ẹ mà ipò yẹ kó ń tọ́ ọmọ pé kó ń rán ọmọ níléèwé ó ń sì lọ iléèwé wọ́n pọ̀ bẹ́ẹ̀ láàrin wa tó ń lọ iléèwé ṣùgbọ́n tí ò mọ̀ ipò yẹ kó ń rán ọmọ níléèwé ayé jíjẹ náà ni nígbà ó bá dàgbà ó mọ̀ tó bá ti ń dàgbà tó o ní nǹkan tó o fẹ́ kí àwọn ọmọ ṣe fún ẹ tí àbá ti ṣe fún ẹ o mọ̀ ní gbogbo ìtàn àgbáyé ọ̀pọ̀ àwọn èèyàn tó lọ́jọ́ lọ́dọ̀ ni ìlú ń kọ́rọ̀ ọjọ́ o tán ní ọ̀rọ̀ tó pọ̀ nínú ayé wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n wọ́n kùnà láti gbé àwọn èèyàn míì dìde àwọn tó lówó lónìí lórílẹ̀‐èdè nàìjíríà látara àwọn kan ni wọ́n ti dìde o ìwọ tó ní wọn ò fẹ́ kàn jẹ lára rẹ àníkàn jalè ṣùgbọ́n ìwọ ràn wọ́n lọ́wọ́ tí èèyàn bá mọ̀ pé ọmọ kan jalè bóyá tó ń yọran jẹ́ inú ọbẹ̀ ni ẹ lọ wò ó dáadáa tí ó bá ń jẹun ó ṣeéṣe kí wọ́n máa fẹ́ràn sórí ọbẹ̀ oúnjẹ tiẹ̀ káwọn tó jẹ́ àgbàlagbà bẹ̀ sì máa jẹran kò sígbà tí ò ní rò pé adùn ni ṣùgbọ́n tọmọ bá ṣiṣẹ́ lábẹ́ tó nílò ìrànlọ́wọ́ tó ràn lọ́wọ́ ọ̀nà wo ni ó fi jalè ẹ àfi tó bá lólè lójú nìkan ẹja ara àwọn èèyàn lọ́wọ́ ẹja láàánú ká ṣiṣẹ́ fáwọn èèyàn ẹ̀yin olùkọ́ ẹ̀yin kọ́rẹ́jì àwọn akẹ́kọ̀ọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ tẹ́jọ́ gàbí iṣẹ́ ẹ mú gbéga báwọn ọmọ tí ń bẹ lábẹ́ yín nítorí òní kọ́ torí ọjọ́ mi ni o ẹ lè rò pé ẹ nílò ìrànlọ́wọ́ wọn káwọn ọmọ tí yín àbọ̀ ọmọ tí yín kí wọ́n nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ ń bọ̀ bá ya ẹ jẹ́ ká ṣe dáadáa ká gbé ìrànlọ́wọ́ ká gbéga láwùjọ wa bàbá ti lówó ta lọ́lá ta ṣe kìràkìtà wa ta lówó wa tán ta lọ́lá wa tán tá à ń dàgbà ajẹ́ ká mọ̀ pé àsúmọ́ sàárè ni o ẹja ràn àwọn èèyàn lọ́wọ́ iye èèyàn tó bá gbé dìde iye àwọn ẹbí tó bá ràn lọ́wọ́ o làwọn èèyàn máa rántí ẹ ń gbọ́ bá kú tán o
wọn ni rántí ẹ lórí ilé ilé tó kọ́, wọn ni rántí ẹ lórí iye mọ́tò tó rà, wọn ni rántí ẹ lórí gbogbo ayé tó jẹ iye oyè tó jẹ, wọn ni rántí ẹ o. Ṣùgbọ́n wọ́n máa rántí ẹ pé gbà tẹ̀lé ni lágbájá wà láyé, ó ràn lágbájá lọ́wọ́, ó ràn tàmìdò lọ́wọ́, gbogbo nǹkan tí wọ́n máa sọnù o, wọ́n sì máa ṣàdúrà fún ọ. Bẹ́ẹ̀ ni wọ́n máa rántí ẹ sí dáadáa, àti pé àti ré, ìkan yóò jẹ́ tiẹ̀ mbẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o, tó bá ṣaburú wọ́n máa ṣépè fún ọ, bó bá ṣe dáadáa wọ́n máa ṣàdúrà fún ọ. Abọ̀rọ̀lá sọ fọmọlúàbí tó bá dé ní ẹ̀yọ́ dòdìdì o, 08162519991 08162519991 láfi sàdásítò lónìí.

0: 0816251991.
1: Ẹ mọ̀ kojú mọ́ sá.
0: Ẹ káàárọ̀ o.
1: Ẹ mà ní wá ìlàgbọ́ Ọlọ́run.
0: Àmì o.
1: Àbọ̀lọ́ àwọn àlórí gbogbo alórúkọ Jésù o.
0: Àmì.
1: Oṣù àti wàrà lágbọ́ Ọlọ́run.
0: Ẹ ṣe o.
1: Ìjẹ́ oníbàjẹ́ bí sèṣe oníbàjẹ́ lórúkọ Jésù.
0: Àmì.
1: Ó bẹ̀rẹ̀ lópin láti ṣàgbò lábẹ́ ìgbà náà.
0: À ń gbọ́ yín.
1: Ọ̀rọ̀ rẹ tí mo wá lé ni, ọ̀wọ́ ara wa ti gangan lẹ mú wa ẹ. Tó fi dáńtọ́ bá ní ká wo gbogbo wa ní bíbá ẹ. Kì í ṣe ọmọ nìkan ló yẹ ká máa ràn lọ́wọ́. Àtẹ̀bí, àtàrà, àtàrà àdúgbò. Ẹsẹ̀ mẹ́fà ní gbogbo ẹ̀. Ó tẹ̀ ìjọba ti ṣe sílẹ̀ òun àbọ̀ àbá. Ṣùgbọ́n kò jẹ́ pé ẹlòmíì wá ti fẹ́ràn lọ́wọ́ á tún máa kẹ́sẹ̀ ẹni. Ṣùgbọ́n ìyẹn èèyàn wa ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Ìfẹ́ ló sọnù ní gbogbo ẹ fi rí bélé yìí o. Bí ebi bá lè fẹ́ràn òsì, òsì fẹ́ràn ọ̀tún, ọmọdé fẹ́ràn àbá, kàbàbá fẹ́ràn ìyàwó, ẹ̀rí kí á máa lọ. Ṣùgbọ́n ìyàwó bí mẹ́ta mẹ́rin fún ẹ ni kó máa lọ. Ẹ̀jẹ̀ gbogbo ń lọ sí àìsífẹ́ nìyẹn. Ẹbí ọ̀dọ̀wọ̀ yín o, ìgbàlagbọ́ ló nàjẹ́ òní bàjẹ́ o. Ẹ jẹ́ ká tó orí o. Lágbára Ọlọ́run àwọn ọmọ tó wà lórí kí wọ́n tún wọn sílẹ̀ láyọ̀ tàdá fíà o. Àní ogún ilé ní Nàìjíríà mọ́ o.
0: Ẹ
1: kú sí takuntakun.
0: 0816251999 0816251999. Hello.
2: Ẹ kọjú bọ́.
0: Ẹ káàárọ̀ o.
2: Comrade Olú Ìsìjọlá, òun ló ń sọ̀rọ̀ láti ọ̀rẹ́.
0: À ń gbọ́ yín ọkọ ọmọ Olú Ìsìjọlá.
2: Ẹni bá lè ṣe dáadáa kó ṣe dáadáa. Ẹni tí ò bá dẹ̀ lè ṣe dáadáa kó kàn sínú láti má ṣe dáadáa. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún kálukú lẹ́ẹ̀bi iṣẹ́ ọ̀rẹ́ ṣe rí.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹni bá lè ṣèrànlọ́wọ́ lọ́wọ́ fún ìṣèrànlọ́wọ́. Ẹni tí ò bá dẹ̀ lè ṣe kó má ṣe é ṣùgbọ́n gbogbo aná ọ̀dọ́ náà máa sọ. Nígbà tí ọba ìlú òyìnbó kú fún ni níbẹ̀. Gbogbo oyè tó wà láyé òkè káwọ́ ẹ̀ ló wà. Ìgbà tó gbé obìnrin ilé chọ́ọ̀ṣì. Nǹkan tí pásọ̀ sọ bíṣọ̀bù sọ ni pé ó ní gbogbo oyè tó yẹ ọdún kan bọ́ ọ́ lẹ́kọ́ bá ní rọrùn wọ̀. Ìyẹn ni pé gbogbo oyè yóò dábàá tiẹ̀ jẹ láyé ìkòtẹ́ ìtàgbé lọ́rùn.
0: Bẹ́ẹ̀ni.
2: Gbogbo àwọn tó ń kó oúnjẹ tó kó mi tí wọ́n rán tẹlòmíì. Ìhòhò náà wáyé, ìhòhò náà máa padà lọ. Àwọn tó ti kó ní ìgbèkùn, àwọn ọmọ eléyìí tó kó ní ìgbèkùn àti olùkọ́ ọlọ́run àti wọn sílẹ̀ o.
0: Àmì o, ẹ ṣeun.
2: Comrade
0: Olú Ìsìjọlá, ẹ ṣeun. 0816251999 0816251999. Hello. Hello. 0816251999 Nọmba tẹ fi dasi to.
3: Hello.
0: Hello.
3: Ẹ kú ètò bàbá.
0: Ẹ ṣe orúkọ yín o.
3: Mr. Babalọla látọ̀wọ̀ ni o.
0: Mr. Babalọla ń gbọ́ yín o.
3: Ẹ̀rí ìníkọ́lá ti ń sọ. Àwa ọmọ Nàìjíríà ní pàtàkì jùlọ àwa káàárọ̀ òjíire. Ọlọ́run mọ bó ṣe tù wá. Ó dẹ̀ mọ ibi tó fẹ́ fi wá sí. Gbogbo èyí tẹ́ ẹ̀ ń sọ yìí, ó ń gba ẹ̀yin etí ẹlòmíì kọjá ni. Òkodoro ọ̀rọ̀ dẹ̀ ni. Bó bá ṣe wo olúkálukú kó máa ṣe sí abábàbà níbùjókò rẹ̀ ẹ kú ètò.
0: Ẹ ṣeun Mr. Babalọla látọ̀wọ̀. Bó ti wò kó ní kálukú ṣe sí o, yóò bá Ọlọ́run níbi tó jókòó sí. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ wa.
4: Hello,
0: ẹ káàárọ̀ orúkọ
4: yìí.
0: Ẹ ṣeun.
4: Mo gbà ládàá fún yín pé ìgbà tí nìjà máa dáa mo ní fi ń ṣàwátì o.
0: Ẹ ṣeun.
4: Àtẹ̀yìn àti ilé yín ìgbà tí gbogbo nǹkan bá dá nìjà tó bá dúró rekereke n ò ní kó sínú kó sí o.
0: So
4: orúkọ tèmi ni Jìnnà Kàsáfà mú pè látàrí ìdí ògbèsè. Ṣé ẹ rí nǹkan tó dáa bí ẹ ti ń sọ ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n ń gbọ́ tí wọ́n ọba kò bá wú mi kí wọ́n yí padà kí wọ́n rú èdè ronú wọn kí wọ́n yí padà. Ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ ń sọ̀rọ̀ fún tóri pé àwọn tí wọn ò ní gbọ́ wọn ò ní gbọ́ àwọn tó dẹ̀ máa mú lò wọ́n máa mú lò. Ẹ̀sọ́ sẹ́ni àwọn ìlíjà wa tẹ́ lówó lọ́tẹ́ ti làmúlaka lónìí. Ẹ wo inú ìtọ́tẹ́ ti sọ́ọ̀sẹ̀ báyìí. Ṣé báwọn tẹ́ ti nípa nígbèsí ayé ẹ̀dá tẹ́ ti lọ́ọ̀sẹ̀ báyìí bẹ́ẹ̀ ti ń sọ nípa wọn. Wọ́n á ní ti pé tẹ́ náà bá fún lórí àlèfà tẹ́ bá kò lórí àlèfà àwọn tẹ́ ń lò gbà lọ lónìí. Àtẹ́tẹ́ tó máa lò gbà ayé ọmọ sọ nípa wọn. Ìbá wú mi káwọn onídàá tẹ́ wà lókè ni kó fa lómi gòkè. Torí ọ̀pọ̀lọpọ̀ nílò àwọn onídàá yìí. Tí wọ́n bá ti rí ẹlòmíì tó fẹ́ gòkè. Kàkàkà mọ́ ti fà gòkè n ò lè fà gòkè. Ìbá wú mi kí wọ́n ṣe dáadáa torí nígbà bá ṣe sílẹ̀ lónìí. Ayé ò padà sọ tá a bá lọ tán.
0: Tó o kí
4: yẹn pé tó. Ìdílé Kàsáfà ló kú látàrí ìdí ọ̀gbẹ̀sẹ̀.
0: Ẹ ṣe 0816251999 Ntoni kálukú wa bá ṣe yóò dìtàn lọ́la. Hello.
5: Hello.
0: Oruko yin.
5: Oruko mi ni Obasanya.
0: Eyin radio yi sisale.
5: Oruko mi ni Obasanya.
0: Mo ti bo yin lati bo le tin pe.
5: Obasanya lati Idogun.
0: Idogun agbo yin o.
5: Je ri ore ni won. Eyi te so pe keyan ma ti ore gbogbo eyan yin. Elomi wa ti ore wa tun ore yen pa. Jo ye yin beyen. So ore ni won. Eyan le te aye lorun. Oni te aye ni kokon lorun. Then omo mi won wa gan olo fe to ko se to. So we ko to mo le to omo to ba se to no to. O da bo.
0: E se mo ba san lati dogun. E se bi o se ri lokan ti wa niyan. Sugbon ore igbe ikana ki igbe o. Ore igbe ika igbe be ba ran yan lowo ki igbe o. Be ba se se kasiyan na ki igbe. Atori atika bejeje lenu kaluku gbo esan re 08162519991.
6: Hello sir.
0: Eka ro oruko yin o.
6: E ma ka ro sir.
0: E se o.
6: E ma ko se o.
0: Oruko yin.
6: Ah Pastor Akinabi la so kegbo.
0: Pastor Akinabi an gbo yin o.
6: Ah oro gidi ni oro ten so yi. Sugbon awon to ba ye to ba ni ogbon no ma mu lo. Tori pe ya ba wo ile aye loni e ma pe ko oro ologun kan so oni asiwere ko oro jo lai meni ti ona ta ba ti pajude that is end of it nothing we abo si owo moyan ngba ti le ba fi ma mo awon to ma lo be wan wo ko yan yara nle ko wo yen o se pataki keyan nipa ona teyan de le gba nipa ni pe ko se ran lowo fun awon ti won ba je alaini popo polo mama ni ka ke se won te ni nkan to awon iya agbalagba awon iya de ni owo sugbon dupo kon se won ni se e won se la gba la koko bayi ere 2027 ni lo ni ka ko sa e won awon ton ko lo yo yen eyan kan eyan meji pere le parapo lo ransom ti won demand yi won le parapo kon san po ko se to fe se ngba to ti kan won Olorun
0: aran yin lo e se o. Se Pastor Akinabi la to kegbo e se o. 08162519991. 08162519991.
7: E ka ro o. Omo Adekola. Adi Sokoto Owena.
0: Agbo yin o, Omo Adekola.
7: Olorun ni pa la kai.
0: Amen.
7: Wo gba na le ntenu mo oro ita ngbo. Sugbon oye kan ye mi lo ile ede yi. Se re ona ti opoloko gba ri owo ri je won sanu. Gba won ba san return se gugun ti a fun lowo se won o ri nbe ni eni ati so mo oro eni e fi le se to ti to lujibiti to fi lo ku oro jo to nte pe to ku nbe abeni te pe ona to gba rowo to opo mo lomo lekun jaye ni yo je rora fun lati sanu sugbon temi mo ni pe bibeli ni eni kenin to ba nipa lati se ran lowo fun oni omo ni keji re ma toju e
0: beni
7: eni olohun ba ran si eyan ni se eyan laanu o
0: beni
7: e seun
0: omo Adekola lati Sokoto Owena 08162519991 era ko ti e ba ti fe ma pe je ka ma yi radio wa sale ka ba le gbora wa dada.
8: Hello.
0: E ka ro o.
8: Mo taro sa o.
0: Oruko yin o.
8: Oruko mi Iya Ibeta lati Adeboale.
0: Iya Ibeta.
8: Bẹẹni lati Adeboale, e se eku atotonu. Gbogbo be tin so lataro ni mo fokan ba yin lo. Olorun o je ke mi tin na ogun.
0: Amen.
8: Oruko Jesu eyin na ni ku domo nu.
0: Amen.
8: E jo sa, mo fe kan ma fi nkan kan kun oro wa de se ma ba wa so lososẹ. Ise bi awon eniyan se nfi ya je awon opo. Ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ní sin tó sọ̀rọ̀ tán kí n tó sọ̀rọ̀ yìí ó mẹ́nuba ẹ̀yin náà tún mẹ́nuba kò sí ìtọ́jú fún àwọn opó rárá. Àwọn opó tó jẹ́ pé wọ́n bá tún ní nǹkan tí ọkọ wọn ní nǹkan tí àwọn ẹbí ń gbà lọ́wọ́ wọn tí wọ́n bá tún ní kí wọ́n gbé wọn síwájú tí owó bá ti tẹ̀yìn jáde sí ọ̀dọ̀ àwọn tá a gbé wọn lọ sọ́dọ̀ wọn ìyá náà fi ń jẹ àwọn opó ìyá yẹn ti pọ̀ jù. Ẹ jọ ẹ máa bẹ́ni bá ní mẹ́nu bà á lọ́kọ̀ onígbà kọ̀ọ̀kan bóyá ó ṣeé ṣe kí àwọn opó náà kan rí àánú. Ọlọ́run á ràn yín lọ́wọ́ àánú ni fi ń sílẹ̀
0: o. Àmì o Ìyá Ìbẹ̀ta láti Adébọ̀wálé Àkúrẹ́. Ẹ ṣe o 08162519991 08162519.
9: Hello.
0: Hello, e kaaro.
9: Hello, e kaaro. E ku eto.
0: E se oruko yin.
9: E ni fe ni se asemo oruko eto ni sisije alakunre lo ba eso lati ilu akunre ni futa.
0: Alakunre.
9: Alakunre sisije alakunre.
0: Sisije.
9: Lo ba eso lati ilu akunre ni futa.
0: A gbo yin.
9: Eh se ri inu mi te dun pin nkan te so yi. Won ni eni ba leti ko gbo e to ba de leti. O ma gbo. O ku si lowo se ri gbogbo nkan laye yi awon olowo won yi se bi enikan ni dun ni akure bi nigba yen a ke foruko bo lasiri tin ba fe niyan le a se se ke mo igba ton si won se bi bera grand e bi ti awolowo nka yen ton ma press ti je pe tight o ki se gbogbo ilu bera grand yen adendo bide adendo bide o ma pada se ko ibe kini won ma pada wa yi pada o wa ku si finally igba won ma se bottle ni kon to ri nigba yen ko ma ti te bo sin da wa soke won ma wo bi oja yen bi ayin oja yen lo wa pe ki ile ni so niyan so ju gbogbo e lo sa loro kan se ri gbogbo awon olowo eyi to ba je pe awon elomi gbo won ba pe pe eyan ma nku tori ton ba so pe aso ni wa ni kilo je be kilo je be mo yo lowo ti mo mo ton ba so be pe kilo je be no to won mo ka so mi o oni awon kan ma lo ka aye la koko ma se ka to so run gbogbo wa oku ni gbogbo wa bo ti nkan to se ni pe awon ti je pe awon kan wa ti je pe o ye kan se ran lowo ni awon mo ton ko yi ki se pe boya awon ore eyan kan to le dite to le fowo to le fowo yen ko fi ko pa mi ko gba gbogbo won kon ni to ke kon gbe abi e boya boya
0: hello
9: eh
0: mo gbo yin
9: hello boya 500 million ni kenin kan gbe si kenin kan won renikan to le gbe sile bi ibadan owo awon to lowo wa nbadan eti won ni se so ko lo sanu wa amo pe gbogbo ka da ada lagba olohun gbogbo wa ka de ma
0: ese wala kure sisi ji lati futa lakure eseun 08162519991
10: e karoba
0: e karo oruko yin o
10: e ku soga mi segun lati lowo
0: segun latowo mo n gbo yin o
10: eh ti abaranti awo lowo
0: niti
10: lai ya ma ranti won fun free education ti won se si western
0: beni
10: ku sojo ti hisi yen ma pare
0: beni
10: ta ba ranti baba wa mimiko ama ranti modern aside ti trillion go tete mi aimoye awon to ja fani e ti late akeredolu to ba mention abateku ko sani body to ma gbagbe e ila so ni pe o da pe nkan te si wasu te so yi ilu mi gan lo ba wi ilu mi lakoko oka o lo ba wi a o ran ran lowo omo oka ni mo kan wa lowo ni ko sibi ki bo de di bo se rin titititi awon mo ka mo ba to ba ti e jojo won to ba so ebi oka yen a ba so pe office la wa yi ki lo so yi omo oka ni mi awon mi ma le ba gbo loka yi o gbogbo wa so yin ori ilu mi na lo dale e se
0: e se on segun latowo gbogbo ilu na lo ti ni awon ilu kokan lo kan je pe o beta ninu gbogbo awon ilu tin be le yoruba hello hello
11: hello
0: e ka ro oruko yin o
11: e je ka soju opo
0: oruko yin
11: Comrade Joseph Jalo Rizun pe pada.
0: Okay.
11: Eje ka tojo awon oku. Eje ka tojo awon modaji baba. Eh Olorun fe si gbogbo alopo la. Hello.
0: Hello, mo gbo yin.
11: Eh gbogbo wa le je gomina lekan na.
0: Beeni.
11: Olorun na so. Ori tero opo eniyan la se da lala. Gbogbo Olorun te da lala, eje ko mi si awon mekunu. Gbogbo yin lo je itagba lodo Olorun o. Comrade Joseph Jalo latowo ese.
0: Ese o, ese o. 08162519991. 08162519991. Hello. Kamaka lo sa. E ka ro ruko yin.
12: E ku eto.
0: Ese o.
12: Abimbola Afolabi ni o. O le lati ora.
0: A gbo yin Abimbola Afolabi.
12: A kori oro yin aro yin. Yi solu se lulu kan lo ba wi o ki solu. Ko si eda kan laye ti o ni ran lowo to le se fun omo nikeji.
0: Beeni.
12: Ko. O lowo o wa ku o sin ku ko si e da laye tolorun da ti o ni ran lowo be lo ni won si ran lowo yen fun bo tara n polowo o ti rogo na ko lo tabi baba ka ti so le kan nta to ma gba ona to gba rowo ti a ba si wo lowo mi pe olorun je dabi lagbaja je gbe si aye lagbaja bi so pa igbo si njo gbadura re to ko se da le o le si ran lowo
13: ẹni tó bá ń fòlè sí ìrànlọ́wọ́ kó sí fọ́mọ ẹnìkejì bó sórí kò gbè mí ọlọ́kàn kánú tí ẹ bá sọ nígbà míì tó bá kó bá yàn orí náà ló kó bá yàn orí náà sì tó yọ yàn náà nú ọ̀fìn yẹn tó fún èyí orí tí ó pa wá.
0: Àmì àmì
13: ẹ ṣe ẹkú ètò
0: ẹ ṣeun ẹ ṣeun ẹbí bọ́lá àfọlábí láti lu ọ̀rẹ́ ẹ ṣeun. Hello.
14: Hello.
0: Hello.
14: Hello. Ọ̀tàpọ̀ láti ìlú ìfira ni o.
0: Kí ni orúkọ yín?
14: Ọ̀tàpọ̀ láti ìlú ìfira.
0: Àgbọ̀ yí ọ̀tàpọ̀.
14: Ọ̀gá Alájí Ìkúṣẹ́. Ẹnu yín ò ní kó bá yín o.
0: Àmì.
14: Ẹ̀rẹ́ dẹ̀ máa gòkè. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa fún wa lọ́rọ̀ tó máa tẹ́ ó máa wọ etí wa yìí. So Ọlọ́run máa gbé yín ga. Ẹ̀ ní ṣàṣe tiẹ̀. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín kò sẹ́ni tí ò yẹ kó máa ṣore fún àwọn ẹ̀dá. So ẹ̀mí tí Ọlọ́run jẹ́ ká ní ẹ̀mí ìṣòro fún yàn kọ́lọ́run gbé wọnú wa. Ẹ kú ètò Ọ̀tàpọ̀ láti ìlú ìfira ni.
0: Ẹ ṣeun ẹ ṣeun. 0816251999. Hello.
15: Hello, ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ orúkọ yín.
15: Adá fún Isa bàbá.
0: Àmì.
15: Orúkọ mi ni Ojú Ajínà Mọ̀kẹ́ láti Lọ́ọ̀kà Àkókò.
0: À ń gbọ́ yín.
15: Adá fún yín sà.
0: Àmì o.
15: Ẹni bá wù kó gbọ́, ẹni bá wù kó má gbọ́. Gbogbo wa pátápátá là ń súnmọ́ inú sàárè yìí. Èmi ń bẹ Ọlọ́run fún yín wípé gbogbo iṣẹ́ rere tẹ́ ẹ ti ṣe sílẹ̀ lágbára Ọlọ́run, ẹ máa jẹ inú ẹ̀ lágbára Ọlọ́run. Ìgbà tí Nàìjíríà bá máa dá ẹ̀mí sínú inú sàárè. Ẹ kú ètò sà.
0: Ẹ ṣeun. Ojú ọjọ́ Rẹ́mọ̀kẹ́ láti ọ̀kà ìṣe 08162519991.
16: Ẹ káàárọ̀.
0: Orúkọ yín.
16: Yusuf ló sọ̀rọ̀ láti ilé iṣẹ́.
0: Yusuf láti.
16: Ìlú iṣẹ́ iṣẹ́ àkókò.
0: Iṣẹ́ àkókò àgbọ̀
16: yín. Nípínlẹ̀ Ondo.
0: Àgbọ̀ yín.
16: Bíbélì ti sún ní aṣiwèrè ń kọ́rọ̀ jọ láì rẹni tí ó kú. Ara ilé àwọn ò gbádùn àwọn ọgbọ́n ò gbádùn ara ẹ̀. Ìgbà ẹni tó lówó ọgbọ́n ò gbádùn owó. Báwo lára ilé àtàrà àdúgbò ó ṣe gbádùn ẹ̀? Sàárè ẹsẹ̀ mẹ́fà péré ni. Ẹ̀jẹ̀ máa ń ṣe lọ. Ọlọ́run gbàdúrà gbogbo wa.
0: Àmì o, Yusuf láti ṣe àkókò ẹ̀ṣẹ̀ o. 08162519991. 08162519991. Tí ẹ bá ti pè ẹ bá rí rédíò yìí sálẹ̀. Hello.
17: Hello, Lótú.
0: Orúkọ yín o.
17: Orúkọ tèmi ni Marvelous láti ìlú Ìdìpọ̀ Òkè Pupa.
0: Kí lẹ kórúkọ yín?
17: Marvelous láti ìlú Ìdìpọ̀ Òkè Pupa.
0: Marvelous à ń gbọ́ yín o.
17: Bẹ́ẹ̀ ni sà. Ọ̀rọ̀ Nàìjíríà. Ẹyẹ kan wà wọn ní ayé kan títọ́. Gbogbo ọ̀rọ̀ tá ẹ sọ yìí, ó máa ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì nínú ni. Torí pé bẹ́sẹ̀ ń sọ yìí, ó ní mi infact mi mọ ẹ̀gún ló jẹ́ lára àwọn ẹlòmíì. Mo rántí olówó kan lọ́dọ̀ wa ìgbà kan, ó máa ń lò mí ni. Gbogbo bó ṣe ń lò mí yẹn ìgbà ọ̀rọ̀ òṣèlú ni. Ó wá dé ìgbà kan mo ní mo fẹ́ ra mọ́tò mo fẹ́ máa fi ṣàmblas. Ó ní níbo lo ti fẹ́ rówó torí mo ti ní lára owó yìí wá ní kó help mi kó bá mú tí kan lára owó yẹn. Ìfáàdì láti ìgbà yóò ó bá mi àdì ọ̀tá. Tó bá ti ń gbọ́ pé èèyàn sọ ọ́tọ́ eléyìí tẹ́ ẹ sọ ọ́yọ́ ọlọ́run máa fún yín ṣe sà. Ẹ dẹ̀ ní sẹ́kú lórúkọ Jésù.
0: Àmì o, Marvelous láti dè pé ẹ ṣe o 08162519991.
18: Ẹ̀lẹ́ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ orúkọ yín.
18: Bàbá mo gba ní àdúrà ìbànújẹ ayé òní bá lórúkọ Jésù. Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí ibẹ̀ láti Lọ́ọ̀kà Àkókò. Ṣé rí oore ó mọ̀ dáa o. Mo ṣe àkíyèsí kinní kan ní àná. Mo gbé dádì mi kan, mo gbé lọ sí oko. Mọ́tò tó rà tí ò ti mọ̀ wẹ̀. Ìgbà tí mo wá ń bọ̀ tí mo dá mọ́tò padà sílé láti kún. Àwọn tí mo rí lọ́nà gbogbo ọ́n sábẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí. Bàbá ẹ gbé mi dádì ẹ sàmì ò mọ wọn rí. Mo gbé wọn pátápátá ìgbà tí mo wá dé ìwárọ̀ tí mo wá drop wọn sílẹ̀. Wọ́n mọ̀ká wá pè mí lára wọn pé ṣé mo ní mi ò mọ̀. Ó sábẹ̀rẹ̀ sí ń gbàdúrà fún mi. Ó lè tí mo ṣe yìí. Ó níyàn mí ó làkàyè mo rí àwọn tó ti kọjá wọn tó lo jeep tí wọ́n wá iná pàtó wọn tilẹ̀ rí wọn. Àwọn olówó wa Nàìjíríà ó yẹ kí wọ́n ṣe wá lóore ó dìgbà ẹ̀bù ó dìgbà election kò sí ìkànnì kankan kálukú bá ṣe tí ò ní lẹ́sàn. Wòlíì David Solomon.
0: Wòlíì David Solomon láti ọ̀kà kókó ẹ ṣe o ẹ ṣe kò dìgbà tí a bá lówó púpọ̀.
19: Hello
0: orúkọ
19: yín. Ẹ máa kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run afọ yín ṣe wà náà Ọlọ́run afọ lórí ayé wa.
0: Ẹ ṣeun.
19: Ìgbà tórílẹ̀-èdè bá máa dá wọn ní fèmí àtẹ̀yìn ṣàwátì lórúkọ Jésù.
0: Ẹ ṣeun.
19: Mọ́mí Júrì ló sọ̀rọ̀ látàjọ́ wa kókó.
0: Ẹ ṣeun.
19: Àánú lérè anu da lati se mo sore ko ko gbe mi o lowo kan e kanu ni o da kiyan ma sore ko ma saanu fa won ti oni e mo pe tori alaini lọlọrun fi da eni to ni elomi ninu awon lori wa bayi ti won no wo yen won gbadun e aiso no fi lo gba imi ifa iso lugba titi to jade laye tin tori pe igba to ni o fi eru o fi ku oro jo oro to ye ti gbogbo eniyan ma na elomi afo si ododo enikan to anu da lopo lopo idu bi ta omo won yen wa bayi ibo sara form 100 million won gba form 100 million 50 million lori form la so lori iwe iwe la so ni o pelu emi eniyan ṣùgbọ́n mo mọ̀ yí pé ọlọ́run á ṣàánú gbogbo àwọn tó bá wà nínú ìgbèkùn ọlọ́run á tún wọn sílẹ̀ ọlọ́run á dẹ̀ wá la orílẹ̀-èdè yìí kọjá ó ṣe la samaria kọjá lọ́jọ́ náà ọlọ́run á la orílẹ̀-èdè yìí kọjá pẹ̀lú owó agbára gbogbo àwọn tó bá ní orílẹ̀-èdè lọ́wọ́ á fà wọn sí kóòtù ọlọ́run ẹ kú ètò.
0: Gbogbo àwọn tó ń ní orílẹ̀-èdè lára àfàwọn sí kóòtù ọlọ́run ọlọ́run sì mẹ́jọ́ dá ju àwa ẹ̀dá lọ 08162519991.
20: Hello.
0: Hello, orúkọ yín o.
20: Orúkọ mi ni Jide Obi Àgbà.
0: Jide.
20: Obi Àtà.
0: Obi Àgbà.
20: Obi Àtà Àtà.
0: Obi Àtà, ok. Láti bó lẹ́tí.
20: Bẹ́ẹ̀ni láti Ifọ̀.
0: Ifọ̀, ok.
20: Ní ìjọba ìbílẹ̀ Ọ̀fẹ́.
0: Àgbọ̀.
20: Ṣé kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lágbára o? But Ifọ̀ lè bọ́ iná sí mi. Mo lọ sílé gọ́ọ̀nà. Former governor Akwa Ibom osu mẹrin lọ fi kọle osu mẹrin ìgbà tí máa fi dédé àwọn ọkọ mú ló ń bẹ̀rẹ̀ ọlọ́run mi kan ni mo gbá lọ́bẹ̀ o mo ṣe ń sọ̀rọ̀ fún wọn wé èyí ìhun tàn rọ́bà tí là ń sọ ń bí ni pé kí nǹkan tó bá yẹ ká ṣe tá bá ti kùnà láti ṣe àdì ní ṣáà táìmù ẹ̀sán yẹn wà.
0: Ẹ sọ
20: mo gbọ́
0: ẹ gbọ́ mi. Ẹ ṣeun. Mo gbọ́ yín.
20: Pé ká máa ṣe oore yìí láwọn sọ yìí. Kì í ṣe nǹkan tó bú. Ká ṣe kọ́ ń bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀. Bàbá àti ìṣe sọ fún pé kò sọ́ọ̀lì rẹ̀ gara yà. Ó lè wọn lu pa ògúdù oúnjẹ. Tó bá sọ pé ìwọ kọ́ lọ́wọ́ aláwárí. Sọ̀lù lọ sínú gbó for almost 3 days. Ó wá bá àwọn gàrá já gáàsì bí tiẹ̀. Ìyẹn lọ́wọ́ kan gbọ́. Olè kan wà ń bẹ̀ yẹn tọ́pẹ̀ ní Dámọ̀lẹ̀ tó bá débẹ̀ tó bá máa rí aṣọ fún ẹ. So a nídìí oore.
0: Bẹ́ẹ̀ni ká máa ṣàánú.
20: A nídìí oore. A sì ṣèyàn.
0: Ká máa ròyìn pé ẹnìkan ò ní mà fún wa tá a bá ṣàánú. Ẹ ṣe o Jide Obi Àtà láti Ifọ̀n mo dúpẹ́ lọ́wọ́ Jókè láti ta ògbólú Kọ́mírẹ́sì Olúṣíjọlá látọ̀wọ̀ ọ̀gbẹ́ni Babalá látọ̀wọ̀ ẹ̀ńjìnà Kàsábà látọ̀gbẹ̀sẹ̀ Ọbásanya láti Dogun Pásítọ̀ Akínábí láti òkè Igbó ọmọ Adékọ́lá láti Sokoto Ọ̀wẹ̀nà ìyá Abẹ́ta Aládé Adébọ̀wálé Lákùrẹ́ Alákùrẹ́ CCG láti Fúta Àkùrẹ́ Ṣẹ́gun látọ̀wọ̀ Abímbọ́lá Afọlábí látọ̀rẹ́ Ọ̀tápọ̀ láti Fira Ojú Ajírọ̀bùkẹ́ látọ̀ka Yusuf láti Ṣé Àkókó Marvelous Ládìtẹ̀ pé òkè tukùpa Wòlíì Dèfisoma látọ̀ka Mami Glory látàjọwọ́ Àkókó Jíde Obi Àtà láti Fọ́n Adégbogbo ẹ̀yin tẹ́fẹ́ pè tí ẹ̀ láǹfààní láti pè ẹ jẹ́ kí á pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run gbogbo nǹkan tá a sọ yìí náà kí a múlò ló ń jẹ́ kí a sọ ọ́ ẹ jẹ́ àṣàánú láì fi ẹnìkan pè ẹ jẹ́ kí a wò pé kì í ṣe gbogbo ìgbà tá a bá di mílíọ̀nìyà la lè ṣàánú gbogbo ìgbà ní kẹjá máa ṣàánú torí àánú a máa yọ nínú wàhálà. Lọ́jọ́ mẹ́jọ ni kẹ́ ẹ jẹ́ ká pàdé lórí ètò òkọ̀ ọ̀rọ̀ títí lọ́jọ́ mẹ́jọ náà Adéyẹmí làwọn lò kí n pé Ọlọ́run wọ ọmọ ayé o God bless Nigeria.

0: Adaba FM, I like it forever.
1: Tẹ ẹ yẹn ní gbòòrò lẹnu ọjọ mẹta yìí. Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí, iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Fíwí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pé 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fiwí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde, tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì, àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbí oorun wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni, tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adáká. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn. Àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀, tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le ja anfani egbogi mo wa kuro yi o ri pe lo gbo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be olohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsakoba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo

0: akebe kebe kebe ogbon ewe atebo yin na ni won da elomi ofara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wuni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun eh na mo fi ni je ka wa janfani ewe atebo ninu le se baboke ogun ni number 4 dudu yemi len opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori amo fi ni kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyà ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dùn lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe la wa a ni fara nira wa baya fe bere one tabo ni maraka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o 64 60 64 19 o 64 60 64 19 da la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi a ma ta elomi a ma ro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero bani soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
1: ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isara iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun ń sùn dédé. ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
1: ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460619 0706460619 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìje yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Faith comes by hearing, and hearing by the word of God. Get ready as we receive the supernatural ministry of Reverend Barnabas Alumogie in this teaching.

0: First God Chapel, Kiolu Ile Ijosin, won wa ni number 4 God's Grace Estate, Yakoyo Bus Stop, Asimolowo Mowe, Ogun State. Ati eka ijo won ni number F2 186 Iriakari Estate 2, Orita Obele ni ilu Akure si onipowo re. Baba wa Prophet Oluwagbemidide Israel Nasiri, aka eni Ọlọrun yi wa yan l'Oluwa yo ma lu wa ninu oro re. Mo gbagbọ wi pe e o je alabukun fun jojo bi e ti n ba wa ka lo lori eto naa.
1: Ogo ni fun oba awon ba ni oke orun ayanfe ati gbogbo omo Ọlọrun ti a ni ori ofe ati afani lati ma gbọ mi ni akoko yi lori eto wa eto yin ba n gbe nkan mi ati iriri awon irawo agbaye ti a se agbekalẹ rẹ lati ọwọ ẹmi wa eyi ti a fi ran emi ọmọ yin ọrẹ yin ololufẹ yin aburo yin ara ninu Oluwa ati ajumokede ere ipadabọ Jesu Kristi lẹẹkeji fun ere ati ifojusọna awọn ọmọ Ọlọrun nipa ijọba iye ainipẹkun eto yi wa fún ẹ̀kọ́ ìgbéniró ìsíniníyè àti ìlépa sí ìjọba ọ̀run àti ìmúdàgbà ara Kristi àti ìrónilágbára àti ìtẹ̀síwájú fún ìhere ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì ní ọ̀sẹ̀ṣẹ̀. Mo gbàdúrà bí a ti ń gbọ́ mi ní ọ̀sẹ̀ṣẹ̀. Lorúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ètò yìí yóò jẹ́ alábùkún fún orílẹ̀-èdè wa Nàìjíríà, ìpínlẹ̀ Ondo, ilẹ̀ Yorùbá ní àpapọ̀, àwọn bọba àti gbogbo àwọn ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi. Ètò yìí yóò jẹ́ alábùkún fún ìran wa, ayé wa, ìgbéyàwó wa, ìdílé wa. Yóò sì mú wa ní ìrírí ìbápàdé titun, àánú titun, ojúrere titun, ìrànlọ́wọ́ titun, orí ọ̀fẹ́ titun, àṣepé titun, agbára ní àkọ̀tun. Ju gbogbo rẹ̀ lọ lábẹ́ bó ti wọ̀n rí. Ogun ó gbàdúrà kò rí àmì, ó gbá ẹ̀wẹ̀ kò rí àmì, ó mọ Kristi kò rí àmì lórúkọ Jésù. Olúwa yóò bá wa ṣe ní gbogbo ọ̀nà. Ohun tí a ń pè ní bí Olúwa ṣe tó kò ní jẹ wá níyà bí a ti ń gbé ètò yìí ní ọ̀sẹ̀ṣẹ̀ àti bí a ti ń gbọ́ lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ètò ni ayé àtọ̀run yóò mú wa ní ẹ̀rí ìbọlẹ̀ ti fi Ọlọ́run rẹ̀ hà wá. Ògo ni fún Jésù ló kọ́ ní ìkẹyìn ìgbà tí a bá parí ayé ayérayé Olúwa yóò mú wa débẹ̀. A ó dẹ̀ rí Kristi ká torí kú together we shall make eternity. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.

0: prophetic night of divine encounter. No, just CAC, Greatest God Chapel. Ìrànlọ́wọ́ ní oríta tó kọjá ipá mi. Ńlá kò rí ìṣòro alẹ́ Sunday méje ọ̀tọ̀ọ̀tọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu látún ṣẹlẹ̀ níbẹ̀ torólúwa fúnra rẹ̀ ló pàṣẹ rẹ̀.
1: Oyè
0: sá. Àwọn Sunday méjèèje tí ó fi wáyé rè o. Sunday 21 and 28 nù oṣù kẹfà. Sunday 5, 12, 19 and 26 lóṣù keje. Sunday 2 lóṣù kẹjọ la ṣe kẹgbá. Aago mọ́kànlá alẹ́ ni ìṣòro mo bẹ̀rẹ̀. Ojúkọ ẹ̀ ní CAC Greatest God Chapel tó wà ní number 4 God's Grace Estate, Yako Oyo Bus Stop. Aṣímọlówó Mùwé nípínlẹ̀ Ogun. Ọ̀pọ̀ àwọn akọ nínú Olúwa ló máa present láti minister ń bẹ̀. Bàbá Wòlíì ẹni wọ́lọ́run kì í wénìyàn. Prophet Israel Olúwa gbèmí dìde násìrì lólùbàlejò tí wọ́n tún máa fi kìkì ọ̀rọ̀. Ìrànlọ́wọ́ Olúwa sáyé oko wá. Ká lè ráyé gbé ní rọrùn dárere ṣe lójú ọjọ́. Ẹ̀wà wo nínú ìpàdé yìí láti máa ṣọjọ́ bí bàbá wa ní Monday August 3 pẹ̀lú ṣóòru. Bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́. Tó bá di Tuesday August 4 ni ṣóòru bá mi gbé nǹkan mi olóṣù mẹ́ta mẹ́ta. Ojúkọ yẹn ni F2186 Iriakari Estate, oríta Ọ̀bẹ̀lẹ̀, Àkúrẹ́. Àlàyé síwájú ẹpẹ tẹlifon 0803-803-0562 àbí 0803-459-7312. Ẹtún lè pe 0913-231-4586 àbí kẹ 0812-703-5866. Jọ rí dájú pé o wà níbẹ̀. Ẹ̀rí ìtọ̀tẹ̀ yìí wọ lọ́kàn lórúkọ Jésù.
2: Nígbà tó lu wa dá sọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́, nínú agbára àti ipa tó lu wa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní F2186 Iriakari Estate 2 oríta Ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́. Fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Léyìí tí ó wáyé fún dídí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ látọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún sí Thursday ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún yìí láago méje sáago mẹ́sàn-án rọ̀. Ojoojúmọ́ àkòrí ètò la pè ní pa ẹlẹ́gàn mi lẹ́nu mọ́. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa gbẹ̀mí dìde Israel Nasiri aka ẹni wọ́lọ́run yìí wà yàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́, àkínsóre ni.
3: Gbàràdá jẹ́.

0: kájọ pé pọ̀pá mímọ́ nínú ìpéjọpọ̀ ẹlẹ́ẹ̀kan lọ́dún ti CAC Greatest God Chapel tá a mọ̀ sí Gbàràdá. Jèhóvà làkórí tọdún èyí. Wá bẹ́ẹ̀ mi ni tí ń jẹ̀mí ni pàdé ń bẹ̀. Láyé rẹ lórí èròǹgbà rẹ gbogbo kó sì jẹ́wọ́ bó ti tó nípasẹ̀ ìṣòro ọlọ́jọ́ méje yìí. Prophet Olúwagbémidìde Israel Nasiri ẹni wọ́lọ̀ yìí wáyàn àtọ̀pọ̀ àwọn ẹni ẹ̀mí tòótọ́ lolúwa ti múrẹ̀ sílẹ̀ fún ọ. Gbàràdá 2026 Wednesday ọjọ́ kìíní sí Tuesday ọjọ́ keje oṣù keje ni ìṣòro fi máa wáyé láàrin aago mọ́kànlá sí méjì òru ojoojúmọ́ ní CAC Greatest God Chapel. Number 4 God's Grace Estate Yakojo Bus Stop Asimolowo Mowe Ogun State jẹ́ àjọ pàdé ńbẹ̀. Ó dájú wàá ní ẹ̀.
1: Ẹgbọ́ ìkan nínú ìrírí mi ní ìgbà kan sẹ́yìn, ní ọdún kan sẹ́yìn, mo wà ní orí òkè rìó nínú àjọ̀dún Power Explosion. Bàbá wa Wòlíì Kàsálíwá gòkè pẹ̀lú ọ̀wọ́jọpọ̀ gírí àwọn èèyàn. Bí wọ́n ti gun òkè ni àwọn èèyàn bẹ́ẹ̀ sí ń dààmú láti fẹ́ lọ fawọ́ kàn án láti fi orí ọ̀fẹ́ ìfàmúrò rẹ̀ tọrọ. Èmi náà sì wọnú àwọn èèyàn, mo sì lọ fẹ́ fọwọ́ kàn. Bí mo ti fẹ́ fọwọ́ kàn bá àwọn èèyàn ṣe pọ̀ tó, mọ̀pó tó gá ìdí rẹ̀ sì gbé ẹgba sókè ní ṣékílẹ̀, ó sì nà mí. Nínà yẹn ó sì gbomi yé lójú mi. Bí mo ṣe máa lọ sínú igbó ní orí òkè níbẹ̀, ìmídílẹ̀ bí mo ṣe gbọ́ ìpè ni mo ké sí ọba ọba pé Olúwa dẹ́mi rẹ̀ sílẹ̀. Bí mo ṣe ń gbàdúrà, mo gbọ́ ohùn Olúwa lẹ́ẹ̀kejì pé mo ti gbọ́ àdúrà rẹ̀, ṣùgbọ́n láti ìṣẹ́jú lọ yí congregation yẹn po lẹ́ẹ̀mejì bó ti hùn kó tóbi tó. Gbogbo tí ó máa bì ni pé Olúwa fún mi ní ọjọ́ tèmi. Ọjọ́ yìí ni mo compose orin tí gbogbo àwọn ọmọ Ọlọ́run kọ pé ara

0: Àbára o, orí yẹn ni Olúwa fi ṣẹ́tù mi ní ọjọ́ náà láti bu omi paná ìbànújẹ́ mi. Bí mo ṣe yipo tán tí a parí ìpàdé yẹn, mo lọ sórí òkè Ìdó, àjìnà rẹ̀ mo ṣe débẹ̀, wọ́n kà pè mí pé kí wá ṣe oore ọ̀fẹ́ àtàdúrà ìparí fún program. Bí mo ṣe ṣe ni ọkùnrin kan pẹ̀lú ìgbìmọ̀ kan sáré wá dọ́dọ̀ mi pé a ní ìdíyẹn ní Niger Delta. Wọ́n wá pé gbogbo àgbẹ̀ kan fẹ́ ṣe ìpàdé. Bí mo ṣe tẹ̀lé wọn lọ ni ọjọ́ tí mo sì dé Niger Delta ní wele gbogbo àgbẹ̀ kan ni wọ́n kó ọlọ́pàá gáìdì mi. Bí wọ́n ti kó ọlọ́pàá gáìdì mi tí àwọn èèyàn fẹ́ máa fọwọ́ kàn mí, ká máa fọwọ́ kàn mí ní bíṣọ́ ọ̀hún táwọn ọmọ bó ṣe ná àwọn tí èrò pọ̀ lọ ní fíìd, mo sì gbọ́ ohun olúwa pé Násírù. Mo sọ fún ẹ pé kò bí ọjọ́ tiẹ̀, lára àwọn ọjọ́ tiẹ̀ nìyẹn, sórí pé ò ní ìdí láti bá mọ̀pọ̀ yẹn láti ṣe àṣẹ ìpa ènìyàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi ní igun mẹ́rin ayé, mo gbàdúrà bẹ́ẹ̀ tí ń gbọ́ mi, ọjọ́ tiyín ní abẹ́ òrò Olúwa yóò yọ̀ǹda. Ẹ kà gbàdúrà méje gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ mọ̀ wípé ẹ̀yin náà ní ọjọ́ kan. Ẹ má gbàgbé o pé Bíbélì wípé Luke 1:80 wípé ọmọ náà sì dàgbà, ó sì lé ní ọkàn, ó sì wà ní ìjù tító fi di ọjọ́ ìfihàn rẹ̀ fún Ísírẹ́lì. Ẹ pé orúkọ Jésù, Olúwa, bí mo ti ń bá ọ̀sẹ̀ yìí lọ, ẹ fún èmi náà lọ́jọ́ ikú oríire tèmi o. Àdúrà ìkejì, ẹ pé orúkọ Jésù, agbára tó ní mi ò ní gba àjọ ọjọ́ ìbápàdé tèmi, ó yẹ gbiná dànù. Ẹ pé orúkọ Jésù, ọjọ́ tèmi o, ó yẹ kúrò nínú agijù ẹ̀gún àti ìpèran ilé wa. Nọmba 4, àdúrà ìkẹrin, ẹ pé orúkọ Jésù, Olúwa, má jẹ́ kémi náà gba ọjọ́ ògo nínú ibojì o. Àdúrà ìkarùn, ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa, torí ìrírí àti ìyà tí mo ti jẹ́ pọ̀, Olúwa, jẹ́ kí n kó àjọjọ́ àdìtú ẹ̀rí ńlá ní oṣù yìí. Àdúrà ẹ̀kẹfà, ẹ pé orúkọ Jésù, Olúwa, ọpẹ́ tí mo ti ń wòran àwọn ìràwọ̀ yáyé náà, wòran ìràwọ̀ tèmi kọ́dún yóò tó parí. Àdúrà ìkeje, Olúwa, gbà mí o fún ìràwọ̀ tèmi náà ní ọjọ́ ogún ṣẹ́. Ẹ bèrè ọjọ́ tí ẹ̀yin ọmọ Ọlọ́run bí ẹ ti ń gbàdúrà ní àtìgbà náà ni ìtàn dẹ̀bẹ̀ sí yí padà. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin ìràwọ̀, ó yá ẹgbẹ́ ọjọ́ ayọ̀ tiyín, ẹgbẹ́ ọjọ́ ògo tiyín, ẹgbẹ́ ọjọ́ ìdúpẹ́ tiyín, ẹgbẹ́ ọjọ́ ìbápàdé tiyín, ẹgbẹ́ ọjọ́ ogúnṣẹ́ tiyín, ẹgbẹ́ ọjọ́ alelúyà tiyín, ẹgbẹ́ ọjọ́ ẹ̀rí tiyín, àtèmi àtiwọ, ẹ ká gba ọjọ́ ìdáhùn, ìran wa, ilé wa, ìgbéyàwó wa, ohun gbogbo tó jẹ́ tiwa, ó yá ká gba ọjọ́ ìdáhùn àdúrà bá a ti ń gbé ètò yìí nínú ọ̀sẹ̀ lílo ògbómaní fún Jésù lókọrùn. Ọjọ́ ìbùkún wa ká gbà, ọjọ́ àánú wa, ọjọ́ ìrànlọ́wọ́ wa, ọjọ́ ojúrere wa, ọjọ́ olóore wa, ó yá ká gbà lórúkọ Jésù. Ògún ni fún Jésù lókọrùn, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù.
1: Gbogbo abiyamọ tó ń fẹ́ ìgbèníjà látọ̀dọ̀ Ọlọ́run, gbogbo òbí tó nígbàgbọ́ nínú Ọlọ́run kan ṣoṣo tó lè gbaniyan, ẹ máa bọ̀ kájọ darapọ̀ mọ́ ètò ọlọ́dọọdún ni Annual Women's Convention Olúwa Gbèjà Abiyamọ 2026. Èmi ò ní ṣe lásán lórí ọmọ, ọmọ mi lọ ṣe rere làkórí convention tọdún yìí látọwọ́ ìjọ Christ Apostolic Church Greatest God Chapel. Àárọ̀ Thursday ọjọ́ kọkànlá oṣù kẹfà ló máa bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà láago 7 sí 9 òwúrọ̀, ká tó wá bẹ̀rẹ̀ ìṣòro. oru ojojumo laarin ago 11 ale si meji oru bere lati oru Thursday ojo 11 ka to kase gbogbo re nle loru Sunday ojo 14 osu kefa gbogbo e ninu ijo Christ Apostolic Church Greatest God Chapel to kale si 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe nipinle Ogun Prophet Israel Oluwagbemidide Nasiri aka eniwon Olorun ki we niyan atopo awon iko Olorun mi Olorun yo ma lo nibe Olorun ti pese awon iranse re sile fun o to fi gbagba yori adura to wo to segun si yo so fi jobe re wa fi adura ra ojo la rere fun rare atawon mo re o da mi loju pe anu yo se fohun fun o nisori o gbagba yori adura fun laye siwaju si 0803 803 0562 Jesu Loluwa

ẹ jẹ́ ká sí ìwé mímọ́ wa sí àwọn ọba ìkíní orí kejì ẹsẹ̀ kíní sí ìkejì 1 Kings 2:1-2 1 Kings 2:1-2 ọjọ́ dáfídì sì súnmọ́ etí ilé tí yóò kú ó sì pàṣẹ fún Solomoni ọmọ rẹ̀ pé èmi ń lọ sí ọ̀nà gbogbo ayé nítorí náà mú ara rẹ le kí o sì fi ara rẹ hàn bí ọkùnrin mú ara rẹ le kí o sì fi ara rẹ hàn bí ọkùnrin ẹ̀yin ọmọ ọlọ́run ohun tí mo fẹ́ fi ṣe àkọlé wàásù fún wa lónìí òun ni wípé ọjọ́ àti lọ má gbàgbé ọjọ́ àti lọ wa gbogbo wa ẹ jẹ́ ká máa ro ọjọ́ tí a ó fi bí yìí sílẹ̀ ìyẹn ni aginjù ayé yìí ẹ jẹ́ kí a máa ro ọjọ́ tí a ó fi ibi yìí sílẹ̀ okun tí a bá ṣe ẹ jẹ́ kí a ṣe ní ọ̀nà tí ojú wa ọjọ́ alẹ́ wa ẹ̀yìn wa ayérayé wa kò ní gba omijé lójú wa bí a bá fẹ́ sokun ẹ jẹ́ a máa ro ọjọ́ tí a ó fi ayé yìí sílẹ̀ ẹ jẹ́ a gbọ́ orin dáfídì 32:29 Psalm 32:29 ìbá ṣe pé wọ́n gbọ́n kí òye kí ó yé wọn ìbá ti ro ìgbẹ̀yìn wọn tí mo fẹ́ mú jáde gan nìyẹn ẹ ro ìgbẹ̀yìn bàbá

gbogbo wa tí a gbọ́ mi yìí ẹgbẹ́ aro ìgbẹ̀yìn wa wò kárọ ọjọ́ tí a fi ayé sílẹ̀. Àwọn olóṣèlú ẹja wo ìgbẹ̀yìn wa, ìgbéyàwó ro ìgbẹ̀yìn rẹ, àwọn ìránṣẹ́ Ọlọ́run ká wo ìgbẹ̀yìn wa, gbogbo àwa tí a gbọ́ mi ọgbà ìlú ẹja wo ìgbẹ̀yìn o, nítorí ní ọjọ́ kan a ó fi bí sílẹ̀. Bí a bá fi bí sílẹ̀, kí ni ẹ̀yin wa yóò sọ? Kí ni ẹ̀yin wa yóò sọ? Kí ni ìgbẹ̀yìn wa yóò sọ? Hebrew 9:27. Bíbélì wí pé níwọ̀n bí a ti fi lélẹ̀ fún gbogbo èèyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ ni. Ẹ jẹ́ àrọ ọjọ́ ìdájọ́ o, ẹ jẹ́ àrọ ìgbẹ̀yìn wa, ẹ jẹ́ àwo ìran tá a fi lẹ̀, káwọ àwọn ọmọ tá a fi lẹ̀, ohun gbogbo tá a bá fẹ́ ṣe láyé o. Mo gbàdúrà bí ẹ ti ń gbọ́ mi ẹ̀yin ọmọ Ọlọ́run, òpin ò ní gbomijé lójú wa o, a ò ní kí àbámà ní òpin o, ogun ó kú kò lọ́jọ́ àjíǹde kò ní jẹ́ tiwa o, a ó dẹ̀ jọ rí Kristi kí a tó rí ikú o, ní orúkọ Jésù Kristi. Mo sì tó ń gbàdúrà lẹ́ẹ̀kan sí gbogbo ohun tí a gbé síwájú wa bí òróró, orúkọ àwòrán wa bí mo ti ń sọ fún wa àti prayer point wa, Olúwa kó yà sí mọ́. Bíbélì wí pé àdúrà olódodo máa ṣiṣẹ́ agbára, kó sì ṣiṣẹ́ agbára fún wa lórúkọ Jésù. Olúwa gbé mi dìde iṣẹ́ ìnásírì orúkọ mi nínú ìjọ apọ́sù ti Kristi. Thank you, God bless you all.

0: Orin yẹn lọlúwa kọ fún mi ní ọjọ tí olúwa fún mi ní ọjọ tèmi látòní lọ ẹgbọjọ tèyín ẹgbọjọ tèyín ẹgbọjọ ayọ ọmọ ẹgbọjọ ayọ ìsílé ẹgbọjọ ayọ ìgbéyàwó ẹgbọjọ ayọ ìbùkún ẹgbọjọ ayọ ipò alágbára lórílẹèdè. A ó rí Kristi ká tó rí ikú o. Together we shall make eternity. Thank you. God bless you all.
1: Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel.

olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọwọ́ ní number F2 186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ ṣe onípọ̀wọ́ rẹ̀. Bàbá wa tí Olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwagbèmi Dìde Israel Nasiri aka ẹni wọ́lọ́n ìlú Wàyàn. A nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní. Gbogbo wa rí bẹ́ẹ̀ ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wa yìí. Wàyí o bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa sí lọ nìyí. Ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ogun. Every Sunday ni Holy Ghost Hour láàrin aago méje sí mẹ́sàn òwúrọ̀. Gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánúdá sí láàrin aago méje sí mẹ́sàn òwúrọ̀. Every second Saturday of the month ni Saturday ìyanu láàrin aago mẹ́fà sí mẹ́sàn òwúrọ̀. Tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa gbèjà abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago méje sí mẹ́sàn òwúrọ̀ àti ìṣóòru bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru. Gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni ìṣóòru àṣálẹ́ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru àti ìṣóòru àṣálẹ́ àwọn ọba Night of Kings ni gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru. Gbogbo èyí àwí ní Greatest God Chapel number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo ní gbogbo ọjọ́ 21 ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣooṣù bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún tá a wà yìí lọ ní ìpàdé àdúrà dási Olúwa lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago méje sí mẹ́sàn òwúrọ̀. Bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní gbàngbé nǹkan mi èyí tó ń bọ̀ yìí ló máa wáyé ní ọjọ́ 4 oṣù 8 ọdún tá a wà yìí láàrin aago 12 ọ̀sán sí 4 ìrọ̀lẹ́. Ṣáájú ni prophetic night ti máa wáyé láago 11 òru Monday tí í ṣe ọjọ́ 3 oṣù 8 sí ìdájí ọjọ́ 4 ká tó wọnú ìpéjọpọ̀ májẹ̀mú mímọ́ náà ká fi sọrí ọjọ́ ìbí birthday àyájọ́ ọjọ́ tá a bí bàbá wa wòlíì Olúwagbèmi Dìde Israel Nasiri sáyé. Ìpàdé àdúrà tá a fi sọrí ọjọ́ ìbí wọ̀nyí la pè ní gbàngbé nǹkan mi ní CAC Greatest God Chapel number F2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́ Ondo State. Láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago 7 àbọ̀ sí 8 alẹ́. Àdàbà 88.9 FM Àkúrẹ́ láti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago 3 àbọ̀ sán sí 4 ìrọ̀lẹ́. Tó bá wá di Friday láàrin aago 5 àbọ̀ sí 6 ìrọ̀lẹ́. Àwa wá 94.1 FM òkìtì pupa ní kẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ wa àti láago 7 àbọ̀ sí 8 alẹ́ Friday yìí kan náà ní Fresh 102.9 FM Àkúrẹ́ láàrin aago 7 àbọ̀ sí 8 alẹ́. Bákan náà ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní Fresh 106.1 FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi láàrin aago 9 sí 9 àbọ̀ alẹ́. Bí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísonígbọ̀nwọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ Olúwa ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sanwó sínú àsùnwọ̀n yìí UBA account number 231-766-2467 lẹ́ẹ̀kan sí 231-766-2467 account name Olúwagbèmi Dìde Israel Nasiri. Láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́ ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí Israel Nasiri Olúwagbèmi Dìde lórí Facebook TikTok Instagram àti bẹ́ẹ̀. Fún àlàyé ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà ẹ pé bàbá wa Prophet Israel Nasiri Olúwagbèmi Dìde sórí èyíkéyìí nínú àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-803-0562 0803-803-0562 tàbí 0803-459-7312 lẹ́ẹ̀kan sí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866 0812-703-5866 títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ká ó pàdé lórí àkọ́tún ètò yìí ìwàláàyè Ọlọ́run ó máa.

0: tó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Bẹ̀m̀bẹ́ ìròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ìròyìn ní kànì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlẹ́rámọ̀kí ńláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní ẹyẹ ká a ṣe o. Ẹyẹ ká a ṣe o, ìka yókò ní kààbọ̀ bá yá. Ẹyẹ ká a ṣe, ìka yókò ní kààbọ̀ bá yá. Ẹyẹ ká a ṣe. Bẹ̀m̀bẹ́ ìròyìn ò ní ẹ sọ fún gbogbo ṣìkàṣìkà ẹ ní kí wọ́n lọ jáwọ́ o. Bẹ̀m̀bẹ́ ìròyìn ò ní torí pé kí ni ọjọ́ ọjọ́ kan ń bọ̀ ilẹ̀ yọ́ mọ́ àṣìkà. Bẹ̀m̀bẹ́ ìròyìn ò ní fún díẹ̀ yìí ìbádá ìbásàn kọ́ jáwọ́ nú wàkà kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó tún ti wá dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ pẹ̀lú àwọn ọkọ̀ ń bọ́ kí ìròyìn á tún máa jálẹ̀ bí àpò òyìrì. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mí jẹ́ o. A tún ti dé lọ́sàn-án tòní nù ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rè ọyẹ́ ẹgbọ́. Ilé ẹjọ́ ti dájọ́ ọkú fáwọn onísùnmọ̀mí mẹ́rin kan. Wọ́n ní kán lọ yẹjú fún wọn títí tẹ̀mí yóò fi bọ́ lẹ́nu wọn látàrí ìkọlù eléyìí tí wọ́n ṣe sí ilé ìjọsìn nílùú Ọ̀wọ̀. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní ìdájọ́ ti dé. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọgbà bẹ́ẹ̀ ni gómìnà Ayédàtiwa ọmọ gbóríyìn lórí ìdájọ́ kúlẹ̀rì ẹsẹ̀ èyí tí wọ́n ṣe fún àwọn tó jẹ́ pé wọ́n ṣe ìkọlù náà. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi rè ọyẹ́ tún gbọ́. Ọ̀pọ̀ àwọn òbí náà bẹ̀rẹ̀ sí sáré lọ mú àwọn ọmọ wọn níléèwé gẹ́gẹ́ bí wọ́n ṣe ti ń bẹ̀rù lórí wípé àwọn ajínigbé wọ́n fẹ́ kán lu àwọn iléèwé kan ní ìpínlẹ̀ yìí. Lọ̀rọ̀ bá di rantò ìjọba àpínlẹ̀ Ondo àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá wọ́n ní irọ́ tó jìnnà sóòótọ́ ni ẹ mọ̀ jáyà. Gbogbo ẹ̀ gbogbo irọ́ ni. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀ tààràtà ó di ìpínlẹ̀ Èkìtì. Ilé ẹjọ́ ńlọ ti ju ẹni tó jẹ́ igbákejì alága ìjọba àbílẹ̀. Ó ti jù sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n náà látàrí ẹ̀sùn wípé ó jíra rẹ̀ gbé. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ọyẹ́ tún gbọ́. Àwọn ikọ̀ elétò ààbò wọ́n ti lọ wú òkú ẹnìkan eléyìí táwọn ajínigbé tí wọ́n ṣekú pa lẹ́yìn tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ti gba mílíọ̀nù mọ́kànlá náírà. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀. Ìròyìn eléyìí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan ni wọ́n ṣekú pa látàrí ọ̀rọ̀ oúnjẹ lọ́dájàálẹ̀ lábúlé kan nípínlẹ̀ Kánò. Ọgbà bẹ́ẹ̀ nípínlẹ̀ Bauchi. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé ọkùnrin kan lórí ẹ̀sùn bọ́mọ kékeré kan bí wọ́n ṣe ti momi yó. Ó ré bọnú omi ní nípínlẹ̀ Bauchi. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní ọyẹ́ mú kàlẹ́ towó tó máa ta ẹ̀kú báàlì ọ̀rọ̀ ẹjẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ mú ń padà bọ̀ ẹ kú kàlẹ́ náà.
1: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. you go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Oh yeah, kaabo kwada latoke long. Eja bere npapapa. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi ni ó ní ṣe pẹ̀lú bí ilé-ẹjọ́ bó ṣe ti dájọ́ kú fáwọn onísùmọ̀mí mẹ́rin kan. Eléyìí tó jẹ́ pé wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn kátólíìkì nílùú Ọ̀wọ̀. Àwọn mẹ́rin tí wọ́n jẹ́ onísùmọ̀mí, eléyìí tó jẹ́ pé wọ́n wọ́ọ̀dì wọn lọ sílé-ẹjọ́ lẹ́yìn ìkọlù tó wáyé ní ọdún 2022 sí ilé ìjọsìn eléyìí tó jẹ́ ti St. Francis Catholic Church nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo. Nílé-ẹjọ́ ló ti dájọ́ kú fún báyìí. Ilé-ẹjọ́ gíga eléyìí tó wà nílùú Àbújá lábẹ́ onídàájọ́ Emeka Nwati ìlọ́jà pé ó gbé ìdájọ́ rẹ̀ náà ló gbé kalẹ̀ lónìí. Àwọn bíi 139 òun ná jẹ́ pé wọ́n ṣekú pa níbi ìkọlù ọ̀hún. Àwọn mẹ́rin eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́ ọ̀daràn ọ̀hún wá ní ilé-ẹjọ́ ló ti sọ pé kí wọ́n lọ yẹgi fún báyìí. Lára wọn ni Idris Abdulmalik Omeza ẹni ọdún márùndínlọ́gbọ̀n àti Alkozim Idris ọmọ ogún ọdún, Jamiu Abdulmalik ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n àti Abdul Alim Idris ilé-ẹjọ́ lọ́ba nìkan lọ yẹgi fún wọn. Ẹnì karùn-ún wọn mọ́mọ́ ọ̀tún Abubakar wọn ti tú òun sílẹ̀ wípé kọ́ mọ́ lọ ní àlàáfíà ń tiẹ̀. Ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn Daily Post onúgbe jáde lọ́sàn-án tòní. Ọgbà bẹ́ẹ̀ ni gómìnà Lucky Ayédàtiwà ti ìpínlẹ̀ Ondo àti ọlọ́wọ́ ti ọ̀wọ̀ ọba Ajíbádé Ògoyè lọ́jọ́ pé wọ́n ti gbóríyìn lórí ìdájọ́ ilé-ẹjọ́ eléyìí tó wáyé. Gẹ́gẹ́ bí wọ́n gbóríyìn fún ẹ̀ka ètò ìdájọ́ àtàwọn ikọ̀ elétò ààbò lórí bí wọ́n ṣe ti ní wọ́n rí ìdájọ́ gbà bí wọ́n ti dájọ́ kú fún àwọn mẹ́rin eléyìí tó jẹ́ pé wọ́n mọ̀ ṣe ikú pa àwọn èèyàn ní ilé ìjọsìn St. Francis Catholic Church nílùú Ọ̀wọ̀. Ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ yìí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ètò ìròyìn fún gómìnà yìí ni Ebenezer Adeniyan. Òun náà ló jẹ́ pé ó fi àtẹ̀jáde ọ̀hún síta tó ṣe àpèjúwe ìdájọ́ náà gẹ́gẹ́ bí ìdájọ́ àṣeyọrí fún ìdájọ́ òdodo ni. Ìwé ìròyìn Vanguard òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè é. Ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pọ̀ àwọn òbí òun náà ló jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí lọ́mọ kó àwọn ọmọ kúrò níléèwé. Gẹ́gẹ́ bí ẹ̀rù bó ṣe ti ń bà wọ́n lórí ọ̀rọ̀ àwọn tó jẹ́ agbébọn. Ìjọba ìpínlẹ̀ Ondo lọ́ba sọ̀rọ̀ àtàwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá. Wọ́n ní òfúrúfú fẹ́ẹ́ tẹ̀ níròyìn ohun tí wọ́n ń gbé kiri o. Irọ́ tó jìnà sóòótọ́ ni. Ìjọba ìpínlẹ̀ Ondo àti iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ yìí lónìí ni wọ́n ti fi ìgbà taari ìròyìn kan eléyìí tí wọ́n ń gbé kiri lórí ọ̀rọ̀ àwọn ẹ̀rọ ayélujára èyí tí wọ́n fi ń sọ pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé òun náà ló wáyé ní iléèwé nílùú Àkúrẹ́. Wọn ni irọ́ tó jìnà sóòótọ́ ni. Nínú àtẹ̀jáde èyí tí Ebenezer Adeniyan tó jẹ́ akọ̀wé àgbà ètò ìròyìn fún gómìnà Lucky Ayédàtiwà ni ìjọba ló ti ṣe àpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí òfééfé ìròyìn tó sì sọ di mímọ̀ wípé kò sí ìgbésẹ̀ ìjínigbé kankan ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní àbí ti girama tó fi mọ́ iléèwé gíga nílùú Àkúrẹ́. Náà bá fi ìpá náà fi taari ìròyìn ọ̀hún náà fi taari ẹ̀dànù. Bákan náà ẹ̀wẹ̀ ó ní wọ́n wá fi léde wípé àwọn ikọ̀ elétò ààbò wọ́n ní àwọn ọlọ́pàá àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn àti àwọn àjọ DSS òun náà jẹ́ pé wọ́n ti lọ ṣe àyẹ̀wò tó jẹ́ pé irọ́ tó jìnà sóòótọ́ ni. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá wí ìjọba ló ti wá rọ àwọn èèyàn àwọn òbí àtàwọn alágbàtọ́ kí wọ́n fi ìpá kan fi taari ìròyìn tí wọ́n ń gbé kiri ọ̀hún dànù. Eléyìí tó jẹ́ pé ìròyìn ajániláyà lásán ni. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde. Ọgbà bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo làwọn náà ná ni irọ́ tó jìnà sóòótọ́ ni ìròyìn tí wọ́n ń gbé kiri èyí tí wọ́n fẹ́ fi máa jáwọn èèyàn láyà káàkiri ìpínlẹ̀ yìí nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá àbáyọ̀mí jimoh ti ofita iná ti ní gbogbo àwọn ìwádìí eléyìí tí wọ́n ṣe wọ́n ní kò sí ibi tí ọjọ́ pé àwọn agbébọn tí wọ́n ní wọ́n ti ṣe ọṣẹ́ buhari pé wọ́n wà ní ìlú àkúrẹ́ níbí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí wọ́n ní kí wọ́n fi ìpá kí wọ́n fi taari ìròyìn ọ̀hún kí wọ́n fi taari ẹ̀dànù kódà ṣáájú ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà jẹ́ pé wọ́n ti ń sá káàkiri láti lọ máa kó àwọn ọmọ wọn kúrò ní iléèwé látàrí ìbẹ̀rùbojo wípé àwọn àtìláwí òun náà ni wọ́n fẹ́ wá ṣiṣẹ́ láàbì kọ́lọ́run ọba kọ́ má jẹ́ kọ́ mọ wọ́ bọ́ sí ọ lọ́wọ́ ìwé ìròyìn punch òun náà ló gbélé náà jáde lọ́sàn-án tòní. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀yá tààràtà ó di ìpínlẹ̀ Èkìtì ilé ẹjọ́ ń ló ti dájọ́ báyìí ó ti ní kí wọ́n lọ fi ẹni tó jẹ́ alága igbákejì alága àjọba àbílẹ̀ èyí tó jíra rẹ̀ gbé ó ti ní kí wọ́n lọ fi sí àhámọ́ náà. Ilé ẹjọ́ májísrèètì èyí tó wà nílùú Adó-Èkìtì ló ti pàṣẹ wípé kí wọ́n lọ ju ẹni tó jẹ́ igbákejì alága ìjọba àbílẹ̀ ìleje méje Grace Ogunléyẹ kí wọ́n lọ jù sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n náà ò lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú bí ó ṣe ti jí ara rẹ̀ gbé adájọ́ ilé-ẹjọ́ náà Àbáyọ̀mí Adéọ̀sùn inú pa àṣẹ náà lónìí olónìí lẹ́yìn tí Ogunléyẹ ọ̀hún tí wọ́n káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìdọ́gbọ́n jí ara ẹni gbé ilé-ẹjọ́ ọ̀hún lọ́wọ́ pàṣẹ wípé kí wọ́n lọ fi sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n náà nílùú Adó-Èkìtì títí tí wọn yóò fi gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àjọ DPP. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn Vangard onúgbéjáde lọ́sàn-án tòní. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi rèé àwọn ọlọ́pàá wọ́n ti lọ wú àwọn òkú àwọn èèyàn kan tí wọ́n jí gbé eléyìí tó jẹ́ pé wọ́n ṣekú pa lẹ́yìn tí wọ́n ti gba 111,000 naira kélédùmarè kọ́ mọ́ ọmọ sàánú wa mọ̀ ni. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo náà jẹ́ pé ó ti lọ wú àwọn òkú àwọn èèyàn méjì kan èyí tí àwọn tó jẹ́ ajínigbé tí wọ́n ṣekú pa ní ìlú kan tí wọ́n pè ní Izioku ní ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn àríwá Ovia nípínlẹ̀ náà. Ìròyìn fi yé ni wípé ọ̀kan lára àwọn èèyàn ọ̀hún tó jẹ́ ẹni ọdún 84 arábìnrin Vefo Nazar iná jẹ́ pé wọ́n ṣekú pa lẹ́yìn tí wọ́n ní wọ́n san 111,000 naira fún àwọn tó jẹ́ ajínigbé náà. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá yìí ni ESP Henna Ikodem ó fi ìdí ilé ìmúlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ta fáwọn oníròyìn lónìí olónìí gẹ́gẹ́ bó ṣe wí ó ní wọ́n lọ wú òkú náà lẹ́yìn tí ọwọ́ ba ọmọ ọdún 23 kan tí wọ́n pokọ rẹ̀ ní Musa Haruna èyí tó jẹ́ ara àwọn tí wọ́n wà tí wọ́n ń wu ìwà láabi ìjínigbé ọ̀hún àti ìdígunjalè wọ́n ní ṣe ni ó tún wá dárúkọ àwọn míì eléyìí tí wọ́n jẹ́ arábìnrin Emmanuel Hanebe Ozairi àti Mrs. Rejoice Otipiri tó fi mọ́ ẹlòmíì eléyìí tí jẹ́ pé wọ́n jígbe gẹ́gẹ́ bọ́n sì wáwí ò wọ́n ti lọ síbi tí wọ́n sin wọ́n sí ngbà tí wọ́n ṣekú pa wọn tí wọ́n sì ti lọ wú òkú wọn kélédùmarè kọ́ sàánú ni Daily Post onúgbéjáde lọ́sàn-án tòní. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ọmọ ọdún 15 kan òun náà ló jẹ́ pé wọ́n ṣekú pa ò látàrí bóúnjẹ bó ṣe dá wàhálà lẹ̀ nílùú kan nípínlẹ̀ Kano. Ọmọ ọdún 15 kan Ahmed Sulaiman ló jẹ́ pé ó ti gbẹ́mìmì látàrí wàhálà kan eléyìí tó wáyé láàrin àwọn ọmọ kéékèèké eléyìí tó jẹ́ pé wọ́n ń jà sí oúnjẹ ní abúlé Gwangwa níjọba ìbílẹ̀ Rogo ní ìpínlẹ̀ Kano. Ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló jẹ́ pé ẹni tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò Zagazuma Makama ló gbé ta lónìí olónìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé látàrí èdè àìyedè tó bẹ́lẹ̀ láàrin àwọn ọmọ ọ̀hún nílùú náà. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti sọ di mímọ̀ wípé níṣe ni àwọn tí ọ̀rọ̀ ọ̀hún tọ́kàn òun náà ni Ahmed Sulaiman àti àwọn ọmọ kéékèèké mẹ́ta kan Abdulaziz Ghazali Amiru Sani tó fi mọ àbò Mahini. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn Daily Post onúgbéjáde lọ́sàn-án òní. gbona no tutu leyin bembe royin oye egbon ile na lati ipinle Bauchi ile ise olopa ni ipinle Bauchi lo je pe o ti mu omo odun meji din ni ogun kan o ti fi sa amo won latari esun wipe won ni omo keke kan on ni ore bosodo ni abule kari ni joba ibile Darazu ni ipinle ohun isele na o na je pe won ni o waye gege bi won si ni o da bi eni mama fe se kupa iyan ni isele ohun ninu atejade eyi ti agbenso ile ise olopa Nafiu Habib to fi ta loni ni won ti ni awon gbo iroyin na wipe omo odun meta din ni ogun kan Abdullahi Muhammad o no je pe won ti re bo sinu omi ni inu omi kari eyi ti o je pe won ni won tu okun re mo okunrin kan na to na je omo odun meji din ni ogun wi pe onuwi wa labi na owo sa ti ba won ti wa ni akulu won iwe iroyin Daily Post onugbe jade losan toni o gbona no tutu leyin bembe iroyin
2: 0816251991
0: ogbona no
2: o ti ti layin
0: bembero yin
2: e peto
0: e seun
2: o jo sunday lo soro latawule
0: o ye dasi
2: taule ya se woro so so so so ta lo jira igbe to nsise ni le ise ijoba to tun woro so so so bo yin nkan to ni be o te lorun ijibe lo tun ro po wa to fi rowo o ba kari ara ije o ba ya o family e ta yo meje kan te fi e ba sa pada sile ijoba o kan ba kari ara ije ni e ku eto
0: e seun 0816251991 o gbona no
3: o tutu leyin
0: bembero yin e seun
3: ka san
0: e seun
3: oruko temi ni Aro Olaoye lati Idiogun Adedire
0: oya ngbo yin
3: ife south ri pe aye ti baje nigba te gbo ibi 11 million te sun pa awon eyan te tun si won olo mo tu asiri awon eni
0: e seun 0816251991 o gbona no hello o gbona no
4: lo pa ni
0: Esun ko legbe radio yin e dakun. Ogbona no.
5: O wo ti ti leyin.
0: Bembe royin.
5: E ma ni ware lagbo Olorun.
0: Ami eseun.
5: Joge lo pe lati tagbo labe gano.
0: Oya ngbo yin.
5: Emo pe ro laye tagwa la gba wa loruko Jesu. Ami ka je ku ko gbo lo ko ton lawo. Akon ti gbo ewo ta bo. Akon ti lo di awon pamo tori owo so ko ma ri be. Nipa to mo ko to di mu. Ki lo wa ni gba ta be pe awon gidi gidi kon lo ba koko ko ba koko le. Kama wure mo e do ti lo gbe apamo ipojo mo to lagbara irora yi oni bi wa lo o e te ka sun mo lohun
0: e seun
5: e ti ta ko ta kun
0: e seun 0816251991 e je atun welu mi o gbona nu
6: alo ga jara
0: e seun
6: ati lo nko lata ku e ma
0: ku e
6: ai ni kan gbo bi owo
0: ami e seun
6: Okay, idajo ti won ta ton se fun awon to lo se ku pa ni lowo yen idajo yen mo like e be to ba je ko ma won be ko ma pa won iba ti esun e je wo e tu wo se government bi ti joba won lo olorun lo ma so wa o e tu wo le to wa ni ijoba to wa ni po to n gbo owo to n gba ko te lorun ni to ti lo jira e gbe e lo ni won be fun e wo olorun agba lo le de e ku eto
0: e seun 0816251991 ogbona no
7: o ti ti leyin
0: bembe royin
7: hello
0: oya ngbo yin
7: mi ni ti tayo de ti lati
0: o oya ngbo yin
7: mo ti mo pe da tin ni ti ma toju ra gele
0: obirin ni
7: obìnrin ni o kan pe o ma pelu awon to nse to nfu awon onisimo mi lowo oya kon gba si ise ijoba mu
0: oda esim eru ti won nu eja o tun welu mi 08162549991 ogbonanu oh yes sunku legbe radio yin oya ngbo yin oya eja welu mi awon o se tan 08162549991 O gbonanu.
4: O tutu lẹyin.
0: Be nbe royin.
4: E ma ko eto opo yemi joda.
0: E seun.
4: Ti esan elero lo nsoro lati run akoko.
0: Oya ngbo yin.
4: E ti gba keji alaga ibile yen.
0: Mm.
4: Mo fe dasi o.
0: Oye dasi.
4: Won ni ti eru ba joba, won ni ilu abaje.
0: Mm.
4: Ngba ti won fe eyan to je gba keji alaga ibile to lo nji ara e gbe. To ba wa je pe gba keji gomina lo wa se bawo lo se fe wa se. E wa wo bayi ti tori owo. O boruko ara eje o boruko idile eje o da boruko gbogbo ibi to ti wa o ba je so iru kan na na ko ma so wa ka ma wo re awon eyan ta ma fi sipo so ke wa wo bo se ye bayi ti todo owo ele won ba ele ton fun ba ko te lorun a lo fe won sara ni di so a tun jade gbogbo fa awon ojoku e ko eto
0: e seun o 08162549991 o gbonanu
8: o tutu leyin be gan iroyin
0: e seun
8: o ta po lati ile ifira ni Ọ̀tàpọ̀ láti ìlú ìfìlà
0: ni. Ọ̀yà ń gbọ́yìn, à ń gbọ́yìn.
8: Ọ̀rọ̀ tí mi fẹ́ dá sí ni ọ̀rọ̀ àwọn tó pààyàn lọ́wọ́ yẹn. Tó bọ́lá ṣèṣe ìdájọ́ báyìí, ó tẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà tẹ wa lọ́rùn. So ìkejì ni pé alága ìbílẹ̀ tó jẹra ìgbé yẹn báyìí, ògan ó sì máa gba ìdájọ́ ikú. Torí ìkó tí ò da Nàìjíríà, ìkó tí ò da tí yẹn wá ìjọba, tí yẹn wá gọ́mẹ̀ntì tó tún jẹra ìgbé, so ìkó tí ò dára nìyẹn. A dẹ̀ mọ̀ pé ètò ààbò àwọn ọmọ Nàìjíríà ṣe dé báyìí, tó tún jẹ́ alága ìbílẹ̀ tó jẹra ìgbé, so kò da ọ̀gá.
0: Ẹ ṣeun. 08162549991. Ókè ọ̀rẹ́ mi dáadáa, ọ̀rọ̀ balẹ̀ àdìtàn, só ti yá ni. Ìwọ náà wá kúnjọ wà nú àgbẹ̀ kọ̀yà. Ó gbóná nú. Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
9: Orúkọ tèmi ni Titus Ọlọ́run Gbàmẹ́là láti ju àlàáfíà.
0: Ọyà ń gbọ́yìn.
9: Ó ń gbórùkù ẹrùkùnrin tó lọ ṣe irú nǹkan tó ń ṣe tó ń sọ pé ó lọ ṣe.
0: Ló
9: tún lọ yíra ẹ̀ gbé. Irú ẹni ẹ wò ó kàn tẹ̀ ẹ́ tó dáadáa. Kán má ẹ̀ tí ẹ̀ tí ìdá ẹjọ́ fún un lọ́kàn tẹ̀ ẹ́ nú. Ẹ rí wípé òun ló ń ṣe bàbá ìsàlẹ̀ fún àwọn tó ń jìyàn gbé yìí. Kán tẹ̀ ẹ́ nú débi pé tá fi ṣeré àwọn yòókù tó kù káàkiri wọn máa fi tú. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. O gbóná nú.
10: Hello. Ẹ pọ̀ tó.
0: Ẹ ṣeun o. Ee, o ti já. O gbóná nú. Bẹ̀m̀bẹ̀ ròyìn. Ọyà ń gbọ́ yìn.
11: Ẹ kú ètò ọ̀nà.
0: Hello. Ee, o ti já. Ọ̀dọ̀ yín ló ti já o. Ẹja wẹlu mi. O gbóná nú. O tutu lẹ́yìn.
10: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
10: Mo fẹ́ sọ nípa àwọn tó pààyàn ní.

0: Owó kòkó mọ́ kòkó kọ́ kò tà.
1: Ó wá kẹni tí ó rán mọ́ ròdí ẹ mú torí owó kòkó tó já wálẹ̀.
0: Èsì o.
1: Ẹ mọ́ jẹ́ ń sọ̀rọ̀ jìnàjẹ̀ ló ń gbà ó gàre.
0: Ohun tó ṣokùnfà gbogbo àwọn nǹkan wọ̀nyí la wá ṣe tán àti máa mọ̀ lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jì báyìí o.
1: Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Gbogbo ọjọ́ Friday ni ó mọ wáyé.
1: Bẹ̀rẹ̀ látago márùn-ún sáago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́.
0: Lórí ìkànnì tá a wà yìí.
1: Àdàbà 88.9 FM Àkúrẹ́.
0: Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn yìí ni ó wà níkàlẹ̀ láti mọ tọ́ wa sọ́nà nípa bá ti ṣe dáadáa.
1: Ẹ mọ́ gbàgbé o.
0: Aago márùn-ún sáago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ Friday ni
1: ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Iléeṣẹ́ Sunbet Global Concept ló ṣagbátẹrù ẹ̀.
2: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: sí.
1: Ìjọba kọ̀lélógún.
0: Bákan ni.
1: Aago mẹ́rọ mẹ́rọ.
0: Lójoojúmọ́.
1: Ìsọjí wọn bẹ̀rẹ̀.
0: Àgbọ̀dì sọjí.
1: Lè dá sí Ọlọ́run láàrin
0: lásìkò. Àti àfiyèsí.
1: Láàrin àríyànjiyàn.
0: Torí tẹ̀mí rẹ̀ lé Jọlọ́run kò ṣe ti pàṣẹ sọjí.
1: Àgbọ̀dì gbogbo ara tẹ̀rẹ̀.
0: Lọ́rọ̀ yẹ bọ́ nínú ọgbọ́n
1: ìgbàgbé.
0: Aago mẹ́rọ lójoojúmọ́.
1: Ìsọjí yà bẹ̀rẹ̀.
0: Láti jọ kejì oṣù kẹfà.
1: Títí níjọ́ kejìlélógún.
0: Oṣù kẹfà ọdún 2026.
1: Àbá ti bọ̀ sí sọjí.
0: Iwájú Ìyẹ̀mẹ̀gùn Grammar School gan.
1: Tí a sọ kalẹ̀.
0: Kò ṣeun ti.
1: Ní òbẹ̀rẹ̀ ọ̀rọ̀
0: ọgbọ́n ayẹyẹ
1: wọn ti dára.
0: Ìsúráyà máa jẹ́
1: àbádé Banji Ajibọ́lá.
0: Di Elésùrẹ́.
1: Ẹ̀sùrẹ́ Kingdom.
0: Robert Paul.
1: Olúyẹmí.
0: Àti ọ̀pọ̀lọpọ̀ ìrántí Ọlọ́run.
1: Ọlọ́run rún sí ọ nínú sọjí.
0: A ti tú ọ sílẹ̀.
1: Pastor Dr. Paul.
0: Bádàrẹ̀.
1: Olùgbàlejò.
0: Ṣúra tẹ́tẹ́ kú ẹ̀bọ̀ nínú sọjí.
1: Jésù dúró dè ọ́.
2: Fún àmì ẹ̀yẹ ọkùnrin tó dángájá jùlọ, olóyè òwò ni kókó.
3: Bẹ́ẹ̀ni, èmi ni olóyè òwò ni kókó. Mo sì ṣe kókó lọ́dọ̀ aya mi, torí mo máa ṣírí ohun mẹ́ta tóbìnrin fẹ́. Owó, oúnjẹ, àti òkòkò bí òkò. Ọ̀pẹ̀lọpẹ̀ Rungis Organic tó ṣe kókó. Oògùn ìbílẹ̀ amárale kókó tó dáa, láìní ìpalára fọkùnrin àtobìnrin. Àjọ NAFDA fọwọ́ sí FDA lórílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti ṣe wá gan lù ló tẹ̀. Ní báyìí, Rungis Organic ti wà láwọn ilé ìtajà tó súnmọ́ yìí bí. Vismart Pharmacy, Àkúrẹ́, ẹ pè wọ́n sórí 0806-263-8183. Àbí Lọ́lá Pharmacy tó wà ní Sábó Ọ̀rẹ́. God's Time Pharmacy, Ilẹ̀ Olújì, Immaculate Immaculate Pharmacy, Ọ̀wọ̀. Great Sunny Best Pharmacy, Ondo. Fresher Pharmacy, Òkìtìpupa. Filmi Pharmacy, Àkúrẹ́. Kanayo Kanayo, Adó Èkìtì. Yemkem Pharmacy, Ìkẹ́rẹ́ Èkìtì. God's Will Pharmacy, Ọyọ́ Èkìtì. Twins Pharmacy, Ìyìn Èkìtì. Láti jẹ́ alágbàtà 0703937-8100. Rungis Organic, Amárale Kókó.
4: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
5: Màámi.
4: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
5: yẹn. Hypo kẹ̀.
4: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
6: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
7: Ṣé o ti ṣetán láti jẹ ifá? Gbádùn oúnjẹ rẹ pẹ̀lú Coca-Cola tó wọyín tó tún tutù dọ́kàn. Láti fi 600,000,000 naira ṣèfà jẹ, èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń di ọlọ́lá lójoojúmọ́. Pẹ̀lú ẹ̀bùn 500,000,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀. Láti jẹ tàbí kópa nínú ìfà rẹpẹtẹ yìí, ra Coke, Fanta, Sprite tàbí Schweppes Onígò tàbí Oníke. Ṣe àyẹ̀wò QR code tó wà lórí ìgò tàbí ara ike Coca-Cola náà kí o sì tẹ kóòdù tó gbé jáde. Àǹfààní ńlá rèé láti di ọlọ́lá tó ń jẹ ifá tí ifá náà ò sì ní ìpalára. Ra Coca-Cola, yẹ kóòdù ara rẹ wò kó jẹ ifá rẹpẹtẹ. Ìlànà àtàdé ń wá.
8: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
9: Abà, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abà Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abà Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63.

0: ọmọ wẹwẹ bí wọn ṣe ń dàgbà ó ní àwọn vitamin tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé nafdac fòǹtẹ̀lú afrabite jẹ ọjà afrabchem limited tí wọn ṣe panda paracetamol.
1: Padà má lọ síbẹ̀ yẹn o marketing office àdàbẹ fm ni wọn wá number one lawa ilé gogoro tó wà lẹgbẹẹ a division police station ọba adéṣidà road nílùú àkúrẹ ó dẹ tún lè pe marketing manager sórí 0803-041-4344 ronke sórí 0703-529-5755 tàbí grace sórí 0803-247-4686
2: President Bola Ahmed Tinubu don carry better package come for every farmer waiting for Nigeria through the Bank of Agriculture. Then call them Renewed Hope Guaranteed Minimum Price Program. This program, farmers will carry their maize, their rice, their cassava, and sorghum go approved Bank of Agriculture aggregation warehouse. Make them buy them for better price. We pass normal market price so that market no go spoil for farmer hustle or make them middlemen come they cheat them anyhow. As you reach this warehouse, then go weigh your product, then go check them well well. Then Bank of Agriculture go buy and sharp sharp. Your money go enter your Bank of Agriculture accounts immediately. If you never get Bank of Agriculture account before, no wahala. Then go open them for you instantly for there. Make every farmer carry valid NIN and BVN come for registration. No Bank of Agriculture. Now farmer padio when they fail, then they stand gidiba to protect farmers, support families, and help build stronger Nigeria. We go better for everybody. For more information, I beg green us for this our phone number 0816-418-5483 or 0812-894-1054 or make you waka go any Bank of Agriculture
3: ilé iṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀ Mass Fashion Studio ó yá ẹjẹ́ àjọ débẹ̀. Ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi àwọn senator style lónírúurú tí ó dúró rekete lára wọ́n tún bá ní kúṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀ ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́ àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́ ẹ máa bọ̀ ní Mass Fashion Studio wọ́n wà ní Kajola Junction nílùú Ondo ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ lálẹ́ deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà a wà láwọn orí social media Instagram àti TikTok ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360 Mass Fashion Studio ẹ̀dínwáwò lónìí.
4: FTC ìkéde pàtàkì yìí. Alága ìjọba ìbílẹ̀ Ìdọ̀rẹ́ Honorable Barrister Smart Adeoye Omotadowa, àwọn ìgbìmọ̀ aṣòfin àti àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìdọ̀rẹ́ ń fi àsìkò yìí bá àwọn ọba alayé wa pàápàá Adelé ti ìlú Ìdọ̀rẹ́ IHF Akinboni Akinloye àwọn àwòrò àti gbogbo ọmọ bíbí ìlú Ìdọ̀rẹ́ fún ọdún orósùn tí yóò wáyé ní ọjọ́ karùn-ún àti ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún yìí ní òkè Ìdọ̀rẹ́. A rọ àwọn ènìyàn wa onílé tàbí lálejò kí wọ́n ṣe ọdún yìí ní pẹ̀lẹ́kùtù. Ẹnikẹ́ni kò gbúdọ̀ jà rárá o. Ọdún tó ń bọ̀ aṣojú ẹ̀mí wa. Àmì Mrs. Ọlásìnbọ̀ Ọmọ́tùbí Alukoro olùkéde fún ìjọba ìbílẹ̀ Ìdọ̀rẹ́.
5: Òṣùpá sídìkẹ̀ láyé ń lọ, sídìkẹ̀ láyé ń lọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe sídìkẹ̀ láyé ń lọ. Ogun máta lọ́gbọ̀n kó má ra láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ̀ láyé ń lọ. Kọ̀tùbátìfẹ́rà tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣi nǹkan náà ń tà lọ bá sídìkẹ̀ ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọlọ́wọ́ díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ̀ o, zero interest ni. Wọn ò kó wọn sí lórí. Ẹ lè lè download app yìí lórí app store.
3: Ṣèbí tá a bá wálé ayé tá a lólé ayé títí ọjọ́ kan ń bọ̀ tá ó padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa. Kòkòrò ni òjá gbádùn obì tó gbọ́, ikú ni òjá gbádùn ẹni rí tó lọ. Bàbá ẹbí nísà Olúwàbùnmí Agboọlá JP ìpàdé tún di bẹ́ẹ̀ ní bánjọ ni bẹ́ẹ̀ ìyẹn bá ń jọ yàn. èyí ni ìdílé agboola àti ìdílé irisimola nílùú laramọkì fi ń kéde ayẹyẹ ètò ìsìnkú bàbá wa ebenezer olúwàbùnmi agboola tí gbogbo èèyàn mọ̀ sí irisimola tí wọ́n dágbére fáyé lọ́jọ́ kìíní oṣù kejì ọdún 2026 lẹ́yìn tí wọ́n ti lo ọdún 84 years lókè ìpẹ́ bẹ́tò òsìnkú yóò ṣe lọ́ọ̀rì friday ọjọ́ 5 oṣù kẹfà ní ìsìn orin onígbàgbọ́ nílé wọn ní irisimola farm nílùú laramọkì láago 4 ìrọ̀lẹ́ tó bá di saturday ọjọ́ kẹfà ní ìsìn ìdágbére àti ètò ìsìnkú ní irisimola farm ìlaramọkì bẹ̀rẹ̀ láago 10 àárọ̀ ìjọ ayẹyẹ ni ọmọ sí lóbímọ ni yóò tẹ̀lé ní gbàgede pápá ìṣeré community comprehensive high school ìlaramọkì láago 12 bàbá ebenezer oríkìnyìnrè.
6: Irisimola o ọmọ paarin o ọmọ odidi sabẹ jẹjẹ o ọmọ ọta bara rẹ ra ọgbà ẹṣẹ alárẹ gbọràn lérí ogun o omi gègé jàbẹ arẹra lálẹ.
3: Àwa ọmọ àti gbogbo ẹbí ń ṣe léde lẹ́yìn yín o súnré o bàbá wa tòótọ́ olùkéde gbogbo àwọn ọmọ pátá.
7: Hello, Mrs. Martins.
8: Yes. Oh, Mrs. Johnson, how may I help you?
7: Junior's body temperature is high and he's complaining about headaches and body aches.
8: Not to worry. Get Bruston N Suspension.
7: Okay, ma. I'll call you back.
9: Bruston N Suspension for Children is a sweet tasting brand of ibuprofen which provides relief against toothache, pains and fever in children after 30 minutes.
7: Hello, ma. Oh, Junior, stop that.
8: Is everything okay, Mrs. Johnson?
7: Yes, ma. Junior is fine now. In fact, Junior, sorry, ma. I'll call you back.
9: Bruston N Suspension for Children. Always stick to product after meal. If symptoms persist after 2 days, consult your doctor. A quality product from Rambaxe.
10: I'm in love, oh.
11: I'm in love, Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.

0: ẹkulé o.
1: Bí mo bá ń wí wá ní mo
0: dúdú. Ẹ̀yin àgbẹ̀ ẹkulé. Lọ́ba lọ́ba lóye lóye ẹkulé o.
1: Bàbá ẹni bàtà bàbá mọ̀.
0: Eré adé ìjìgbà àlẹ̀kẹ̀ eré yín wà ń bẹ̀ dúró déédé.
1: Fọmọdé mo kọ̀ fàgbà láti.
0: Ẹ fajẹni sáwọn èrò mi dọ́là. Aláṣà tó olùdarí fún Top Modern Farmer Ọba Làgbẹ̀. Bàbá ní fèrè jẹ̀sà sọ̀ pé lẹ́tọ́ gbó tòdì fún.

àwọn nǹkan tá wa ń tà nílé iṣẹ́ wa Grow Mighty, Ofa Power, Grista, Reactive. Ó jẹ́ Reactive náà, à ń lò fún ọ̀pẹ, à ń lò fún mangoro, à ń lò fún pineapple. Ó dákọ mangoro lẹ́ẹ̀kan ni, àwọn nǹkan sọ wípé kí ni mangoro pé wù ìsì mangoro, lọ́dọ̀ ọ̀tọ̀dọ̀ yín àbí? Àwọn mangoro, àwọn èso tí ń ṣiṣẹ́ lára dáadáa mọ̀ ni mangoro. Àwa Kwara ni lọ́dọ̀ sọ pé mangoro, à ń ká sí fì. Lẹ́gidi mi fa. Ṣé ẹ rí mangoro tí mo dá kọun ń ṣiṣẹ́ nínú àgọ́ ara dáadáa? Ó ní àwọn nǹkan ń bẹ̀ ní kọ́ńtìrì titi wọn làwọn nǹkan fi ń ṣe nǹkan ọrọ̀ ajé ní sẹ́ẹ̀tì titi wọn. Bẹ́ẹ̀ bá gbẹ mangoro tí ò tètè dìde dáadáa, ẹ bù sí lára. Kí la sọ pé a fẹ́ bù sí? Green Star náà ni Reactive pẹ̀lú Green Star. Ẹ po àwọn méjèèjì.

àwọn oògùn tá a ní tẹ bá ti ń lọ sóko tá a ní kẹ mú dání àwọn rèé o ẹmú rìátìfù dání ẹmú gírísà dání àwọn méjèèjì ẹ kó wọn sínú báàgì kan ẹ kó sí ẹgbẹ kan tẹ bá ń lọ sóko nù ẹ má gbàgbé gromaiti àti ofa power ó di mẹrin àwọn tá a wà ń tà nù àwọn náà là á tún ta fa partner ó di márùn kelgo plus àwa là ń tà ó di mẹfà tiyín ò ní ta ẹ ní ṣe rí ibú kẹtó gbóni sókè grisa ilẹ̀ tó bá ti dòkú ilẹ̀ tẹ́ rí ẹ̀ ẹ gbé grisa lọ́bẹ̀ àwọn yẹn náà mọ bá ṣe ń bálẹ̀ sọ̀rọ̀ grisa ni grisa reactive yìí ní máa ń rinofẹ́ẹ̀tì ní máa ń rí pákẹ́ẹ̀jì ilẹ̀ tí ò tí ì fẹ́ kú títí ń gbìyànjú àti ikú kò lágbé yẹn lọ́bẹ̀ bàbá wa fẹ́ ṣe kó dáa a wà pa méjèèjì papọ̀ ẹ fi fọgi wálẹ̀ ìdí ìkòkò yín ẹ gba ẹ̀gẹ́ fesìdí ẹ̀gẹ́ tí ẹ bá fesìdí àgbàdo yín máa kọ́ yín kan ní èní ẹ̀yin tí ẹ bá fẹ́ gbin àgbàdo mò ń bọ̀ lórí yẹn àwa náà là ń ta kill gold plus ò là fi ń fi kòkó ṣé kí kòkó lè ṣolẹ̀ fi sa kolobá kolobá ṣé kí má tàn yín ẹ mọ̀ ń bọ̀ ń lè ṣe fún toast modern farmer ọba làgbẹ̀ ẹni kan fún yín ní ofa power ìyẹn tí kòkó fi ń so oògùn náà là ń pè ní ofa power gromaiti tẹ́ ẹ fi ń sá kolobá kolobá torí pé ẹrẹ fẹ́ lé yín kúrò lóko ẹ wá ń sá kolobá kolobá lórí wa fẹ́ bọ́ ọmọ yín adéwálé àyùbá ṣùgbọ́n ẹ̀yin sá kolobá kolobá torí pé ẹrẹ ń dáàgì oko mọ́ yín lọ́wọ́ ẹrẹ ń wọ́rì yín ẹrẹ ń dìstọ́ọ̀pù yín ẹrẹ ẹ wá ń sá kolobá kolobá torí pé ẹrẹ fẹ́ lé yín lóko níbi tí gromaiti ń ṣeré lọ́dọ̀ fún tos gromaiti là á fi fọ oko ẹrẹ ó sì dágbére fún yín tí ẹrẹ bá gbúrò orúkọ yín yóò gbagiri lé ẹ wá ń sá kolobá kolobá torí pé ẹrẹ lé yín déwálé àyùbá ó ní kí ni kolobá kolobá torí pé a fẹ́ fọ àbí ẹrẹ náà wá ń ṣe wá ń sá kolobá kolobá torí ẹrẹ ẹ bọ̀ ń bọ̀ ń lé iṣẹ́ fún tos modern farmer kẹ wá gbo oògùn ẹrẹ ẹ kí là á lò fẹ́rẹ́ gromaiti ni àtàwọn kòkòrò tẹ́ ẹ̀ fojú rí àtẹ́lẹ́ tẹ́ ẹ̀ ń fojú rí ló bá tán ṣúgà já reactive force iṣẹ́ ẹ̀bọ̀dá ni wípé ó máa rí nofate ó máa rí package ó máa rí new ilẹ̀ grisa òun ló máa ń jẹ́ kílẹ̀ ní okun àti agbára gbogbo àwọn nǹkan tí ẹ gbìn lórí ilẹ̀ á dúdú ni bí egúre bẹ́ẹ̀rì nínú àwọn oògùn tá ń tà ni mò ń dàpọ̀ ìyẹn bẹ́ẹ̀ kí ọgọ plus ò la ní bí òjò bá ń rọ̀ ní ojoojúmọ́ bẹ́ẹ̀ bá ti fi kí ọgọ plus nínú oko yín ṣé kí n má tàn yín kò sí bí òjò ṣe lè stubborn tó kòkó yóò lo 28 days kó tó lè mọ rí ká pè ní 28 days ṣùgbọ́n nínú oko àwọn tó já sí àwọn sí fan lẹ́dọ́ àwọn apálára lómi fọ́n àwọn tíátíátíá kákàkiri lẹ́kìtì lẹ́dọ́ logun state wọ́n ń jẹ́kọ́ yé mi pé bọ̀dá kò fóṣì ọmọ oko oògùn tó o dákọ pé ń lo 28 days yìí ìmọ̀ ń lò tó ta ti n ò níbẹ̀ bá a wá ṣe ń tanù ẹ jẹ́ kí n dákọ ẹ̀kan tó kù kí n tó máa lọ fa partner yìí ni òun ló máa ń gbógun ti kòkòrò kan tá à ń pè ewé kan tá à ń pè ní àfòmọ́ àfòmọ́ bí oríṣi bíi márùn-ún ló wà o gbogbo àfòmọ́ ẹni àfòmọ́ tó bá ti ló kọ ìní máa ń gba sí lára yóò sì bá titi ẹ̀ jẹ́ yóò kú fínfín ẹ jẹ́ ká dọ́dì kejì mú bọ̀.

0: epo yin ko si mo ni omi eyin tori omi eyin te jido eyin ti gbogbo odo wa lohun ehe pe ki ope yin le mo lomi ko si mo ni omi daada ko mo lokunra ko de mo so randi randi lati bere odun titi dopin odun ba se lo mu mo grow mighty offer power reactive mejeje un la po papo la wa mo fi orun e a fi fi gbogbo orun wonu gbogbo nu edi ti o wonu e daada awon opeketi en dagba tinu ma dama n ba jeun a wa so debi wi pe a so debi wi pe yawo yin o mo pe yin ni daddy opo yin o so debi pe yawo yin o mo pe yin bo da Aka e mo da ma so pe ma lo mo yen aka so pe boda ma lo mo daddy wa
1: owo
0: ko lo je ki tete ri network go we olohun jo je ri network
1: beya ni so fifi
0: ba se nlo fun ope niye ma lo mo bo la se nlo fun ege Bata eko ke jeji kin to mo lo ege ba bayi la se nlo fun ege die ege la fi fin e grow mighty at over power e po meje eji papo e fi fin die ege e si fi fin bi omunu bi ewe ege un dada a je ki ege yen ko ni stamina dada a je ko ni okun ati agbara e mo mu obe lohun oni ko wa o yo ba ni mo ni ko mo bo lodo mi wa ni stamina a je ko ni okun ati agbara dada
1: Yo
0: so pa fun wa gbe. Se bo ti bi o. Program fun boy.
1: Mo pa pa pa do no bi se se bo mo la tu.
0: Yo a ma ma fi fi igi atewe ege. Bo se jere o, ege yen o ni tetira ni sale, kokoro ni je kora. O de meni ege na awa ni agbara ni okun ati agbara a si ta koja yi de bi pe te fi wu ebi mewa to je pe ko ni okun apere tele tele eyin be eyin lo bi mo se ni ke se lo ti ege yin ba ti posu meji e koko lo ri fi grow mighty si koni ja ko ni kokoro to ba ti posu mefa e lo ri fi reactive fi reactive si papo mo green star a je ko gbera nle papapa a mo lo godogodo to ba tin po bi osu mejo e lo ri be grow mighty at over power e mi si mejeji papo e wa fi tewete gbo e wa fi kale be e ri pe yo si ta daada ko si ni ra e ba tin webe kan abo bayi apere ti kunle kan mo lo le bo la se lo fun agbado
1: gbogbo agbe to be ni
0: le bi agbado yin ba ti wa ni bi omo osu me e ba ti e fe se daada grow mighty dabi reactive e koko fi ro agbado ka e to gbe e ba ti fi ro ni we ni ojo keji le lo gbe be ba ti wa gbe tan lo ba tan to ba tin lo bi osu kan akoko e lo fi ni grow mighty tori kokoro mo bo be ba ti fi ro tan be ba ti fi fi tan le rin bi osu kan to ba tin to bi osu kan abo e o offer power ati offer power ati grow mighty be se fe lo yi ni re o e je ko ri po ti tu die die ko ti fe mo tu ko ti gatan oni ke to lo grow mighty ati offer power e fi fin
1: o ma pe ni ongo
0: sugbon o opolo la fi se yi o ti o ba ti tu te lo re fi ni grow mighty ati offer power o mo agbado ye mo ga aga koja aye aga ju to ba ma pada yo mo soro soro bayi lo mo omo ye na ni wet omo ya to bi dada o sugbon ko ni pe meta a de ti fe gaju ogbon lo iseta ati temi inu oko le mi ngbe a mo nipa se oko nkan ti mo n ko lowo fun yin emi na n lo ti mo le salaye be fun yin ni bi mo se n so le mo gbagbe to ba ti fe mo tu tetin pe yo tu ni otun la sojo me to ba je pe emi le yin ni be eto yi be ba se n gbo tun gbara won o kan mo pe ni 070 54 51 44 77 le kan si 070 54 51 44 77
1: agbe ko sori le de agbe le adoju ijaba ede bo ti won
2: ikunde dé àsìkò yìí o iléeṣẹ funtos modern farmers ọbalagbẹ globally iléeṣẹ tí ń bá àwọn àgbẹ tán ṣẹ ló rán mi sí gbogbo àgbẹ pátápátá gẹgẹ bá a ṣe mọ wípé iṣẹ àgbẹ níṣẹ ilé wa iṣẹ tó lọlá púpọ ni ẹyin àgbẹ ẹ má jẹ kíṣẹ oṣù yín ẹ wò ó tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹyìn lọ bá a bá ṣe ń ṣiṣẹ wa a rí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ funtos modern farmers ọbalagbẹ globally èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa ká sì kórè lọ́pọ̀ yanturu ẹwà jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí ká bá wa dowó pọ̀ ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa ọ̀rẹ́ àgbẹ̀ ni wà a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀ àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹgbárùkù ti iléeṣẹ́ ọba làgbẹ̀ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe tá a sì tún ń tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i iléeṣẹ́ funtos modern farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́ 10,000 students bákan náà ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ni kò dúró ká kún iléeṣẹ́ funtos modern farmers lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dákẹ́sàn ti ṣèbálẹ̀ ọjà ní báyìí àwọn èròjà oògùn ti mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀ èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu àwọn èròjà bíi overpower amoko jípépé amú ìgbé ayé rọ àgbẹ̀ lọ́rùn grow mighty awogbaarun aṣọkọ fún ẹrẹ́ oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́ reactive force èròjà afúnlẹ̀lókun àti agbára àti nǹkan tá a gbìn sórí ilẹ̀ green star organic soil conditioner eléyìí ti ń lọ sọ́nà jínjìn láti pèsè oúnjẹ tí ilẹ̀ wa nílò bákan náà ni care gold plus ẹkùn ọkọ kòrìkòrì lókè ẹ̀gàn tí ń gbógun ti kòkòrò tí ń ba kòkó ata tòmátì àtàwọn nǹkan ọ̀gbìn míì jẹ́ gbogbo àwọn èròjà wọ̀nyí ní bẹ́ẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ bá rà á tẹ́ lò ó èyí náà ó máa dúpẹ́ fọ́lọ́run ni láti bá wa dòwò pọ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ funtos modern farmers ọbalagbẹ àwọn àdírẹ́sì iléeṣẹ́ wa rèé o nílùú ọ̀rẹ́ a wà ní 11 olùṣeyí street oríta òjò òdìgbò ọ̀rẹ́ nílùú ondo 35 ilemoboro street sabo ondo bákan náà ẹ lè kàn sí wa ní ìjẹ̀bú jẹ̀sà àti ìwòye jẹ̀sà a wà ní oníbòkun building opposite st matthew primary school fún ìbádòwòpọ̀ ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pè sórí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí ààrẹ 070-54-51-4477 ìyálájẹ 080-34-68-44-19 GM 080-51-83-15-25 Royal Fada 080-66-40-63-12 ẹ má gbàgbé o iléeṣẹ́ funtos modern farmers ọbalagbẹ globally gbangbang la wà lẹ́yìn gbogbo àgbẹ̀ ẹ súnmọ́ wa ẹ bá wa dòwò pọ̀ ẹ sì gbárùkù tiwa kí gbogbo wa ó lè rírè iṣẹ́ àgbẹ̀ jẹ iṣẹ́ wa ò ní dìṣẹ́ o àmì.
3: ọbalagbẹ àgbẹ̀ ló yẹ dọ́jú ìjọba ẹgbẹ́ bọ̀ ti wọ́.
4: funtos modern farmer ọbalagbẹ ọ̀rẹ́ àgbẹ̀ ọba kan àgbẹ̀ alátìlẹyìn àgbẹ̀ gbogbo orúkì ta lè máa pe iléeṣẹ́ funtos modern farmer gbogbo ó kọ ló bá wọn lára mu iléeṣẹ́ tó mọ ibi tí bàtà ti ń ta àgbẹ̀ lẹ́sẹ̀ tó mọ nǹkan tí àgbẹ̀ ní ìdí ní gbogbo ògbà iléeṣẹ́ yìí ló ń pe gbogbo ẹ̀yìn àgbẹ̀ pé kẹ́ fọkàn balẹ̀ lóòótọ́ ni gbogbo nǹkan pọ̀ bìlìkò lónìí déédéé àwọn pè fún ẹ̀yìn àgbẹ̀ àmọ́ ẹ fọkàn balẹ̀ ọ̀nà àbáyọ ti dé iléeṣẹ́ funtos modern farmer ọbalagbẹ ó ní ká sọ fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ pé 50% discount gbogbo ògùn tí sàgbẹ̀ lóore ti ń jáde ní iléeṣẹ́ wa ìdá 50 la ti já kò lórí ìkọ̀ọ̀kan ẹ̀dínwó yìí sì ti bẹ̀rẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ yàtọ̀ fún ìdá 50 lórí ògùn tẹ́ ẹ bá ti rà níbi ìdérí ẹ̀ gangan ní gbogbo ẹ̀bùn wà tẹ́ ẹ mọ̀ jẹ́ ẹ bá ti bó ìdérí ẹ̀ lẹ́tìrí ẹ̀bùn ò wá níra ògùn kankan kò mọ̀ jẹ́ ẹ̀bùn bíi mọ́tò ayọ́kẹ́lẹ́ ọ̀kadà tó tún yanranyanran ìdí ńlá kan gbangba ẹ̀rọ amúlétutù pẹ̀lú fáànù mọ́tò blow tí ń lo náà tí ń lo charge ẹ̀rọ ìfipò lọ́lọ́kan òjọ̀kan pẹ̀lú plasma tẹlifíṣàn gbogbo ẹ̀yin gba ojúmọ̀ láwùjọ ọ̀tọ̀kùlù ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ iléeṣẹ́ funtos modern farmer ọbalagbẹ iléeṣẹ́ tí ń ta grow mighty ó fa power reactive force green star ó ní tètè lọ́rọ̀ oògùn kó lè bẹ̀bùn 080-6238-3886 lẹ́ẹ̀kan sí 080-6238-3886 ọbalagbẹ àgbẹ̀ lọ́ba.
5: Hey, ẹnlẹ́ ń bẹ̀ ń o máa lọ́mọ́ ọmọ olúwadẹ ògúnmíyì tìlú ẹ̀ta ayé gbajú èkìtì kwara ìṣẹ́jú bíi méjì tó kù ẹ̀já pọ́n nípìnlẹ̀ lódì

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn
1: kan. Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: èmi ọmọ yín náà ni o jọlí jani mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ Maggi chicken flavor sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery
1: selerie salary
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lọ́pìn ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ Maggi chicken flavor kan fún yín
1: ohun ìṣebẹ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: omi nun ko gi adaro igi adaro nkan mi nu oloko awon eyan wo wi pe egbe oselu PDP lewa ese to n so wi pe egbe oselu te je orogun si ni wa wo wi pe bo lo se royin lorun gege bi enikan lati tun polongo fun egbe mi papa julo n pele ekiti wa
1: se ni pe mo se wa bi bayi mi o daruko APC o bi mo se joko si bi yi ti mo de se ma se to ito mi o ni daruko APC o tori mi so me egbe won ibi egbe ti gomina iba wa olukaluku ti mo olukaluku ma n to je bi odun abayomi oye banji olukaluku mo se owo e ti mo n so abosi loku yokuku sa o abosi ko se to le ni mo gba so APC so mo bayi ṣùgbọ́n mo ti sọ̀rọ̀ kan fún yín ṣáájú onímọ̀dé ń tẹnumọ́ bẹ́yàn láìkẹ́ ẹ̀ bó láìkẹ́ ẹ̀ tọmọdé bá ń dégi nínú igbó àgbà ló mọbi tó máa wó sí bá a sọ pọ́ọ̀tì oyè bá ń jí ẹgbọ́n mi lẹ́ẹ̀kan sí i bá a sọ pé oyè bá ń jí pẹ̀kẹ́lẹ́ kòkòrò oyè bá ń jí láwọlé tóyè bá ti pé bá ti wọlé ẹgbẹ́ ẹ̀kọ́ ló wọlé yẹn sà ẹgbẹ́ ló wọlé bí mo ṣe ń sọpọ́ọ̀tì oyè bá ń jí náà ni mo ń sọpọ́ọ̀tì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni mo dó síbẹ̀ ni ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tèmi torí pé ní ilẹ̀ Yorùbá yìí kò sẹ́ni tó lè sọ pé aṣíwájú ẹgbẹ́ òun ni nípa táṣe olórí ilẹ̀ Yorùbá mi ò tí sọ nípa Nàìjíríà o nípa ilẹ̀ Yorùbá tán ti jọ bí wa ìgbà tí mo ti wà ní gọ́ọ̀mẹ̀ntì èkìtì ni mo ti ń sọpọ́ọ̀tì aṣíwájú ìdí dẹ̀ ni pé tí èèyàn bá ń ṣe dáadáa tí èèyàn bá ju ẹlòkó gbà pọ̀ ga ẹ̀ ni tí èèyàn bá dẹ̀ rí orí ọ̀fẹ́ pẹ́pẹ́ mọ́ ọ̀lú mi ni ẹni tí ò ṣe dáadáa bá máa ní òòlì méèkì ẹ̀ má jẹ́ ká sọ̀bù wa nù ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tá a wà yìí mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá yìí mò ń bọ̀ lẹ́ni mi ò tí gba ojú títì wá sí Èkìtì látọdún kan o mi ò tí wa mọ́tò láti Èkìtì wá sí èmi ni mo kọ́kọ́ wa mọ́tò torí ọ̀nà yẹn kò convenient fún mi mo wa mọ́tò láti Ìbàdàn mo rí pé wọ́n ti ṣe concrete wọ́n ti fẹ́ parí ẹgbẹ́ ọ̀nà kan títí dé Lẹ́ṣà wọ́n lè pa ṣe ẹgbẹ́ kejì tá à ń gbàgbọ́ yẹn sà àwọn kan ti ṣọdún mẹ́jọ nínú pákákelé kóló pápápálábà wà ní ọdún mẹ́jọ yẹn sà ẹ má jẹ́ ká tọ́ra wa jẹ́ sà tẹ bá ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu káàtì ẹ̀ ní ẹ sọ pé kò dáa olúkálùkù ló lè sọ nǹkan tó tó torí àwọn ọmọ ẹgbẹ́rẹ́ ti pọ̀ lórí di íńtánẹ́ẹ̀tì báyìí ẹgbẹ́rẹ́ àwọn ọmọ tí ó mọ they don't know nothing about governance bó fún wọn lórí ọ̀fẹ́ kan lọ sí ẹni ipò má ba bẹ̀ jẹ́ pọ̀ ni ebi ò kí àpéyàn ń bú mi sa bẹ́ẹ̀ náà ń bú yàn èmi náà kó bú mi màá bú yàn mi tó bá bú mi so ẹlẹ́ ayé láti basa tèmi mo bú buhari nígbà tí ò ṣe dáadáa kó bú mi káàbọ̀ kíkú lẹ́ni ó bínú rárá tọ́ wọn kan bú mi nípa ọ̀rọ̀ tí mo sọ lórí tẹlifíṣàn ní pẹ̀lú èmi àti ṣe wọ̀n kí bá lóye pé mo sọ pé wọ́n ń pé nípa ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nǹkan tí mo sọ yẹn mo mí nìyẹn ẹskísà kí wọ́n tó dé Àbújá wọ́n á dé local government kọ́ńtò dé Àbújá wọ́n á dé state gómìnà mi yóò lè gómìnà wa yóò lè sọ pé òun kì í gba location o gómìnà yóò lè lóun kì í gba location o kò dẹ̀ sí gómìnà tó ti wà lórí àlééfà nínú gbogbo wa tí ò ní ìdojúkọ either by kidnapping by security challenges ìgbésẹ̀ àkọ́kọ́ is for the governor the local government to escalate to the governor wọ́n gbé èèyàn ní local government mi o because there must be a location where the incident was happened tó bá wọ́n gbé your duty is to escalate it to the state nígbà tí mi ṣe gómìnà mo fún council chairman ní ohun tí a ń pè ní security vote security votes are money deployed in emergencies to counter and contain challenges then nǹkan lè ṣẹlẹ̀ gan kó jẹ́ lórí ọ̀nà is an emergency torí àwọn ọmọ kan kú ní bí ogún ọdún sẹ́yìn nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ gómìnà ìpínlẹ̀ yìí wọ́n kú lọ́nà ìmòlókó yìí lọ́dún ẹ̀jẹ̀ I took a proactive action I called the president and called the minister òun ló fa foundation ọ̀nà tá

0: àdùn lẹ́yìn nǹkan tí mo sọ lọ́jọ́ ẹtí àwọn ọ̀pọ̀lọpọ̀ òfẹ́ yé nìyẹn president kọ́kọ́ ò lè fò látàbújá débi sá o ìwọ tó ń ṣe gómìnà ló máa kọ́kọ́ take the step tó bá ti du agbára ẹ lọ you call for an intervention of the federal government kò sí president tàbí gómìnà tó ní kọ́ máa jí èèyàn gbé tínú ẹ lè dùn láyé is it to his credit or to his support ṣùgbọ́n wọ́n ti sọ gbogbo ẹ̀ lòṣèlú question tí mo kọ́kọ́ kí gbogbo èèyàn kọ́kọ́ béèrè mo tútù sọ lẹ́yìn ni pé as the president as governor Ṣèyí Mákindé contacted escalated this problem to the president at all yes it's in public domain ṣùgbọ́n tó bá fẹ́ ká ràn ẹ́ lọ́wọ́ you have to equally be available don't turn it into politics o fẹ́ ti governor tó tọ́ as the president stop you from becoming president president america mo lis ten sí láìpẹ́ ó sọ fún governor kan I am in charge here as the president if you want me to help you you let me know your challenges and òun gba location o èmi náà gba location ṣùgbọ́n lórí ẹ̀mí èèyàn tá a wà lórí ẹ̀ yìí no president will wish any of his citizens láti gbé o dá iṣẹ́ ni ni kì í ṣe àárọ̀ yìí onídíjí ìyàngbẹ ti bẹ̀rẹ̀ nàìjíríà sáwọn kò ń ṣe àárọ̀ yìí orí ìdíjí ìyàngbẹ ni wọ́n lọ pa ìyá ìgbòho sí o ni wọ́n lọ fọ ilé ìgbòho nígbò kan ran ìgbòho yẹn lọ́wọ́ kó sọ problem yẹn nígbà yẹn wọn kó ogun lọlé ẹ̀wọ̀n lọ fọ́ bẹ́ẹ̀ ni the question is has governor Ṣèyí Mákindé escalated officially personally to the president sometimes they say was there an issue between me and governor Mákindé no even if there is issue yẹn is petizan we are here talking about life and property and how things should work pẹ̀lú ẹ̀ tó ṣe àtẹ̀tòjì rẹ̀ gbé president tinubu ló ó lè tọ̀ àtẹ̀tòkò gonorrhea tinubu náà ló kó ràn láì fọwọ́ kàn let us call a spade a spade èmi ò sọ pé tinubu gbogbo wọn ti sọ ọdún òṣèlú tinubu must resign now he must go now o ti rúṣù ẹgbẹ̀ tá a fún ní president ìdágbéjúlẹ̀ èmi sọ pé ní ìdí àti ìjà tinubu ogun ọdún kan tẹ́bá ti dorí fídì tẹ́bá ti dọ̀kẹ́ kó lọ sáà sọ̀rọ̀ kìlógún nísìnyí báyìí gbogbo ètò ń tẹ sọ̀rọ̀ lórí social media olúkálukú wọn ló lẹni tán support sáwọn olúkálukú ló lẹni tó gbé dání ẹni tí ò gbé peter obi dání àtìkù ló gbé dání torí ẹnì kan náà ni ẹlẹ́fẹ́ gbà lọ́wọ́ tinubu fún àbí ó dẹ̀ ń ṣàlàyé bá tá a sọ pé wọ́n dìbò ilé ẹ̀mẹ wà tinubu àna ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa tọ̀ sí lẹ́sà ẹni tí ó jẹ́ pé ó wà lẹ́yìn èkó buhari ó kò sọpọ́ọ̀tì ẹ̀ eléyìí ó sọpọ́ọ̀tì ẹ̀ ẹni kọ́kọ́ ò dúró tì ó ṣọ́gù ó gbàdọ̀gbà ṣé àwọn máa wò yín a máa wò yín kẹ́ ẹ máa bọ̀ lọ́dọ̀ ọ̀hún èmi kiri kékeré gan ma ma finish yìí ni o.
1: okay your excellency
0: sorry ẹ parí eléyìí
1: all right
0: therefore tẹ bá fẹ́ defeat Tinubu don't turn kidnapping to politics don't do that ẹ dúró dìgbà election ẹ kó ẹ̀sùn ẹjọ́ all his offences ẹ hold here

0: ìjọ n ká tí mo kàn fẹ́ bèrè ni wípé ṣé ẹ̀yà kan lè wà gẹ́gẹ́ bí bàbá wa ṣe ń jẹ́ lídà wa báyìí ilé wọn pè wá pé ṣe ká máa dìbò sí pàtì pdp yẹn ṣé ká tó dìbò nínú pdp nínú apc ni ká tó máa dìbò fún báwo ló ṣe fúnra ẹ táwọn náà báwo la ṣe lè ló lè pọ́sí gbogbo afá iṣẹ́ ká tún máa padà sí apc lọ ni tí máa bèrè ń bẹ̀ nìyẹn.
1: These are my clear positions. Mo de so itan bi candidate wa se wole. Mo salaye what led to what. E de wa ni Nigeria nigba to je pe a se G5. We didn't hide it. From day one, emi o nse ta so kan ta di pe lo ma se mi publicly ni mo nse. O de ti bere ko to di pe candidate wa wole. Candidate to wọlé yẹn kò lè dúró síbi kankan báyìí kó lè mà tó ń dọdúkọ pọ rí kò lè sọ bẹ́ẹ̀ pé òun wá fáyọsì òun rí fáyọsì báyìí tó ń dọdúkọ no but that is not his offense and kò lè ṣe mí but may I say to you question tẹ́ ń béèrè wọ̀nyí ẹ fi close sí pé ọmọ Èkìtì yìí ni wá ẹ yọ nínú ẹ ni wọ́n dẹ̀ tún sọ̀kan pé o ò ní ìdí àti ṣe nǹkan tí ń bá ní kò ṣe o. It's your choice. Ṣùgbọ́n ní èmi Ayọ̀ Fáyọsé ẹni tí mo ń dìbò fún mi ẹni tí mo fẹ́ kí àwọn ti tèmi gúrùpù méjì ló wà ní PDP o gúrùpù yẹn ti wà ẹ lọ́tẹ́ntìk so gúrùpù tí wọ́n wà ìwọ́n tó ń sọ̀rọ̀ tó bá jẹ́ bẹ̀ yẹn ló wà ó lè dìbò fẹ́ni tó bá fẹ́ ṣùgbọ́n mo fẹ́ sọ kinní kan sà mo dẹ̀ tún sọ sà.

0: agbọ́tẹ̀mí ń gbé káàkiri tí ọlọ́mọ ọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà titiẹ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
1: kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
2: Bàbá ń gana bàbá kéré wa phone number mi 08164122777 08164122777.

0: àti ohun ọ̀gbìn kó jèrè púpọ̀. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá. Ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń duta náà ni, bó o ti sọ léṣì náà ni, o tún ti gbé edé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbàntí ẹ. Ìkórè lọ́dọọdún, ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gáza o, má jẹ́ ń kanra tèmi mọ́ o.
0: Jẹ́ ń tún ajá ẹ sí. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi, ṣùgbọ́n níbo o gan lèmi gan ó ti rí ìkórè rà báyìí, kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
0: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o, jẹ́ ń dán wo, kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wò báyìí, olóbìyàn ọ̀kẹ́rẹ́.
0: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wò lónìí kó o rí pé rere ni Olúwa.
1: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kò kọ́ ẹ̀ báyìí olómọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ tí là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
0: Bàbá àbejì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè perégedé ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
2: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ yìí pé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ ni ọ̀rẹ́ tí ó ríire, tí ò ní fọ̀rọ̀ eré han ara ẹ̀. Ọ̀rọ̀ eré ni wọ́n ti fi hàn yín o, ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kéré oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko. Kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà. Èrè là mọ̀ jẹ́ o, àní ṣàṣe dànù.
3: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó, onítòmáàtì àti ata. Àgbẹ̀ oníkòkúmbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè. Ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
4: So things don easy for Niger now.

0: enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi Chicken Flavor Promo Pack before you finish.
2: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
3: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kon sun lo ni.
4: Abba, ajo ko ti igbo ni, nipa 24/7 Abba Make Sure, koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Abba Make Sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbugbu iga ijawa ija osi always guide me
5: emi omo yin na ni o Jolly Johnny, mo wa ni tabayi lati le mo bi awon eyan se se da mo Maggi Chicken Flavor si oya espelli celery
6: SELARIE salary
5: boda mi espelli so espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
7: TURMERIC turmeric
5: e kare pali ohun isebe Maggi Chicken Flavor kan fun yin
8: ohun isebe Maggi Chicken Flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo.
9: Guy, why you didn't smile like this? Waiting happen.
10: Cause I don't win trip to go abroad.
11: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
12: How much are you going to do? Oh, okay. Bella Bini, is your Sara now money? Bobaji, Ubara Maromi, Sara Yoma, Famiso, Lati Barai, DDS, Yoma Romego, Debi Pay, your labor, a monk, and let you know what my uncle is. I just said, Mazi, my coming go, Boda, Rosu, Dede, or Emoti, be a Jubi and Ju, or on a bio day. I own to your ass to me. I go, she lose in Jalope. She will, when you pass. Bọ́ọ̀kì ògùn ni ògúnlùgbọ́ adẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bọ́ọ̀kì ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣe ìwòsàn.
13: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàráàdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nìran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero ibanisoro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun siwaju ni gegege be epo hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be sin won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa beni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alafi arawo ni gifi abia
9: guy why you dey smile like this wetin happen
10: cause I don't win trip to go abroad
11: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
7: Keep it locked on Adaba FM.

0: ọ̀dà ẹjẹ́ máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí bàbá prophet mike olú adégòkè bàbá ọlọ́wọ́ ńlá káàbọ̀ sí orí ètò fún tòní bí bàbá ti wọlé yìí àdúà ni bàbá ó gbà fún gbogbo wa bàbá ẹ gbàdúà fún wa.
1: ẹ jẹ́ kí a gbàdúà gbogbo ilé orúkọ jésù.
0: àmì.
1: ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oṣù yìí a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọjọ́ òní a gbé ọga fún ayé wa a yìn ọ́ lórí ohun gbogbo ọba tó wà pẹ̀lú wa ọlọ́run tó ń ti wá lẹ́yìn ẹni tí ò fi wá sílẹ̀ ọlọ́run tó tún mú wa rí oṣù kẹfà ọdún láyọ̀ àti àlàáfíà ìwọ ni ayìn lógo tí a fi ọpẹ́ fún ìwọ ni a gbéga púpọ̀ púpọ̀ olúwa gba ọpẹ́ wa ọlọ́run gba ìyìn wa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún gbogbo etí tó ń gbọ́ ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún gbogbo inú ilé kọ̀ọ̀kan mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìgbéyàwó àwọn ọmọ rẹ mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé o ti wà lẹ́yìn torí pé o fi wá sílẹ̀ o jẹ́ kí ilé wa ó dàrú o jẹ́ kí ayé wa ó bàjẹ́ o jẹ́ ara ní fẹsẹ̀ sí o jẹ́ kòkòrò ibi a yìn ọjálẹ̀ oṣù karùn-ún ìwọ ọlọ́run bójú tó wa títí tá a tún fi rí oṣù kẹfà láyọ̀ àti àlàáfíà ní orúkọ jésù olúwa gba ìyìn wa ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó se ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tó fi sí mi lọ́kàn pé èmi àti àwọn ènìyàn wọ̀nyí jọba gbàdúrà papọ̀ lórí afẹ́fẹ́ yìí lónìí lórúkọ jésù olùgbàlà bí a ti ń lọ nínú àdúrà náà olúwa náwó agbára bí a ti ń lọ nínú àdúrà yìí lórúkọ jésù olúwa rìnrìn agbára bó ti ń darapọ̀ mọ́ mi lórí afẹ́fẹ́ láti gbàdúrà lónìí ọwọ́ ọlọ́run yóò kàn ọ́ lórúkọ jésù iṣẹ́ ìyanu yóò ṣẹlẹ̀ lára rẹ ògo ni fún ọlọ́run lókè
0: òun
1: lópin ìrẹ́jẹ àti ìrìnàjò wáyé á dé ìjọba ọlọ́run lórúkọ jésù olúwa wa
0: àmì.
1: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo etí tó ń gbọ́ ètò yìí
0: adúpẹ́ o
1: bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ọkàn tí wọ́n sì pàdé àdúrà ọlọ́wọ́ ńlá mo dúpẹ́ fún ọlọ́run tí ń ṣe sí agbára ẹni tí ń ṣe sẹ́ ìyanu nínú ayé ẹnìkọ̀ọ̀kan mo fi ògo fún ọlọ́run.
0: adúpẹ́ o bàbá ẹni lórí ètò lónìí a gbàdúà.
1: òdodo
0: bàbá
1: láì dé ìnàpẹnu bolúwa ti wí nìyẹn àkànṣe àdúrà tí mo gbà ní ọ̀dì wà tí mo fi sọ wípé oṣù kẹfà jẹ́ oṣù ìyanu òun náà ni a ó jọ gbà papọ̀ lórí afẹ́fẹ́ ìjọni òdodo
0: bàbá
1: ẹ jẹ́ kí gbogbo ènìyàn ó múra sà.
0: kí gbogbo èèyàn ó múra.
1: bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí gbogbo ènìyàn ó múra sà ẹ jẹ́ kí gbogbo ènìyàn ó múra mọ̀ ká jọ pàdé lórí afẹ́fẹ́ yìí ká gbàdúà lórí ohun tí wọ́n ń pè ní ìyanu òdodo
0: bàbá
1: nínú ìwé luke orí kìíní ẹsẹ 26 ni mo ti bẹ̀rẹ̀ ó ní ní oṣù kẹfà olúwa rán áńgẹ́lì gabriel wá sí ìlú kan ó dẹ̀ rán sí maria sítórì yẹn ò gùn ó sì tún gùn díẹ̀ òdodo
0: bàbá
1: bẹ́ẹ̀ sọmọ aláìsí ẹ̀ kí n sọ jáde sórí áńgẹ́lì tí a rán sí maria iṣẹ́ tó wá jẹ́ gangan ni à ń pè ní ìyanu
0: òdodo
1: ṣé kì í ṣe ìyanu ni ọmọbìnrin tí ọmọ ọkùnrin rí
0: tó jẹ́ wọn díá
1: o virgin sister èmi mọ̀ pé ńgbà tí áńgẹ́lì yẹn jíṣẹ́ fún maria maria gan kọkọ sọ fún wípé ṣé kì í ṣe pé o sí nọmba.

0: láti ti bẹ̀rẹ̀ lásàlẹ̀ yìí.
1: Bẹ́ẹ̀ni, látàlẹ́ yìí láti bẹ̀rẹ̀. Látàlẹ́ yìí láti bẹ̀rẹ̀.
0: Ẹ o.
1: Ibi tá a ń lọ lọ́la nìyẹn. Láti alẹ́ yìí la ó sì ti bẹ̀rẹ̀ lórí afẹ́fẹ́.
0: Tọ̀.
1: Oṣù kẹfà jẹ́ oṣù ìyanu.
0: Ẹ o.
1: Òdodo.
0: Bàbá.
1: Àdúrà pọ̀ nínú oṣù kẹfà. Ẹsẹ̀ Bíbélì tí mo sọ yẹn. Àdúrà pọ̀ mẹ́. Ó ní ní oṣù kẹfà ni arángẹ́lì kan èmi pàṣẹ lórúkọ Olúwa inú ilé tí ẹ ti ń sàmì ẹnu tó sàmì yìí lórúkọ Jésù angẹ́lì ìyanu máa bẹ̀ ọ́ wò.
0: Àmì.
1: Kí oṣù yóò tó parí a ó ràn sí ayọ̀ sí ọ.
0: Àmì.
1: Ó wá wípé ní oṣù kẹfà langẹ́lì bẹ ayé wò. So it's a month of angelic visitation. Ọ̀kan tó nìyẹn àbí.
0: Ọ̀kan tó nìyẹn oṣù ìbẹ̀wò angẹ́lì.
1: Bẹ́ẹ̀ ni òdòdó. It's a month of angelic visitation. Now, it's a month of miracle. Ododo.
0: Baba.
1: Ẹni bá gba wòlíì bí wòlíì yóò jèrè wòlíì. It's a month of miracle. Torí fún ẹni tí ọmọkùnrin rí. Fún ẹni tí ò tí wọlé ọkọ. Láti lóyún kó sì bí ọmọkùnrin kan. Ododo.
0: Baba.
1: Miracle tó láyé yìí. Èmi ò rí.
0: Ẹ parọ́ o.
1: Bẹ́ẹ̀ni. Àní nígbà tá a tún ka Bíbélì yẹn sísàlẹ̀, angẹ́lì yẹn tún sọ fún un pé Màríà tún gbọ́ mi. Ó ní èyí lóṣù kẹfà fẹ́ni ayé ń pè lágàn. Elizabeth. Mo mọ̀ pé Màríà ó yanu ni pé màmá arúgbó yẹn. Bẹ́ẹ̀ni sà ó lóyún o. Angẹ́lì sọ fún Màríà pé èyí ni oṣù kẹfà fún ẹni tí ayé ń pè lágàn. Èrú aka pàṣíndàlíà. Èmi sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tí ayé ń pè lágàn ẹ gba ọmọ yín. Gbogbo ẹni tó wà lórí àkẹ́tẹ̀ àìsàn ẹ dìde ní àlàáfíà. Gbogbo ẹni tí ìṣẹ́ rẹ̀ lọ dédé ìlọ dédé wọnú iṣẹ́ rẹ̀. Ìlọ dédé wọnú ayé rẹ̀. Ìlọ dédé wọnú iṣẹ́ rẹ̀. Òdodo.
0: Bàbá.
1: Àdúrà yẹn máa le. Mo rọ gbogbo ènìyàn ẹ jẹ́ àjọ pàdé ní Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road nílùú Àkúrẹ́ ń bí ni o lọ́la Mechanic Village lọ́gbà tí ẹ ti ṣe mechanic.
0: Bẹ́ẹ̀ni.
1: Àjọ sí àdìsẹ́ ń fẹ̀sì ni. Tó o bá ti dé Mechanic Village o ti dé pàdé Adọ́lọ́wọ́lá. Èmi kàn rọ̀ ọ́ ni. Èmi kàn rọ̀ ọ́ ni. Má dà wá. Tó mú ẹlòmíì lẹ́yìn tẹ́jọ fi gba ọpẹ́ gbígbé sànkó. Ọ gbọ́ mi. Mo ní ọmọ dà wá. Mo mọ̀ pé wọ́n ń bọ̀. Kódà mo mọ̀ pé ó ti ń wá
0: tipẹ́tipẹ́.
1: A ní Olúwa wí fún mi pé oṣù kẹfà oṣù ìyanu ni.
0: Tá a mọ̀ kó ìyanu ní kẹ̀tíkẹ̀tí.
1: Òdodo.
0: Bàbá.
1: Òdodo.
0: Bàbá ìyanu tí yóò ṣòro gbàgbọ́ téèyàn ò tiẹ̀ ní lè ṣàlàyé rárá.
1: Oye o.
0: Bàbá.
1: Oṣù ìyanu ni nǹkan mẹ́ta láwà ṣiṣẹ́ lé lórí lọ́la. Nọmba wà ní fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́.
0: Tọ̀.
1: Ibi tá a ti máa ń gbàdúrà pé bí mo ti ń lọ lóṣù orí mi ọgbọ́dọ̀ sùn nínú àgbàrá ẹ̀jẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ikú oṣù kẹfà ó ní pa mí. Mi ò ní fosù yìí ṣàìsàn. Ogboru àwọn àdúrà bẹ́yẹn. Ilá àkọ́kọ́ gbà. Ni mo ń pè ní àdúrà fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́. Ní kété tá a bá ti kúrò níkoríta yẹn. A kọjá sí àkànṣe àdúrà fún oṣù kẹfà. Àdúrà ìyanu. Gbọ́ gbogbo èèyàn ni kò dìde fúyà. Kẹjẹ àjọ pàdé pàdé àdúrà láàárọ̀ ọ̀la. Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road nílùú Àkúrẹ́ jẹ́ àjọ pàdé mẹ́ lọ́la. Gbogbo èèyàn ni o. Dìde fúyà ẹni tó gbọ́ kọ́sọ fẹ́ tí ó gbọ́. Òdodo.
0: Bàbá.
1: Gbogbo èèyàn ni pàdé àdúrà tọ̀ látàn. Ẹni tí ń wojú Ọlọ́run fún ọmọ tí ọ̀rọ̀ ọmọ bí. Òdodo kí ni ń fẹ́.
0: Ìyanu ni.
1: Ẹni tí wọ́n wá ṣe ń kọ́ tó ní sàtífíkẹ́ẹ̀tì tí ò ní ṣe tọ́da lọ́wọ́ kí ni ń fẹ́.
0: Ìyanu náà ni.
1: Ẹni ọ̀rọ̀ bímọ tọ́rọ máa ń lu òyìnbó. Pé kọ́ mọ lọ ka ìwé nílùú òyìnbó kí ni wá.
0: Ìyanu ni.
1: Ọ̀dà òdòdó ẹni tára rẹ̀ ò yàgbọ́.
0: Ìyanu lòun náà fẹ́ o.
1: Èmi pàṣẹ ó rí ìyanu.
0: Àmì.
1: Ìyanu tó ju ìyanu lọ Olúwa yóò fi bẹ ayé tiẹ̀ wò.
0: Àmì.
1: Kò sí ẹni tí àdúrà yẹn ọkàn.
0: Kò sí.
1: Òdòdó.
0: Bàbá.
1: Ẹni ọ̀fẹ́ gba fíìsà gbọ́.
0: Ìyanu ni fẹ́. Bẹ́ẹ̀ ni ìyanu tó ga jù ni pàápàá.
1: Ẹni tó wà ń lu òyìnbó tí oríwé ìgbélú gbà kí ni fẹ́ òdòdó.
0: Ìyanu ni bàbá.
1: Àmì ìyanu ni. Ẹ gbọ́ gbogbo ìránṣẹ́ Ọlọ́run ti ń ṣiṣẹ́ ìránṣẹ́. Gbogbo wọn ni ẹ nílò ìyanu.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Èmi gan nílò ìyanu.
0: Àbí.
1: Òdòdó.
0: Bàbá.
1: Gbogbo wa ni àdúrà ìkan o. Ẹ jẹ́ àjọ wa béèrè ní àárọ̀ ọ̀la fún ìyanu Ọlọ́run tí Olúwa sọ fún mi pé oṣù kẹfà ọjọ́ oṣù ìyanu.
0: Ẹ o.
1: Lóòótọ́ àwọn àkòrí àdúrà pọ̀ nínú ewé lúùkù tí mo pè. Ṣùgbọ́n ìyanu Olúwa ní ká kọ́kọ́ fi kó oṣù yìí lójú. ka gbadura lori iyanu
0: ha baba oro ponu nte nso yi o baba ni ki tenu bo ke beres ni yanona a ni fe se nkan bi

0: lórí ètò yìí lálẹ́ yìí.
1: Òdòdó ń wà ẹwọ ẹja lọ gbàdúrà. Torí tó ti bá ní mọ fọ. Ti bá ní mọ tu. Ti bá ní mọ yànnànẹ.
0: Bẹ́ẹ̀ni
1: ọjọ́ lọ.
0: Yóò lọ o.
1: What is miracle? Kíni ẹ ń pè yànnù.
0: Ẹ o.
1: Miracle. It is something beyond one's imagination. Yes. Nkan tó ju ọgbọ́n orí àti òye ènìyàn lọ.
0: Tọ̀.
1: Ní ń pè ní ìyanu. Èmi sọ tẹ́lẹ̀, ìyanu tó ju ọgbọ́n orí àti èrò ènìyàn lọ, ó máa ṣẹlẹ̀ láyé ẹ.
0: Amen.
1: Kí oṣù kó tó parí, a ó fi ìyanu ńlá kan wá orí.
0: Amen.
1: Mo ní kí oṣù ó tó parí, a ó fi ìyanu bẹ ayé ẹ.
0: Amen.
1: Oh, mo pàṣẹ ní lórúkọ Olúwa, ìjì iṣẹ́ ìyanu ńlá kan yóò gbé ọ jáde kúrò nínú.
0: Amen. Baba, ìyẹn ni wípé nǹkan kan wà tí wọ́n ń pè ní ìjíṣẹ́ ìyanu ti gbéni kúrò nínú wàhálà.
1: Bẹ́ẹ̀ ni òdòdó. Tí ìjíṣẹ́ ìyanu bá jà, a máa ń gbéyàn jáde kúrò nínú wàhálà. Bẹ́ẹ̀ ni ẹ wo ẹja pàdé lọ́la. Aago méje sí aago mọ́kànlá ìpàdé àdúrà lọ́wọ́ ńlá. Mọ́ mi sí ẹ̀ mú fọlọ́mbì ọ́. Jẹ́ àjọ pàdé ní Mechanic Village, opposite Second Gate ní Army Barracks ní Ondo Road nílùú Àkúrẹ́ mbí lọ́la. Mọ́ mi sí ẹ̀ torí pé ọjọ́ ìyanu rẹ ni. Mọ́ mi sí ẹ̀ torí pé wákàtí ìyanu rẹ ni. Mọ́ mi sí ẹ̀ torí pé oṣù ìyanu rẹ ni oṣù tí a wò yìí. Oṣù kẹfà oṣù ìyanu rẹ ni. Torí náà dìde fún yà lọ́la. Má gba ìdíwọ́ kankan láàyè. Má gba ohunkóhun láàyè kó dí ọ lọ́wọ́. Wá pàdé Olúwa Ọlọ́run oníṣẹ́ ìyanu. Ẹ̀gbọ́n ariwo tí mo ké nínú ọ̀rẹ́. Mo ń pé Jésù oníṣẹ́ ìyanu o. Ó yá bẹ̀ mí wò ó bẹ́ẹ̀ ni ń ṣe pariwo ẹ̀ lọ́la o. Ń kegbe rẹ̀ lọ́la o. Àjọ máa kegbe ẹ̀. Pé Jésù oníṣẹ́ ìyanu ọ̀rọ̀ mi dọwọ́ rẹ̀. Jésù oníṣẹ́ ìyanu èmi nìyanu kan. So gbogbo ènìyàn tí ìyanu bá kàn fún oṣù kẹfà ẹ máa ń jòkóó sílé o. Gbogbo ènìyàn tí ìyanu bá kàn fún oṣù kẹfà. Gbogbo èèyàn tó bá mọ̀ pé sẹ́ ìyanu tọ́ sí òun. Gbogbo èèyàn ti ń fẹ́ ìyanu láyé ọmọ. Gbogbo èèyàn ti ń fẹ́ ìyanu nínú omi ara àti ẹ̀jẹ̀. Gbogbo èèyàn ti ń fẹ́ ìyanu nínú àgọ́ ara. Àgàn ti ń fẹ́ ìyanu bímọ. Jẹ́ àjọ pàdé lọ́la. Ní aago méje sí aago mọ́kànlá.
0: Bó ti jẹ́ ni bàbá ti yànnà náà yẹn. Aago méje sí aago mọ́kànlá àárọ̀ ó ní pàdé àdúrà. Ní ọlọ́wọ́ ńlá prayer ground Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road nílùú Àkúrẹ́ ibẹ̀ látún ti pàdé láàárọ̀ làwọn bá ti mọ̀ ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo èèyàn ẹjẹ́ àjọ pàdé nù pàdé àdúrà yẹn ọlọ́run ó sì bá ayé wa pàdé mú ń bọ̀ ẹjẹ́ dátọ́mì kó tó di pé a lọ gbàdúà lórí ètò lásàlẹ̀ yìí.
2: Ọ̀rẹ́ wa kí ló dé tó ń kú hùnùhùnù? Ṣé Romeo ṣó ti gbọ́ ni? Bẹ́ẹ̀ ni gbogbo àárọ̀ ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀. Ọlọ́run mi ò mọ̀ ń lò.

ẹjẹ́ máa kí gbogbo wa wípé àtúkàbọ̀ padà sórí ètò àsìkò etí ìgbọ́ ètò ọ̀hún lórí ètò yìí lálẹ́ yìí a lọ gbàdúrà tó gbóná girigiri tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìyanu tí bàbá sọ yẹn tá kọ̀ntínú nínú pàdé àdúrà lọ́wọ́ ńlá láàárọ̀ ọ̀la ṣùgbọ́n ẹjẹ́ ń jíṣẹ́ yìí bí bàbá ṣe fi rán mi mọ́tò ọ̀fẹ́ ò máa kó gbogbo èèyàn láàárọ̀ ọ̀la ní àwọn ojúkò ibi tó ti máa ń kó gbogbo èèyàn lókè àró ní Abiodun bus stop Edanri road nítòsí iléepo NIPCO tó wà ní Abiodun yẹn mọ́tò láǹfààní àti máa kó gbogbo èèyàn lọ́la lọ́fẹ̀ẹ́ ni o bákan náà ní Car Street Junction tó dojúkọ Stadium Junction ní ìtòsí Old Garage tí ó jìnà sí Cathedral mọ́tò tó wà ń bẹ̀ lọ́la lágbára Ọlọ́run bákan náà ní Futa bus stop tó wà ní Ọlọ́kọ́ ẹ láǹfààní àti wọ bọ́ọ̀sì ń bẹ̀ lọ́fẹ̀ẹ́ lọ́la bó ti jẹ́ nìyẹn mo sì ń fi ọwọ́ Ọlọ́run sọ̀yà nígbà tá a bá parí ètò kan bàbá ó sọ mo ń fọwọ́ Ọlọ́run sọ̀yà fún gbogbo wa wípé kánsẹ́lìn ó wà lọ́la bàbá ó jókòó láti rí gbogbo èèyàn àtàwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ń lò nínú ìpè CAC Bioland Prayer Ministry gbogbo wọn ni ó jókòó láti ṣe counseling fún gbogbo èèyàn tó bá wá tí wọ́n sì rí wípé àwọn nílò counseling bó ti jẹ́ nìyẹn ọ̀dà ẹja lọ láti lọ gbàdúà lásàlẹ̀ yìí àdúà yẹn ó dàpọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run pọ̀ púpọ̀ nínú ẹ̀ tó sì jẹ́ pé bá a bá farabalẹ̀ tá a gbọ́ tá a sì gbàdúà tá a sàmí sí àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì tí ń bẹ nínú ìpàdé àdúà tá a fẹ́ gbọ́ yìí táwa náà darapọ̀ ńbẹ̀ bí ìgbà tá a wà ńbẹ̀ lójúkorojú ọlọ́run ó bá yí wa pàdé ọ̀yá ẹja lọ gbàdúà.

0: Ọlọ́run máa kọ́kọ́ dálù.
1: A ti gbọ́rọ̀ Ọlọ́run lórí ètò yìí lásàálẹ̀ yìí, a ti gbàdúrà, a ti gbọ́rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì. Ọlọ́run sì ti báyé wa pàdé. Kí ló kù ìpàdé àdúrà láàárọ̀ lánìí ni bàbá? Ẹ rán wa létí bá ti pàdé nù pàdé àdúrà ọlọ́wọ́ ńlá láàárọ̀ kùtùkùtù ọ̀la.
2: Bí àdúrà bá gbóná dandan báyìí lórí afẹ́fẹ́, bó o ní ó ṣe dùn, bó o ní ó ṣe dáa tó kí èmi àti ẹ jọ pàdé ní ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá lọ́la, kájọ wá mi ọwọ́ Ọlọ́run tó so ayé ró, kájọ wá pariwo kọ́lọ́run ó fi ìyanu bẹ̀ wá wò, kí a jọ wá pariwo kí ìyanu Ọlọ́run ṣẹlẹ̀ nú ayé wa. Àdúrà oríṣi mẹ́ta la mọ̀ gbà lọ́la. Mo pe ìkíní ní àdúrà fífi ọ̀nà ẹni lé Olúwa lọ́wọ́, níbi tó ti mọ̀ gbàdúrà pé Olúwa má jẹ́ kí ikú oṣù kẹfà ó pa mí, ni ó mọ̀ gbàdúrà pé Olúwa má jẹ́ orí mi ó sùn nínú àgbàrá ẹ̀jẹ̀, ó mọ̀ gbàdúrà ààbò tó dájú bí gbogbo ayé ṣe di nǹkan mí, bí gbogbo Nàìjíríà ṣe

0: ìyàwó lóṣù kẹfà mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù olúwa yóò fi ìyanu la ayé tiẹ̀ náà kọjá. Gbọ́ mi ẹjẹ́ àjọ pàdé lọ́la o ní Mechanic Village opposite Second Gate Amin Bala Sondo Road nílùú Àkúrẹ́ ẹjẹ́ àjọ pàdé o. Àwọn àdúrà mẹ́tẹ̀ẹ̀ta yìí àdúrà tí ò ṣe mọ́ gbà mí àwọn àdúrà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lè ràn ọ́ lọ́wọ́ jálẹ̀ ọdún yìí mo sọ fún ẹ jẹ́ kájọ pàdé níbi àdúrà. Ẹ wá gbọ́ o ọ̀fẹ́ ni mọ́tò láti ibi gbogbo tẹ́ ẹ bá ti fẹ́ wá gbọ́ mi ọ̀fẹ́ ni mọ́tò òdodo bá mi sọ ojúkò níbi tí àwọn mọ́tò wá ti ń kérò bá mi sọ fún gbogbo
1: ènìyàn. Jẹ́ ń sáré yànnà náà ẹ̀ ní kíákíá gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ń bọ̀ látọ̀nà òkè àró látọ̀nà ọ̀dọ̀rẹ́ láǹfààní àti wọ mọ́tò ní Abiodun bus stop nítòsí ilé epo NIPCO níbi iwájú ilé ìjọsìn wa nìyẹn o CAC Biola Land Prayer Ministry Miracle Assembly ẹ láǹfààní àti wọ mọ́tò ń bẹ̀ ní Abiodun bus stop òkè àró Ìdánrẹ́ road bákan náà ní Cass Street Junction tolúkọ Stadium Junction yẹn ní Old Garage nítòsí Cathedral bí ẹ láǹfààní àti rí bọ́ọ̀sì wọ̀ ń bẹ̀ láàárọ̀ ọ̀la bákan náà ní Futa bus stop yìí ọlọ́kọ́ ló wà o ẹ lórí ọ̀fẹ́ láti wọ bọ́ọ̀sì ń bẹ̀ lọ́la náà bákan náà. Ẹ jẹ́ ń sì fẹ́lẹ́ ikun torí pé ọ̀la jẹ́ Thursday àkọ́kọ́ nínú oṣù kẹfà mo mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà la máa ń láǹfààní láti gbàdúrà ní pẹpẹ àánú lọ́la náà mo mọ̀ pé láǹfààní àti wọ pẹpẹ àánú gbàdúrà ọ̀dà bó ti jẹ́ nìyẹn bàbá.
0: Ẹ wá gbọ́ bó o bá ti wá tètè dé láago méje aago méje nípàdé máa bẹ̀rẹ̀ ó wà ní àǹfààní àti wọ pẹpẹ àánú tí òdòdó sọ
1: ni
0: ó ní àǹfààní àti wọ pẹpẹ àánú tó béèrè fún àánú ọlọ́run kí ìpàdé àdúrà tó bẹ̀rẹ̀ ìyẹn nìkan kọ́ o kánsẹ́lì máa wà
1: tọ̀
0: kánsẹ́lì máa wà wọ́nọ̀wọ́ ni nínú kánsẹ́lì gan ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń gbọ́ àṣírí ogún èṣù nínú kánsẹ́lì gangan ni ọ̀pọ̀lọpọ̀ ti ń gbọ́ àṣírí bí wọ́n ti lè rìnrìn àjò ayé wọn bẹ́ẹ̀ ni òdodo torí náà jẹ́ kí n sọ fún ẹ kánsẹ́lì máa wà lọ́la nípò orí ọ̀fẹ́ ọlọ́run gbogbo èèyàn tó wá sí ìpàdé àdúrà láò dá lóhùn pátápátá èmi àti àwọn ìránṣẹ́ ọlọ́run tí a jọ ń káàkiri fúnṣẹ́ ránṣẹ́ gbọ́ o olúwa yóò ràn lọ́wọ́ ó sì rí àánú gbà etí gbọ́ ètò yìí tó dòdò ní ẹkú etí gbọ́ ètò yìí lẹ́ẹ̀kan ó déédé máa gbọ́ mi ọlọ́run fẹ́ ṣe kankan nínú ayé ẹ̀ lóṣù kẹfà ló jẹ́ kó máa gbọ́ mi wá má di etí sí ìfilọ̀ tó gbọ́ yìí dídé fúyà láàárọ̀ la má jẹ́ kó n kó n ó dín ọ lọ́wọ́ mo sọ tẹ́lẹ̀ àlejò ìbànújẹ́ ò ní wọlé ẹ̀ gbọ́ mi o bí a ti ń lọ lóṣù yìí ò ní wá ọmọ rẹ
1: tí
0: alábúburú tó láyẹ kò ní ṣe lórí ẹ o bó ti ń lọ lóṣù yìí o àrìyìn àti àrìyege ló máa rìn
1: àmì
0: ìjáde lọ rẹ lóṣù yìí ò ní pàdé tí ó pa ọ ẹ gbọ́ gbogbo ènìyàn ẹ jẹ́ àjọ pàdé ní Mechanic Village opposite Second Gate Amin Barracks ní ìlú Àkúrẹ́ ń bì ẹ jẹ́ àjọ pàdé lọ́la ní pàdé àdúrà lọ́wọ́lá aago méje sí aago mọ́kànlá ní ìpàdé máa bẹ̀rẹ̀ olúwa yóò ràn yín lọ́wọ́ olúwa yóò bùkún ọ ó sì rí àánú gbà lórúkọ Jésù.
1: Àmì ọ̀dà àwọn kan ní kò sí ìyanu mọ́ ìyanu ń bẹ o bíi ti gbà ni bí èèyàn bá gbàdúà lórí ilẹ̀ májẹ̀mú tí ọlọ́run ti ń gbọ́ àdúà ẹ já pàdé inú pàdé àdúà yẹn lọ́la bí bàbá ti sọ yẹn laago méje láàárọ̀ Mechanic Village opposite Second Gate Amin Barracks Ondo Road nílùú Àkúrẹ́ ibẹ̀ láti pàdé láàárọ̀ la bí wọ́n ti yànnà náà ẹ̀ fún wa ọ̀dà kó tó di wípé màá yọ̀ǹda bàbá ẹ súre fún wa kí n tó yọ̀ǹda yín ká mọ̀ dágbére wípé ó tún di ọjọ́ mẹ́jọ.
0: Orúkọ Jésù
1: àmì
0: olúwa gba ọpẹ wa gbogbo etí tó ti gbọ àdúrà yìí gbogbo etí tó ti gbọ ọrọ ọlọrun yìí gbogbo ẹnu tá a jọ gbàdúrà papọ ẹ ó rí ìyanu lórúkọ Jésù ẹ ó rí ìyanu mo ti múra láti pàdé olúwa ọlọrun ọlọwọ ńlá láàárọ ọla ìyanu ọlọrun yóò bá ayé rẹ pàdé gbogbo ọkàn pátápátá ní ìkórìta tí ayé rẹ wù kó wà olúwa yóò fi ìyanu gbé ọ jáde olúwa yóò fi ìyanu gbé ọ sókè olúwa yóò fi ìyanu ṣẹ́gun fún ọ àní mo sọ tẹ́lẹ̀ wà á rí iṣẹ́ ìyanu ìyanu ọlọrun yóò la ayé rẹ já gbogbo ìdè àti ọfà lára rẹ tí òjò orí yànnà lórúkọ jésù kó bá iná jáde
1: ògbó
0: onífọ ọlọrun lókè
1: alleluia
0: lórúkọ jésù olúwa wa.
1: Àmì tọ bí ó ti jẹrìí lórí ètò ọwọ ńlá fún tọsẹ yìí a pàdé lọjọ mẹjọ lórí àkọtun ètò ọhún pẹlú orí ọfẹ ọlọrun ẹ má gbàgbé nọmbà bàbá rèé ẹ kọlẹ bí bàbá ò bá ti sí lẹnu iṣẹ ìránṣẹ bímí ti máa ń sọ bàbá ó gbé wọn ó sì bá wa sọrọ bóyá káwọn ó gbàdúrà fún wa ni wọn ó gbàdúrà fún wa ṣùgbọn bí wọn bá ti wà lẹnu iṣẹ ìránṣẹ bá pè é ó ṣeé ṣe kí bàbá ó má láǹfààní láti gbé tọ nọmbà ọhún rèé ẹ kọlẹ

ẹlẹ́mbẹ́ o. Mo mọ̀ pé ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè gbọ́ àgbádùn lórí ètò ara ò lebi látàárọ̀ ẹkú iṣẹ́ o ọba òkè ò fún gbogbo alẹ́ rẹ̀. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣẹran wa ilé iṣẹ́ aláàjì àgbà bàbá láàánú tí wọ́n ń fi tewé te gbòó táyé ṣe. Àwọn ló ní nkìyín púpọ̀ wọ́n ní kí n kórí adé alákànjé wọ́n ní kí n kíjọyé. Wọ́n ní àlàáfíà wa kò ní di fíàfíà wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọ́kùnrin. Ẹ̀yin náà ṣáàtì mọ̀ ta àmọ́ ń gbé ẹ̀wọ̀ kò á sí méje bí kò ṣe wípé gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ ń pẹ̀kẹ́ lò. Ọ̀nà tá à ń gbègbà tá à fi ní jì sọ́fin ayé. Ayé wa ò ní dà bákan bàkan bákan bí ò ṣe tẹ wa lọ́rùn. Ẹ̀kú lẹ́m̀bẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ nọ́mbà tó wà àgbàlá iléeṣẹ́ aláàjì àgbà bàbá láàánú. Ẹ pé bàbá sọ̀rọ̀ 08063 970829. 08063 970829.

ọ̀nà yòówù tá a bá fẹ́ gbọ́rọ̀ ara wa gbà nílé ayé. Gbogbo bí yòówù tá a bá fẹ́ fẹsẹ̀ tọ̀kọ́ lọ́hùn ó gbà fún wa. Wọ́n ń pe kinní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń pa rẹ̀ ni o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú Aláàjì Àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí tàbá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣe wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bíi pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò. Wọn ò tí ẹ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ń tà ń là á kọjá nílé dúnìyà yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra rẹ̀ kí n kọ́ ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tọ́lọ́run bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ọ̀n kan ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Lẹ́yìn bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Aláàjì Àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ìletò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wọlé àfẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélo àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ ti rú ọkọ̀ yìí tọ́ba lásídẹ̀ǹsì bó sì jẹ́ wípé iléeṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún ṣe ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà àkọsọ̀wá sẹ́ńtì òkọ Yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún ṣe ọba, ìjọba ò tètè fún ọ promotion rẹ̀. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ yọnú àgbàló, Ọlọ́run jẹ́ ká yọ yọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú Olúwa láti kúrò nípò àgàn. Ó wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba, ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní embassy. Ọ̀rọ̀ a kò pé kí wọn ó fòǹtẹ̀lú àti rìnrìn àjò rẹ̀, ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Nítorí náà yín tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí, ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀kẹ́ aláàjì àgbà bàbá láàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bí tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyé láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá láàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ, wọ́n pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn, ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò ayẹyẹ tí aláàjì àgbà tó ṣó ń gbọ̀ ọ́ fún. Páàmù mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàló, bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọ́mọ wọn ó dé, wọn ọmọ bálá àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n nígbà táyé wa ń detò lóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Ọmọ rẹ̀ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ mùmùkúmu eréde òru àti jíjù bẹ́ẹ̀ lọ. Pé èèyàn nílò ní pé wọ́n fẹ́ kó sí láàánú, kò sì ní dá. Ń gbé èèyàn jìyà lórí ọmọ, ẹ mọyé ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ sìkò. Àwọn abímọ náà tán sáyé àsìkò tó yẹ kọ́mọ kọ́mọ ní òye àti gòkè àgbà, kó sì mọ lóye àti jẹ́ èèyàn lábẹ́ ọrùn. Ayé wa ń tafà látòkùkù ọmọ wa mọ̀ èyí ti ń ṣe mọ́, ọmọ tí èyí fẹ́wọ́ tẹ́lẹ̀, ọmọ tí èyí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́lẹ̀, ọmọ tó ọmọ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó korí ìsàlẹ̀, ọmọ adẹni tí ń fún ọ lése. Ẹ ṣàkíyèsí irú ọmọ yìí, ẹyin àwọn ayé ní kó sí ẹ̀la bí ọba ti rí ẹ̀yọ́nú gbà nǹkan dẹ́niyùn. Àkànṣe ṣe àjò yìí, bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá láàánú, ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàló lórí ohun gbogbo tẹ bàbá wa. Ọ̀nà ó sì gíyá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan, ọmọ bó ṣe lè bọ́ sí. Lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú, ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá láàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan, báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí.
1: Bàbá kábìlà mi, àwòrán ọ̀la mi jòlólò.
0: Ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá láàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá láàánú ńbẹ̀ kan ọ̀nbẹ̀ nígbà ńbẹ̀ láwò ìrọlọ́bàdé. Ìlú àkọ́kọ́ ní ìlú Àkúrẹ́, ọjọ́ Wednesday, Thursday, Friday sí lẹ lè rí wọn Lákúrẹ́ olóyè mẹ́kún. Ibikíbi tẹ́ ẹ bá gbà wọ̀ ìlú Àkúrẹ́, ẹ bèrè Lafẹ́ Junction. Láti Lafẹ́ Junction yìí, ẹ bá wọn lọ́kadà tó wà ní Lafẹ́ Junction, ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá láàánú. Dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè. Ìlú kejì ni ìlú Ọ̀rẹ́, ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyá Bakusa tó wà ládùúgbò Bakusa nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ́ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ ẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá aláàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lówó ọ̀dọ̀ Aláàjì àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá aláàánú fúnra wọn Aláàjì àgbà ọwọ́ ẹ̀ ni ó bọ́ sí fóun kó yòówù tẹ́ bá fẹ́ bèrè ayé òní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé Aláàjì àgbà bàbá aláàánú lórí nọ́mbà yìí 08060 6397 0829 ẹṣẹ́ púpọ̀ yìí tí ẹ̀ ń gbà lórí ètò ẹ̀wọ̀n náà tètè kàn sí wọn lé ní mọ̀jẹ̀ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wáṣẹ́ fún má bu ara ẹ̀ mọ́lẹ̀ o tètè sáré wá kọ́ wá gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ìlàrí ọlọ́run ẹrú ọlọ́run àgbà ìṣègùn tó ń fewé àgbàló tó ń fi ìyọnú àgbàló tó fi ń tó ogun ayé ẹ̀ ní sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nọ́mbà bàbá nìyí lẹ́ẹ̀kan sí 08063 970829 ẹ̀ṣẹ́ púpọ̀.
2: Òun wa náà ń ta fún kò lè di bí kò lè di ṣú ṣùgbọ́n tó bá fi dọ̀mọ èèyàn títí ayérayé kò lè já.
3: Ọ̀tá kòjó olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo dọmọ olófo ni.
4: Ó yá tètè.
3: Tọ́ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
4: Lé lọ́wọ́.
3: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
4: Ọkùnrin dandan.
3: Èyíkéyìí àìsàn ara.
4: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
3: Promise and faith.
4: Àṣírí bíbò.
3: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
4: Bàbá aláàánú kájú ẹ̀.
3: Ìyọnú
4: àgbàlú.
3: Kò sẹ́ni
4: tí
3: ò yẹ oyún ìjọ àṣírí bíbọ̀
4: àtúndì àṣínà
3: ó já lọ́dọ̀ ẹni tí àlàáfíràn
4: ẹ máa pàdé bàbá aláàánú Aláàjì àgbà
3: lọ́jọ́jọ́ Wednesday
4: Thursday àti Friday nílùú Àkúrẹ́
3: ńlá fẹ́jọ́
4: sọ̀fọ́lọ́kadà pé
3: ilé bàbá aláàánú
4: ìdí mango lókè ọgbà ló ń lọ
3: Saturday and Sunday
4: ẹ lè rí bàbá aláàánú
3: ní Nagot Plaza opposite Àlàáfíà Hotel
4: ìlú ọ̀wọ̀
3: ọjọ́ Monday and Tuesday
4: ẹ rí bàbá aláàánú
3: ní Bakusa Street
4: opposite ilé ìyá Bakusa
3: ìlú ọ̀rẹ́
4: telephone
3: 006 397 0829

0: ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún Sioni nítorí ìgbà àti ṣe ojú rere sí i ní tòótọ́ àkókò náà dé. Ètò àkókò àánú ló gorí afẹ́fẹ́ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
1: Ogún máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Alleluia.
1: Gbogbo àgbáyé ẹ̀yin Ọlọ́run.
2: Èmi ò mọ o. Èmi ò mọ o.
1: Ẹ sọ pé èmi ò mọ.
2: Èmi ò mọ o.

0: ẹrú ọlọlá mọ
1: òkè láyé mi wá o.
2: Orúkọ mi ni Akíndólé Adéyẹmí láti ìlú Ìdànrè. Ìyàwó mi ló invite wá sí program yìí láti ìlú Ìdànrè. So gba to invite mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán, ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà ilé kejì náà, ọdún yìí náà ilé kẹta.
3: Mo
2: ti ń kọ́lé mi lè parí ẹ̀. So ìgbà tí ìyàwó mi wá tó wá ní mo ní mo like mo ní mo try. So mo wà asthmatic tẹ́lẹ̀, so Ọlọ́run wò mí sàn.
3: Ọjọ́ yẹn náà
2: bàbá nígbà tí mo dé program yẹn, bàbá fún wa ní pure water, ó ní ká jókòó. Mo yẹ mu pure water yẹn, àyà mi kan clear bẹ́ẹ̀ ni pé wọ́n kàn fi nǹkan fọ̀ ọ́. Màá dúró síbi tí smoke wà tẹ́lẹ̀, mi ò lè dúró, mo bẹ̀ sí ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀ sí ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gan pa ilé mi pé mo kọ́lé yẹn pé mi ò rí igi kan lé yẹn pé kò sówó. Ó kàn lọ ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ site, wọn kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáàbẹ̀ sí mi ò ó pọ̀
3: mi ò lè sọ tán. Ẹ tún wá kọ́ mi.
2: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So wọn wá sọ pé wọn ní past, wọn ní mo ní gbògbére owó. Ọlọ́run orí òkè òkè ló ṣé o, kì í ṣe mi
3: o. O ti wá ní gbègbére owó báyìí.
2: Bàbá mo dúpẹ́.
3: Gbègbére àná ẹtì ló bọ́ sí ọ lórí. Ẹ pariwo ọ̀run ṣe. Ibùkún máa bọ̀. Ọ̀run ṣe. Ìrànlọ́wọ́ máa bọ̀. Ọ̀run ṣe. Ojú rẹ máa bọ̀. Ọ̀run ṣe. Ayé mi dìde. Ọ̀run ṣe. Ìpín mi yí padà. Ọ̀run ṣe. Àyànmọ́ mi fọ́hùn òkè. Oya yóò má yẹ gẹ́gẹ́ abaya gàdásà. Ràdàbàdà abaya gàdásà. Má dálé gẹ́gẹ́ abaya gàdásà. John chapter 3 verse 27. Mo fẹ́ kẹ ká pẹ̀lú òye ká tó lọ gbàdúrà méje. John 3:27. Jùwánù sì dáhùn, ó sì wí pé èèyàn ò lè rọ ohunkóhun gbà.
4: Ó sì ṣe báyìí láti fún láti ọ̀run wá.
3: Tí a bá fún
4: látọ̀run wá,
3: ọ̀gá kò sí bó ṣe sápá.
4: No matter how much you try,
3: àwọn kankan bẹ̀.
4: There are some things, sir,
3: tí ò lè wá.
4: That will never come.
3: Àfi tọrun bá sí.
4: Until heaven opens.
3: Àyà gàdébé lọ ṣàṣà. Ẹ tún pariwo ọ̀run sí. Ẹ kígbe ọ̀run sí.
4: My heaven opens.
3: Sọ pé ọ̀run sí.
4: My heaven opens.
3: Sọ pé ọ̀run sí.
4: My heaven opens.
3: Láti òní lọ.
4: From today.
3: Mẹ̀dú àlejò.
4: In the name of Jesus.
3: Gbogbo èyí tí ọ̀run tì
4: mọ́. All of it that happened at the shelter gate.
3: Ọ̀run yín bẹ̀rẹ̀ sí.
4: Yes, my heaven opens.
3: Ó mẹ́ta ló máa ṣẹlẹ̀.
4: Three things will happen, sir.
3: Lọ́jọ́ tí ọ̀run bá
4: sí. I never know.
3: Ìwọ dìde.
4: Number one, you will arise.
3: Ìwọ sànú
4: sí ọ̀run. You will rest upon Zion.
3: Wà dìde.
4: That means you will arise.
3: Ní ọ̀run.
4: From the heavens.
3: Ibẹ̀ ni pé Ọlọ́run bẹ lọ́run.
4: Once the God is in heaven.
3: Ó ṣe ń tó wù.
4: Do what he pleases.
3: Ní àtètè kọ́
4: se. In the beginning.
3: Ọlọ́run dá ayé.
4: God created the heavens.
3: Ó dá ọ̀run.
4: And the earth.
3: Alẹ́ ń tó le mọ́ yìí.
4: That person that is the heaven.
3: Ẹ sọ fún un.
4: Tell that person.
3: Ọ̀run ẹ̀ ló tì.
4: The heaven is in shock.
3: Agaba lẹ́sẹ̀.
4: The heaven has been shocked.
3: Tó o bá ti gbọ́ mi tán.
4: After hearing me, sir.
3: Ní kété.
4: Immediately.
3: O gbúdọ̀ gbàdúrà 15 minutes.
4: Pray 15 minutes under one
3: level. 30 minutes.
4: Or 30 minutes.
3: Tó o bá ra yé.
4: If you have time.
3: Kí ìyàmọ́ bá jẹ mímọ́.
4: Then you don't suffer in vain.
3: Ọ̀run mi ṣí.
4: My heaven must open.
3: Ó rí pé Psalm 121.
4: Psalm 121.
3: Ó ní èmi ó gbé ojú mi.
4: I will lift up my eyes.
3: Sí ibòsà.
4: Unto the hills.
3: Orí òkè wọn ni. Ìyẹn ní ọ̀run.
4: That's heaven.
3: Ibo ni
4: ìrànlọ́wọ́
3: Aisa, ẹni tí ó bá rí ìrànlọ́wọ́, ó ló máa ṣe. Mo ti rí àwọn tó lẹ́bùn. Mo ti rán tó máa dúà gbà. Mo ti rán tó lánà
4: ìtìn.
3: Mo ti rán tó máa wàásù ṣe. Tí a ò ràn wọ́n
4: lọ́wọ́.
3: Mo rí àkísà lọ́rùn. Mo dẹ̀rẹ̀ ẹni tó wà
4: afraid
3: nínú operation. Ṣùgbọ́n tí a ràn lọ́wọ́. A lọ sí pati kan. Ní ọdún díẹ̀
4: sẹ́yìn,
3: ìkan lára àwọn ọ̀rẹ́ mi. Láti Amẹ́ríkà.
4: From America.
3: Ó wá sòkú.
4: Ìjẹ́ pọ̀ bẹ́ẹ̀.
3: Àwa lọ sí bẹ́ẹ̀rẹ̀
4: àyè. Wẹ́jà.
3: Àwọn èèyàn ńlá ńlá lọ́wọ́.
4: Jẹ́ pípú rẹ̀ jẹ́.
3: I say great people.
4: Àwọn èèyàn ńlá ńlá.
3: Big people.
4: Àwọn èèyàn
3: tọ́lọ́
4: millionaire.
3: Omo kunrin to wa pe ko wa ko.
4: Ni
3: won ba temi.
4: So my own knowledge
3: for member Mori.
4: I know those that I
3: sorry mo ti ko ni party.
4: But I've served the party.
3: Now Mori omo kunrin.
4: I was seeing this young man
3: atiki he.
4: You from
3: I was see
4: to kiss.
3: I was see Ben Lunda.
4: He was just chop this.
3: Ṣugbọn to ya mi la ru ni pe won gbe owo fun.
4: They were giving him bells of money.
3: Won bere money.
4: I don't ask.
3: Ta lo kunrin.
4: Who is this man?
3: Ni gbogbo ri sey.
4: They say this is
3: won lo nlo ni.
4: He owns there.
3: Ibo lo ti rowo.
4: Where the guy?
3: Won gbogbo group ti mo
4: wo. They tell the group that sister.
3: Ko sin tan fe se laye.
4: They meant to be like.
3: Ko je London.
4: Whether
3: ko je America.
4: In America.
3: Ko je Canada.
4: Or Canada.
3: Omo kunrin na mu lo.
4: This man dey.
3: Tori aburo ikan ninu won.
4: Because the younger brother
3: of. Iyo je nti o le.

0: ìrànlọ́wọ́ sí mi. Ẹ̀rọ ẹ̀yìn sí àdúrà ọjọ́. Má yẹ kásá ìrìnbá olúwa lọ́dúnrà ẹ̀dọ́ ìyàtí mi lọ́dún. Ẹ̀rọ ẹ̀yọ́gọ́. Olúwa ẹ̀rọ ìyàtọ̀lẹ̀. Olúwa ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ Joseph ìgbà kú sẹ́wọ̀n.
1: Joseph na daddy prison.
0: Àfìgbà tán rántí ẹ̀.
1: Ọkì wọ́n sì mẹ́mbà.
0: Ẹ máa gbàdúrà.
1: You will pray.
0: Àwọn tó ti gbàgbé.
1: Those that have forgotten me.
0: Tó yẹ kí wọ́n rántí mi.
1: Na ọkọ mi mẹ́mbà mi.
0: Ọlọ́run àwọn tó fẹ́ lò.
1: Those who told you to
0: pray. Ṣé wọ́n tètè máa ń gbàgbé
1: yìí? Yàrá ìdílé fọ́jẹ́ mi.
0: Ẹ fi orúkọ mi sí wọn
1: lọ́kàn.
0: Àwọn tó Àfikọ̀ gbà ó. Dẹ́ka láàánú rántí
1: mi.
0: Olúwa jẹ́ ìrànlọ́wọ́. Láti ibi gíga. Jẹ́ wọn rántí. Jẹ́ ká rántí. Kílẹ̀ tó sùn. Ẹ̀yin tọ́lọ̀ ń fẹ́ lò fún mi. Tẹ fẹ́ lò fún ọmọ mi. Tẹ fẹ́ lò fún ìyàwó mi. Ẹ rántí. Lónìí ni. Lọ́wọ́ ìyàgàdà wa sọ́dà. Bàbá mi ni mo. Àwọn tó fẹ́ lò. Olúwa jẹ́ wọn rántí. Olúwa jẹ́ wọn rántí. Ẹrántí mi sí rere. Ẹ̀yin olórí rántí. Ẹ̀yin aláàánú rántí. Ẹ̀yin olùrànlọ́wọ́ rántí. Mo gbàdúrà.
1: I pray.
0: Olórí àtàlánú.
1: That the doctor help her.
0: Àtòlùrànlọ́wọ́ tó nítumọ̀.
1: That I'm meaningful.
0: Wọ́n rántí.
1: Ẹ̀yin ìjọ rí mẹ́bàá
0: yìí. Ẹ gbàdúrà kẹta.
1: Tẹ́lẹ̀ bàtí.
0: Òmìnira tó lé olórí lára.
1: Tẹ́lẹ̀ tẹ̀sí ni help her from me.
0: Iná gbé jáde.
1: Die by fire.
0: Lónìí ọjọ́ àná.
1: To David job mercy.
0: Òmìnira ìbí
1: yẹn.
0: Tó máa ń lé olóore. Sori ogun yìí. Kò kí ń lé àwọn èèyàn lásán.
1: Wà
0: á rí pé tó bá wo sọ̀rọ̀ ní
1: ẹ̀.
0: Àwọn èèyàn lásán ló
1: kù.
0: Àwọn èèyàn gidi ò
1: sí.
0: Ìran máa kú
1: èèyàn.
0: Ìyá kan lórúkọ ńlá. Kò dẹ̀ ní jẹun kankan.
1: Wà
0: á ní bọ̀ yẹn mọ̀ sẹ́
1: o.
0: Àwọn èèyàn lásán ló
1: patronize.
0: Táwọn èèyàn lábá wá. Wọ́n ò ní dúró. Òmìnira tó ń lé olóore. Jáde lára mi. Wà á lọ tú lọ. Ẹyin òmìnira.
1: You giants.
0: Tó lé aláàánú.
1: Ṣé Stephen ẹ bá jẹ́?
0: Ẹ dọ́dọ̀.
1: Ẹ
0: yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ. Mo dúró ní mo gbàdúrà fún.
1: I stand here to pray for you.
0: Tí a bá rí ẹ̀mí burúkú
1: kan. Any evil spirit.
0: Tó ń bá ẹrin.
1: Fighting you.
0: Ó jẹ́ pé àwọn èèyàn gidi ò ń pẹ́ lọ́wọ́
1: rẹ̀. I'm not able to leave you.
0: Àyá dàbẹ́là. Iná lè jáde. Iná lè jáde. Ọjọ́ tó jáde lára mi bọ́mọ.
1: Ìdé kí wàá lọ ní àná.
0: Àní mo wọ aṣọ kan fọdún méje.
1: Àbújá lè gbé pọ̀ sẹ́wọ̀n yẹn
0: sá. Wòlíì.
1: Àṣẹ prophet.
0: Tá a bá ti gbàdúrà ta ṣe pàdé.
1: Àwọn prayer and
0: solidarity. Ẹ mo wà lórí òkè.
1: Àwọn ọ̀sán ni
0: wọ́n ti dẹ́. Àwọn èèyàn máa ń kiri
1: ni. People will be telling each other.
0: Wòlíì yìí lẹ́bù.
1: That prophet is giving.
0: No no no no. Ẹlọ bá.
1: Go and meet him.
0: O tó ń ṣe yóò sọ.
1: That your case will be solved.
0: Yóò sọ solution.
1: It will be solved.
0: A wà parí tán.
1: You will not finish.
0: Bọ́ba dé.
1: When they come back.
0: Fún ẹ̀rí.
1: For testimony.
0: Wọ́n kàn juwọ́ sí
1: mi. The only way to
0: do it. Àṣẹ nkankan bẹ lára.
1: No danger was not
0: in me. Iṣẹ́ ni máa ṣe kìí jèrè.
1: It only works without the benefit.
0: Ẹ fi ara yín. Ogun tó máa ń jà wọ́n lé wa. Èmi lòmíràn lè yí.
1: I have the jet of the house.
0: Nígbà tó jáde tán.
1: When he came out.
0: Ó lọ fẹ́ da tí wọ́n kì
1: í da. He said he want to be what they don't
0: mean. Ó ní mi ò ní gbà.
1: I will not allow you.
0: Ó ní ṣùgbọ́n lónìí.
1: But today.
0: Mo fi ọ́lẹ̀.
1: I leave you alone.
0: Ó tán.
1: That was all.
0: Ọjọ́ kẹta ẹ̀.
1: But that day.
0: Lẹ́nu ìkẹ́kọ̀ọ́ mi wọ́n mi.
1: Someone gave me a million.
0: Ní 2002.
1: 2002.
0: Ọ̀gá fòkè.
1: Bàbá Dàjọ́
0: kò mọ̀ ké.
1: You be shot.
0: Ẹ̀yin òmíràn yẹn fi mí lẹ̀.
1: You just leave me alone.
0: Ogun lé wa.
1: Household battle.
0: Tí àdúrà kárin wa ìbọ̀dá níbi tí ìdájọ́ ti ń fọ̀n.
1: Wẹ́n kẹ́kẹ́ ti sìkì.
0: Àánú fọ̀n lé
1: mi. Mẹ́sì ti pọ̀ mi.
0: Ìdájọ́ tí ò jẹ́ ríran lọ.
1: Jọ́jọ́ ti náà ní help.
0: Àánú gbé mi.
1: Mẹ́sì sọ́lé.
0: Ibi tí àánú bá ti pọ̀.
1: Ẹni ọjà sọ́kì.
0: Ìdájọ́ kìí fọ̀n.
1: Jọ́jọ́ kìí lọ́sì.
0: Ẹ Nazata. Dáfídì wípé.
1: Ẹni sẹ́.
0: Tó ku ẹnìkan.
1: Ìjẹ́ni
0: wọlé. Ilé sọ́ọ̀lù.
1: Ìdí

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Godwin Franca. À ń gbé ní Odógúnyán. So ẹ̀rín mi àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi gan. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí. Gbogbo àtọ́kọ mi mú mi wọ bí. Mo wá sọ pé pé èrò tẹ̀ ti pọ̀ jù bí pé ṣé ó ti elérò ní bí mi nílé lọ.
2: Ṣé
0: àkúrò ń bẹ̀ mọ́ lọ.
2: Wà ní sùúrù náà. Àwọn ní irú èwe irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n like.
0: Mi mọ̀ pé ṣé ìyanu tó bẹ́ẹ̀ bíbá ìlérò fi pọ̀.
2: Ok, orúkọ wọ́ọ̀rì kan mọ́lẹ̀ ń bẹ̀ ni. Ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá.
0: Mo ṣàwá ṣọ́ọ̀ṣì kan ní ìtòsí ilé wa tí mò ń lọ. Sọ ìgbà tó wá yá tí bí ọkọ mi ṣe sọ fún mi jọ yìí pé pé new site àwọn náà fẹ́ ṣe sáfíìsì ò ṣé mo máa wá mo ní ẹ jẹ́ kí n lọ bọ̀ tẹ́rù bá ti pò dù èmi máa sá padà o. Wọ́n ṣàn yọjú sí mi lẹ́ẹ̀mẹwàá pé ògùdọ̀ ọlọ́wọ́ ògùdọ̀ ọlọ́wọ́ ó dẹ̀ níṣòro kan táàmì àtọkọ mi ti ń là kọjá tó sọ fún mi pé a máa lo ògùn pé ògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days tí bá lo ọkọ mi náà máa lò owó yẹn dẹ̀ ti pò dù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days mo ṣàdé gba
2: ìjọ rẹ̀. Ok ajọ́kọ̀ọ́kẹ́ 24,000 times
0: 14 ẹ̀yin tẹ́ mo máa tiẹ̀ mọ́ ṣẹ́ o. Torí kò láì kí tí wòlíì wa wọn làwọn ṣe torí òkòdé ni pé wọn mú kinní kò wórówóró báyìí pé ká dà sínú omi àti òróró ó wá ní mo ní jẹjẹ ń tra eléwo torí kẹrù wọn yẹn a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kì í kúkú ṣe pé a nídi ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ́ẹ̀ pé kò kúkú tí ì sówó só ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ní pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ torí pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe ògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá ìbọn mi kan wà tí ò dẹ̀ tí ìbímọ tó náà wojú ọlọ́run wọn ti wà ní 7 years in marriage mo ní àwọn olóhùn tiẹ̀ fẹ́ gbọ́n mi lọ́mọ wòlíì wá ní tó bá ti ń béèrè fáwọn ara ẹ kó máa béèrè fáwọn ẹbí ẹ àwọn ẹbí mi mo ti à ń béèrè fún èmi yẹn kọ ní òòtì ìbéèrè fáre bó tiẹ̀ jó bìrì kí n ti mọ̀ gbọ́n máa yá bẹ́ẹ̀ yẹn kí n ti béèrè méjì mi mọ̀ so ọlọ́run ṣáà wá.
2: Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ọlọ́run awo ọmọ yẹn adásí.
3: Amen.
2: Ẹ dẹ̀ máa rí ìyanu.
3: Amen.
4: Gbàdúrà.
3: I pray.
4: Gbogbo ọ̀rọ̀ òdì.
3: Everything I think
4: was said. Tó ṣiṣẹ́ lára rẹ̀.
3: Working in you.
4: Kò gbiná dẹ̀.
3: Amen.
4: Kò gbiná.
3: Amen.
4: Kò gbiná.
3: Amen.
4: Gbiná.
3: Amen.
4: Gbiná.
3: Amen.
4: Fọwọ́sọ ẹ̀sọ́ pé mo mọ̀.
3: Say I know.
4: Mo máa ṣe rere.
3: I will prosper.
4: Mo mọ̀.
3: I know.
4: Mo máa rà nù.
3: I will bless you.
4: Mo mọ̀.
3: I know.
4: Mo máa dókè.
3: I will get to you.
4: Mo mọ̀.
3: I know.
4: Ẹni òkè ni mi.
3: I am meant for the Lord.
4: Mi ò kì í sẹ́ni
3: lẹ̀. I am not for the Lord.
4: Bí ọ̀tá tiẹ̀ gbógun.
3: Máa
4: borí bí mo ṣubú máa dìde bí mo bá wà lẹ́yìn máa déwájú torí àwọn tó dúró di olúwa
3: yóò
4: tu agbára wa
3: ṣe
4: a ó fi ìyẹ́fò mi
3: di
4: a sáré kò ní
3: rẹwà
4: a rìn
3: àárẹ̀
4: ò ní wà mo gbàdúrà fún ọ wọn ní dọdún o mena aka àdọ́bí àlẹ́zà ebèbèdú adáyà gbogbo adánidúró olúwa sá wọn nídà. You are unstoppable. Fọwọ́ sọ̀yà. I am unstoppable. Sọ bẹ́ẹ̀ sókè. Sọ bẹ́ẹ̀ sókè.
3: I am unstoppable.
4: Ìpinnu tó máa nínìyẹn.
3: That is the decision.
4: Wọ́n fi ọjọ́ àánú ṣe awẹ́wà.
3: We use the day of mercy for that.
4: Ọjọ́ àánú.
3: The day of mercy.
4: Mọ fi ṣeré.
3: Don't toy with it.
4: Ọjọ́ tó máa yí nǹkan padà ni.
3: It's a day to transform things.
4: Tó bá ti kú òní yàrá ìpinnu.
3: When you come from that room of decision.
4: Àti ìgbàgbọ́.
3: And faith.
4: Ó di yàrá àdúrà.
3: Enter to room of prayer.
4: Inú àdúrà.
3: Pray.
4: Láti yí nǹkan padà.
3: It is the prayer you
4: change it.
3: By the power of Holy
4: Spirit. Ẹ sì
3: sà.
4: Gbogbo ọmọ ilé ṣe rere.
3: All your children can prosper.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Yes, mami.
4: Egebe nuna.
3: Yes, mami.
4: Arọ̀gọ̀ bí alẹ́
3: gẹ̀lẹ́jì.
4: Mẹ̀dú alẹ́ dẹ́ ẹ̀fà ẹ̀lú àdá.
3: Ẹ̀mí mímọ́.
4: N tó bá ti pè wọ́n náà ń jẹ́.
3: What you call them without the
4: word. Orúkọ tó bá sọ wọ́n
3: ni. The name you give
4: me. Orúkọ tèmi báyìí.
3: My own name.
4: My name is Blessing.
3: Ìgbà
4: tá a sọ̀rọ̀ wọn
3: last week.
4: Àwọn kan ní àkàn bínú sí mi. Mo lè mọ́ dè ní o. Mo ní àbẹ́
3: mi.
4: Àyè nekeke lè bẹ̀rù àṣà. Ìbàdúlì àdá. Ta ló lè kọ́wọ́ bọ̀ náà kí náà má jó. Èmi ò gbàjẹ́ lọ́wọ́.
3: Wọ́n
4: dẹ̀ lè bá yẹn mọ́
3: lọ́jẹ́.
4: Ọ̀gá ìwọ ni o mọ̀ gbéra ẹ lẹ̀. Lọ di iná. Ẹ jẹ́ ká pa àwọn ẹlẹ́rìí wa. Àbẹ́gbàdúrà.
5: Orúkọ mi ni Esther Munyi Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ọtọ́rítì. Èní ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí wọn.
4: Èmi gan orí yín rí.
5: Bẹ́ẹ̀ni sà, mi rí yín rí sà. Ọmọ yín lórí afẹ́fẹ́ ni mí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yín tó ń ṣẹ́ ogun oríṣiríṣi nínú ayé mi. mo gbe olorun alaye ga ni o mo dupa lowo olorun alaye nitori pe emi ti mo duro mo je eni to ya pe mi ko si eni to nse anu fun mi be ni sugbon nipa se adura ori afefe baba mo ri anu gba ikeji emi ti mo duro yi mi fun ara mi ki nse ohun kan rere ohun ayo kokan ri sugbon mo dupa lowo olorun fun olorun alaye ni eni ni ati bi jeta ti mo ti gbo tori ko si mo ma n gbo program yin ni araaro beti ni ijeta ati ana yen mi raye wa sugbon bi mo se sun moju okan mi o bale moju leni emi yen sa so pe ki n lo mi ti e pp mi ti e se ni ti mi rogan bi mo se so fo okan mi ko so mo to mo so okan mi pe ko jo ohun gan lo bi se mo ni ko jo ko gbe mi de odo baba authority ko gbe mi de ibi tori mi mo be awon lo gbe mi wa bi laaro e mo de dupa lawo olorun o ni eri kan ti mo fe je eri yen ni pe ni omo omo mi kan wa ni uk o ti lo o ti bimo o sohun o wa fe se wedding ni osu yi ni 30 osu so iya iyawo yen o sabe si ni lara pe dodon ni kan wa se nkan won ti se won ti wo so tan ti se court wedding kan to lo pe kan wa san kan ri omo yen o de ti ni iwe igbelu nkan yen wa o wa o ni gbogbo idile lara gan to je pe an saso tu saso mu wa ni o mu wa ni mu wa pe omo yen mu ni se oni gbagbo mu ni baba kan wa o mo ni baba authority ni mo ni mi mo won ri o mo ni be tori afefe ni mo ni mommy mi iya mi mo ni o n gbo o mo la awon aunty mi gbo mo ni gbogbo wa lo n gbo mo ni so igba to wa ya asam ti baba n fun wa lara aro yen na mo send e si mo wa dupe lowo olorun baba authority omo iwa pe lana pe ati iwe to hun ati tiyawo pe won ti fun
4: ah e ti de and now what sibi kin pase
1: stretch your hand this way as I authorize
4: mama ilohun o se kan re
1: she said she had never done anything like celebration
4: but to ti join wa
1: but since she joined us
4: o bere si se kan
1: she started to do it
4: mo fi ma je mu ye gbadura
1: that same covenant I used to pray for you
4: and mi meta hello ma serere
1: amen amen amen
4: oga my brother on tan pe ni egun aima
1: what you call unknown guest
4: ni elomi foriko
1: is also a good encounter
4: oko ti elomi fe
1: the husband has been married
4: obirin kan ti gegun fun
1: the woman has guessed it before
4: ko to fe
1: before she now married
4: iyawo ti elomi fe
1: the wife of my marriage
4: ani kan ti gegun
1: fun someone has guessed her
4: ko to fe
1: before he married her
4: ile ti elomi n
1: gbe the husband generally
4: won ti treat okan bad n
1: be the treat okan bad
4: n be won ti gegun si
1: be and then let the guest
4: ibi ti elomi ti sise so you need to know
1: oye gbodo yes.
4: When things are not going well,
1: over,
4: there is something to correct.
1: The Abuja program today.
4: Sorry to miss it today.
1: If you miss this program,
4: so the Jekyll I thought it was a program.
1: And you have been attending that program before.
4: Oh my dear,
1: it pay you a lot.
4: It didn't pay.
1: Why, sir?
4: But you are not going to write
1: it up in mercy.
4: Some
1: people
4: fasted.
1: Even if they pray.
4: Oh, wala takun
1: onjoju
4: orun
1: idin didi
4: aruka iparo mani idite mani bebe lo ni won ti da adua re
1: they will use those waste of their
4: prayers elomi ni emi binu
1: some have that bit of anger
4: man da adua no
1: that waste their prayer
4: ani lati gbe igbese woli
1: so need to take prophetic steps
4: so dale
1: and right
4: awon to wa saturday ti gbo gbogbo
1: don't take must start to tell
4: we are tori eyin ti e o gbo
1: because of it that I
4: know ati te mani afojudu
1: are you that do be
4: lo je tun fe pada sori
1: e
4: a fe wonu adua bo ba je kan lara awon ti aye re ki pe ninu emi
1: if the one of those that I don't stay long in the spirit
4: to je pe to ba ti wa nu emi die
1: the one you are spirit baby
4: something will happen wa ri pe o to ti ku onu emi
1: ege
4: o to ti be si dase to e ko da you need this today today you need today today
1: engineer
4: ko fun mi ni ikan lara awon eleri ti ori anu gba
1: I bring up one of those testifies that have mercy
6: oruko mi ni lady evangelist esa lati Esther Adebi lati ilu Oyo mi o di ori oko ogori sugbon 2023 ni mo ti ma n gbo nipa ori oko ogo ti mo mo tele adura o di ni Easter ta se yi mo wa ngba ti mo wa alakan ni mo la wi pe won pa bi ni mo wa sare wa si ori oko ogo bi mo se wa yi iri eni fun mi ni 50,000 ri sugbon bi mo se wa si ori oko ogo mo fi ope fun olorun pe olorun ori oko ogo mi o ra lese ranse lori oke ogo ti ma wa le kan soso
7: wọ́n fún mi ní 1,000,000 láti lọ ra ilẹ̀ ṣe ránṣẹ́ mi ò débí ní ọjọ́ tẹ̀mí wá bí ni mo rí tẹ̀mí ṣe lórí òkè ògo.
4: Ẹyin Olúwa lógo.
7: Ṣé a rí bí wọ́n ṣe tó yìí, mo ti pa mọ 55 years. Tí bá lọ́dọ̀ mọ́ mi lọ jẹun, ìtùn jí oúnjẹ wọn torí ètí máa jẹ nílé.
4: Ẹ wá náà.
7: Tẹ bá lọ sọ́dọ̀ ìtùn jí oúnjẹ bù kí n lè lọ tún jẹ nílé nígbà tí ò sí nǹkan kan ń jí oúnjẹ mọ́ mi bù ṣùgbọ́n láti ìgbà tí mo ti dé orí òkè ògo yìí ní ìsà ni mo wá o ìsà lọ́lọ́run lọ́rẹ́ ni tó fún mi ní 1,000,000
4: ìsà
7: yìí mi ìdẹ́bírí dẹ́n ara mi ò lé pé kí n máa fò sókè ní ìsìn mo ti ń fò sókè wọ́n dùn mí ládùn pa ara mi ò rọ̀ mi ì lé rìn
4: ṣùgbọ́n
7: ìgbà tí mo wá síbi
4: lọ́wọ́ jẹ lọ́dọ̀ mọ́ mi yín mọ́
7: àmì òde bẹ́ẹ̀ mọ́ o mo ti ra ẹlẹ́ṣẹ́ ránṣẹ́ ọlọ́run ti ṣàánú fún mi.
4: Ẹnáwó yín sókè. Lift up your hands. Orere tó lè ṣe tẹ́lẹ̀.
8: That good thing you not do before.
4: Lọ máa ṣe bó ṣe fún mi.
8: Begin to do them as you live here.
9: Gbogbo ìdájọ́ ibi tó ń sọ̀rọ̀ lórí ẹ lọ́wọ́.
10: Ẹbí ibu dájọ́ speaking over you right now.
9: Tó ń fa delay.
10: Bringing over delay.
9: Àánú lè wo mọ́lẹ̀.
10: Mercy can put them down, sir.
9: Ohunkóhun torí tó wà nù ayé ẹ.
10: Whatever is it that's in your life.
9: Ó dàbí kò ṣeé ṣe.
10: That looks like a possibility.
9: Tí àánú bá dé.
10: When mercy comes.
9: Á dàbí pé sẹ́mi náà kọ́.
10: You begin to wonder why the same person.
9: Ọmọbìnrin yẹn.
10: That lady.
9: Over 40 years.
10: Over 40 years.
9: Ó pàdé àánú.
10: She met with mercy.
9: Gbogbo tá à ń sọ yìí.
10: All this
9: are saying. Láàrin oṣù kan.
10: Within just a month.
9: Ayé ẹ ti ń wà. Redecorated.
10: My life has been redecorated.
9: O ti ní mini.
10: It became meaningful.
9: Àdúrà mẹ́ta yìí.
10: These 3 prayer points.
9: Gbàgidi o.
10: Please pray them very well.
9: Ibi tí ìdájọ́ ti ń fọ̀ lórí.
10: Where judgment is speaking over me.
9: Àánú fara.
10: Ṣé ẹ̀rọ mẹ́ta sí àbíà?
9: Níbi ìdájọ́ ti ń fọ̀.
10: Where judgment is speaking.
9: Níbi tí wọ́n ti ń fi ìdájọ́ bá mi jà.
10: Where they are fighting me with judgment.
9: Àánú Ọlọ́run sọ.
10: Mercy of God speak for me.
9: Àánú sọ.
10: Mercy speak for me.
9: Orí bẹ́ẹ̀. Ẹ gbàdúrà kejì.
10: Prayer number 2.
9: Olúwa níbi tí mo ti ṣubú.
10: Lord, where I have fallen.
9: Fi àánú gbé mi.
10: Lift me up by mercy.
9: Ohun tó nílò báyìí nìyẹn o.
10: That's what I need right now.
9: Ibi tí mo ti ṣubú.
10: Where I have fallen all over.
9: Ìgbà tó yí kan kú yẹn.
10: When he talk to
9: God. Ó ní tíyàwó ń bá tiẹ̀ ń bọ̀.
10: He said if you want me to be
9: gone. Òun á tún máa bàjá.
10: He will be fighting now.
9: Ó tún wá wò pé ah. Ó tún sọ rẹ wẹ́ẹ̀
10: yìí. You are even giving me one day of me to that man.
9: Ọmọbìnrin yìí.
10: You did let me.
9: Wọ́n ti gba ẹ o.
10: You have been duped.
9: Sorí ọ̀pọ̀ ìgbà.
10: Many times.
9: Ohun téèyàn á ṣe tí a fi rógo lò.
10: What do we do to use glory?
9: Ó lè rọ lọ́rùn.
10: May it look so easy.
9: Ọ̀pọ̀ ìgbà ó mọ nira.
10: About that time may be so hard.
9: Irú ẹ̀ ni Wednesday
10: báyìí. Like this Wednesday now.
9: Ni gbogbo ẹni tó bá ti gbọ́ ètò yìí.
10: All of you hearing this program.
9: Tó gbò mí báyìí.
10: I hear my voice.
9: La máa ń san ore àánú.
10: We do give the offering of
9: mercy. Ọ̀rẹ́ yẹn la fi ń ṣe program.
10: That we used to run the program.
9: Wọ́n náà gbọ́ mi lẹ́nu.
10: You have heard me today.
9: Ṣé nítorí àwọn ọmọ rẹ̀.
10: Do it for your children's sake.
9: Ṣé nítorí ara
10: ẹ̀. Do it for yourself.
9: Ṣé torí àwọn ìlàkọjá.
10: Do it for the things you are going through.
9: Sórí agbára Ọlọ́run.
10: The power of
9: agbára Ọlọ́run kì í ṣe nǹkan ti.
10: The power of God never fails.
9: Kò ṣe tìrí.
10: It has never failed.
9: Tá àánú bá tó wá tẹ̀lé.
10: And now when mercy back
9: in
10: again.
9: Amúkò ya kíákíá.
10: It will make you so much faster.
9: Mo gbàdúrà.
10: I pray.
9: Ìrìnàjò rẹ̀ máa yá.
4: Oní orú ẹ̀ ní.
10: This night.
4: Ìlú Abuja.
10: Abuja.
4: Just a night.
10: Orúkọ péré.
4: With God.
10: Pẹ̀lú Ọlọ́run.
4: It's a night of divine lifting.
10: Orí ìgbẹ́ni ti àtòkè wá ní.
4: Some destiny need acceleration.
10: Àwọn àyànmọ́kọ nílò kún sáré.
4: O ti pẹ́ jù nlẹ̀.
10: You are still too long for the
4: calendar. Àwọn ará Àkúrẹ́.
10: Àkúrẹ́ indigenous.
4: Wọ́n á máa retí wa lọ́la.
10: I know to be expected not to
4: go. Kò ṣe agbára tó lọ lọ́wọ́
10: mẹ́. Almighty was going
4: to. O bọ́ lẹ́nu.
10: Yes, yes, you are fit today.
4: Àánú tu ẹlẹ̀.
10: Let's see
4: about you. Ohun tó ṣe tì.
10: What you failed in before.
4: Lọ ṣe yọrí.
10: Yes, you fit in it.
4: Nípa àánú.
10: By mercy.
4: Agbíyọdì de.
10: Yes, yes.
4: Ọ̀nà rẹ̀ sí. Ọ̀nà rẹ̀ là.
10: Yes, you.
4: Màládùzà. Mo sọ tẹ́lẹ̀.
10: I prophesy.
4: Ẹ̀rí rẹ̀.
10: Your testimony.
4: Tó o tí ì rí gbà rí.
10: Yà yẹ tọ́ di sí.
4: Gba ẹ̀rí. Kígbélé kẹ́nẹ́ ẹ̀rí mi dà. Ẹ fi lé mi lọ́wọ́. Iṣẹ́ ìyanu mi dà. Ẹ fi lé mi lọ́wọ́. Ẹ sọ pé Ọlọ́run àánú.
10: Ọlọ́run àánú.
4: Èmi ni ẹ̀rí kan.
10: Ọlọ́run
4: àánú.
10: Ọlọ́run àánú.
4: Èmi ni ìyanu
10: kan.
4: Ó ní màá ṣàánú.
10: Ìṣẹ́ àwùjọ́bẹ̀sì.
4: Fẹ̀ntì màá ṣàánú. O gbọ́dọ̀ lórí àtakò.
10: You must not have the head of opposition.
4: Láàrín ẹgbẹ́.
10: Among your mates.
4: Gbogbo ẹgbẹ́ ti sorí rẹ̀. Ìwọ nìkan náà ń dúró
10: dé.
4: Àwọn ọmọ yòókù ti márì.
10: Other children have got the marriage.
4: Ọmọ àwọn kan bẹ́ẹ̀ lóyún.
10: Some children are in abroad.
4: Ẹ̀yin abiyamọ lẹ nílùú àdúrà.
10: Brothers, you need to pray at the
4: ẹlòmíì bí ọmọ.
10: Some have children.
4: O tọ ọmọ.
10: They train the child.
4: Kò ní àánú tí ń jẹ wọn.
10: For no mercy to benefit from it.
4: Hey! Oh, the God of Sasheda.
10: I ma gbọ́ lẹ́gbọ́ ìgbé.
4: Ibi tá àánú ti ṣiṣẹ́
10: lẹ̀. Christ tell me mercy
4: work. So èní.
10: Today.
4: A máa gbàdúrà márùn-ún.
10: We are going to pray five prayers.
4: Láti provoke àánú.
10: To provoke mercy.
4: Ẹ múra sílẹ̀.
10: Be ready.
4: Gbogbo yẹn pátá.
10: Everybody.
4: Ọmọkùnrin yẹn wípé. Every Wednesday.
10: Every Wednesday.
4: Òun ò lè mọ da ọrẹ àánú.
10: He must give the offering of
4: mercy. Kò sẹ́ni tó ń gbọ́ ètò yìí.
10: No one less here.
4: Tí ò ní wọnú má jẹ̀mú yẹn
10: lẹ́nu.
4: Everybody. Ló máa da ọrẹ àánú
10: lẹ́nu.
4: Tọ́lá ń wọ yàrá mi lọ. Aisa, it takes mercy to eradicate poverty.
10: Kẹ̀yàn tó lè mú ìṣẹ́ kúrò.
4: Kẹ̀yàn tó lè bọ́ lọ́wọ́ ìní. Iṣẹ́ kọ́ lọ́wọ́.
10: Ní ọdún náà lè bọ́ wùjú tábìlì ọmọ ni o.
4: Ẹ kìrà kìtà ọdọ́là
10: o.
4: Ẹ ti ní tẹsímọ́nì. Ọ̀gá, gbogbo yín ló máa sórí rẹ̀. Ẹ rogo yín lọ. Gbogbo èèyàn fẹ́ lọ́dọ̀ rẹ̀ àánú
10: rẹ̀.
4: Psalm 51.
10: Psalm 51
4: o. Ẹ méje.
10: 710.
4: Fún ara rẹ̀.
10: For yourself.
4: Olúwa.
10: Oh
4: mo ti lo ipa mi.
10: I have used my strength.
4: Jẹ́ káàánú ó sọ̀rọ̀.
10: Let me speak.
4: Mo ti lo agbára
10: mi. I have used my power.
4: Jẹ́ káàánú ó sọ̀rọ̀.
10: Let me speak.
4: Ẹ fún ẹni àkànọ́mà.
10: The identity. Unity Bank. Unity Bank. 00-32-39-37-01. Again. Unity Bank. 00-32-39-37-01 Freedom Apostolic Revival International Ministry is the name of that account. Or you can use the First Bank account. First Bank account is 20-14-65-1906. Again, First Bank account 20-14-65-1906. Oh, Joseph, oh, my Lord, you Jesus. Is the name of that account. For request and details, call us on 081-123, 2 in 5 places. Or you can use 070-8116-4090. God bless
4: you.
10: By mercy.
4: Otayo. Orogolo. Olúwa gbogbo àdúrà ta gbà lẹ́nu.
10: Lord, that is why we pray today.
4: Àti ọrẹ àánú ta máa dá. Jẹ́ kí ìyanu ó tẹ̀lé. Ẹrógolo. Gbogbo ẹni tó bá
10: rí.
4: Sọ fún ọ
10: pé.
11: Keep it locked on Adaba FM.